0: sọnu. Amen. Gbọ́ mi, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹun láti ojú àlá, ó padà dáláìsàn. Amóyè ènìyàn ni wọ́n já ògo rẹ̀ gbà lójú oorun rẹ̀. So tó o bá ti gbọ́, tó o dẹ̀ wá, ìwọ ló mọ̀. Mo ń retí gbogbo ènìyàn ní omission jàyàn láàárọ̀ yìí, ká dẹ̀ máa múra sílẹ̀ fún orígosàwà nílùú Ìkọ̀lé. Ẹ jẹ́ tètè débẹ̀ ní ọjọ́ Friday. Program àárọ̀ ni, kì ń ṣe alẹ́ àti ṣe ìṣọ́ru, kí gbogbo ènìyàn máa múra sílẹ̀. Ṣùgbọ́n ẹ já lọ pàdé láàárọ̀ yìí, gbẹ̀yìn tí a dó, ẹ já lọ pàdé ní omission jàyàn lórúkọ Jésù Olúpadà. Ogun ayé rẹ yẹn, ó di àwàdì.
1: Amen.
0: Alágbára rẹ sàn.
1: The first one is what?
0: Yeah. Àṣẹ jáde lára
1: mi. Authority go out from me.
0: Gbogbo ẹni tó ń bára ẹ̀ lágbègbè.
1: Anyone that meet themselves in wilderness.
0: Gbogbo ẹni tó ń bára ẹ̀ lágbólé wọn.
1: Meet yourself in your family house.
0: Ẹ̀mí àdáni padà sẹ́yìn ní sàn.
1: A spirit of retrogression.
0: Àwọn àgbẹ̀dí náà ti yọ̀ǹda rẹ̀.
1: Anyone that have not let you
0: go. Mo wí bí ìwọ ni.
1: Lórúkọ
0: Jésù.
1: In the name of Jesus.
0: Agbára ti dá o padà.
1: The first one that recovered back.
0: Ọ̀gbìn náà sọnù.
1: Amen.
0: Ọ̀gbìn náà dàbí.
1: Amen.
0: Ọ̀gbìn náà dàbí.
1: Amen.
0: Ayé o.

0: ẹ̀rí kan tí bàbá mi ṣe.
1: Can you see what my father has done?
0: Ẹnìkan náà gbọ́ mi
1: sọ.
0: Mi mọ̀rú ogun tó wà nínú ayé rẹ. Ṣùgbọ́n ohun tí mo wí ni pé. Àìsàn tó ń bẹ nínú ayé rẹ. Ó jáde kúrò. Ó jáde kúrò. Ó ní gbúrò ẹ̀ mọ́. Ó kò ní fún orúkọ Olúwa. Wà á rí pé ìyanu á tún ṣẹlẹ̀. Ẹnìkan ni òun ni mo ní ẹ̀rí. Ó dáa tó bá ti ní ẹ̀rí. Bí kọ́ọ̀dù ẹ̀ kò jẹ́ clear. Jẹ́ kó clear dada. Fi sí orí WhatsApp number yìí.
1: 070-660-668-663-63.
0: Ẹgbọ́n lẹ́ẹ̀kan sí.
1: Listen again.
0: 070-660-664-668-668-63-63. Ẹ record ẹ.
1: Record it.
0: Ẹ jọ clear.
1: I make it clear.
0: Ẹ fi sórí nọmba yẹn.
1: Send it to that number.
0: Gbogbo ẹni tó ń bọ̀ ní program.
1: Everyone coming for
0: program. Ẹ ń bọ̀ ní Holy Ghost night.
1: They are coming for Holy Ghost night.
0: Ẹ pè sórí nọmba yẹn.
1: Call on that number.
0: Ẹ pè sórí nọmba yẹn.
1: Call on that number.
0: Ìwọ tó mọ̀nà.
1: If you don't know the way.
0: A máa darí ẹ síbí.
1: We direct you.
0: Lórúkọ Jésù Olúwa.
1: In the name of Jesus.
0: Bí o ti ń bọ̀ wá.
1: As you are coming.
0: Ìṣòro tó ń gbé bọ̀ yẹn.
1: Problem you are coming.
0: Ilẹ̀ parí ẹ.
1: Amen.
0: O ní gbúrò ẹ mọ́.
1: Amen.
0: O ní gbúrò ẹ mọ́.
1: Amen.
0: Sọpẹ́ Ọlọ́run Ládélé.
1: Ọlọ́run
0: Ládélé. Gbọ́dọ̀ tí wọ́n sọ sí ayé mi. Tó ti bẹ̀rẹ̀ iṣẹ́.
1: Tó ti bẹ̀rẹ̀ iṣẹ́.
0: Wà ní mo dá padà.
1: Mo dá padà.
0: Ẹni sọ̀rọ̀ òdì.
1: Ẹni sọ̀rọ̀ òdì.
0: Ó padà sórí ẹ̀.
1: Ó padà
0: sórí ẹ̀.
1: Ẹni
0: sọ̀rọ̀ òdì. Ẹni sọ̀rọ̀ òdì. Ẹni sọ̀rọ̀ òdì. Ẹni sọ̀rọ̀ òdì. Ẹni sọ̀rọ̀ Ko bẹ̀rù ẹ̀. Ẹlẹ́rù kò fún yàrá ẹ̀gbẹ́.
1: Ẹlẹ́rù
0: kò fún yàrá ẹ̀gbẹ́. Ó bẹ̀rù ẹ̀gbẹ́. Jésù Olúwa. Gbogbo ẹni tó fẹ́ gba fọ́ọ̀mù tíọ́lọ́jì lọ́dọ̀ wa ẹ pè sórí nọ́mbà yìí 08169691665 08169691665. Ẹ pè sórí nọmba yẹn. Gbogbo ènìyàn.
1: Everyone.
0: Ẹ gbé ọwọ́ lé orí.
1: Put down your head.
0: Mo sọ tẹ́lẹ̀.
1: I professor.
0: Ẹrù ogun lórí
1: rẹ. Load of battle.
0: Àṣetìlẹ̀ lomi ṣe.
1: Some people are failing.
0: Ẹlòmí àmúbọ́sá.
1: Some people cannot take it.
0: Níbi obìnrin ṣe pọ̀ tó sí.
1: As we have a lot of women.
0: Ó pàpà ní aya náà.
1: You don't have a
0: man. Àṣetìlẹ̀ o.
1: That is failure.
0: Bí o ṣe lè wà tó.
1: As beautiful as you are.
0: Ó pàpà rí ọkùnrin
1: náà. You don't have husband.
0: Àṣetìlẹ̀ o.
1: That is failure.
0: Ẹ gbá. Gbogbo ẹ̀mí àṣetì.
1: Every spirit.
0: Nínú ayé rẹ.
1: In your life.
0: Iná tì í jáde.
1: Amen.
0: Iná tì í jáde.
1: Amen.
0: O ní ṣàṣetì mọ́.
1: Amen.
0: Àlàkalẹ̀ yẹn iná parí ẹ̀.
1: Amen.
0: Ó jóná sọnù.
1: Amen.
0: O ní gbúrò ẹ̀ mọ́.
1: Amen.
0: Ọkàn rẹ̀ á balẹ̀.
1: Amen.
0: Gbogbo ènìyàn.
1: Everyone.
0: Ẹja lọ gbé omi wa.
1: Let's take our water.
0: Ẹ gbé omi mi. Omi ìwẹ̀. Omi mímu. Omi ìṣọwọ́. Ẹ gbé mẹ́tẹ̀ẹ̀ta ni. Ẹja gbé. Mo rán agbára Ọlọ́run jáde. Gbogbo mi ó jẹ́ gbà náà jẹ.
1: Amen.
0: Àṣẹ bọnú ẹ.
1: Amen.
0: Agbára bọnú ẹ.
1: Amen.
0: Ẹjẹ Jésù máa ṣàn nínú ẹ.
1: Amen.
0: Máa ṣàn nínú ẹ.
1: Amen.
0: Bó ṣe ṣe àmì.
1: Amen.
0: Bó ṣe ṣe agbára.
1: Amen.
0: Bó ṣe ṣe ìjà.
1: Amen.
0: Bí omi yẹn kò mú. Bó ṣe mú yẹn. Gbogbo àìsàn ibà. Gbogbo àìsàn malaria fever. Typhoid fever. Yellow fever. Lórúkọ Jésù ó yá ẹ lọ ṣá.
1: Amen.
0: Yé mi mọ àìsàn tó kọlu ẹ nínú kidney. Every kidney problem. Gbogbo liver problem. Gbogbo heart problem. Gbogbo àìsàn. High blood pressure. Lórúkọ Jésù ó yá ẹ máa fò jáde.
1: Amen.
0: Ẹ fò jáde.
1: Amen.
0: Fò jáde.
1: Amen.
0: Fò jáde.
1: Amen.
0: Fò jáde.
1: Amen.
0: Gbogbo ẹ̀sán diabetes ó yá parẹ́ bẹ́ẹ̀.
1: Amen.
0: Ó ṣe mú mi yẹn. Lórúkọ Jésù Olúbalà. Ó yá gbogbo àìsàn tó lórúkọ àti tí ò lórúkọ ẹ máa fò jáde.
1: Amen.
0: Bó ṣe mú mi pé kò mú dáadáa. Bó ṣe mú yìí lórúkọ Jésù Olúbalà. Tí inú ẹ bá ti pò gbùrùgbùrùgbùrù kó máa sálọ kó lọ yà dànù lóko. Lórúkọ Jésù Olúbalà ó yá lọ yà dànù.
1: Amen.
0: Lọ yà dànù.
1: Amen.
0: Ọfà tí wọ́n ta sí olórúkọjọ ó yá lọ yà dànù.
1: Amen.
0: Ó jẹ́ ó dóoru tó jẹ́ ó lẹ́nu yà
1: dànù.
0: Amen. À tó
1: ọ
0: mú dáadáa kó gbèsè rẹ ó yá gbé omi ìwẹ fọwọ rẹ máa rú omi yẹn mo yá omi sí mímọ olúwa yà sí mímọ agbára wọnú omi ìṣẹgun wọnú omi ó domi agbára gbogbo ẹni bá bomi sára lónìí wà á rí ojú rere
1: ọlọrun
0: wà á rí ojú rere gbogbo omi tó bá ti dé lónìí wọn á yọnu sí ọ àtọmọdé àti àgbà kan yọnu sí ọ agbára ọlọrun kó gbọnú ẹ yé màmá ẹ fọwọ rú omi yẹn dáadáa bọdà yé àṣẹ jáde lára mẹsà gbogbo omi wọnyí wọ́n yá ẹ yí padà.
1: Amen.
0: Ẹ yí padà.
1: Amen.
0: Gbogbo ẹni tó bá ti busara laro yi wa ri odun rere
1: amen
0: e to riri a ma yo
1: amen
0: o ti ri be
1: amen
0: ah e gbe sile o ya gbe omi sowo ki owo re mejeji si o ya ma so so po lorun ladele
1: ola ladele
0: sowo mi
1: je
0: fowo mi gbare
1: je
0: le o tebi lowo ire o tun ire o si
1: ire
0: waju ati eyin
1: ire waju
0: o mu de mi lowo o ya ma so mo so bi woni gbogbo npara ti gbare re danu loni o di oku
1: amen
0: o se sowo yen ire ati olowo
1: amen
0: ire wo gba
1: amen
0: kokola yo o ya gba
1: amen
0: leta yo o ya gba
1: amen
0: visa o ya gba
1: amen
0: gba
1: amen
0: gba
1: amen
0: gba
1: amen
0: ah mo ya wo re si mi mo ni oruko baba ati omo
1: amen
0: ati emi mi mo
1: amen
0: wa fowo igbare
1: amen
0: o ti ri be
1: amen
0: o go ni foruko mi
1: hallelujah
0: gbo mi ya lo da sita da sita gbogbo eniyan wa so sick ti ama fi si program ola mo fe ko so sick to ni tumo laaro yi tori pe on ti baba mi a se laaro yi a do wo gan loju mi mo gbe nu mi de so fun mi pe opolopo eni lo ma ri padua laaro yi so laaro awon to ma ri padua mo fe ko join won wa so re re sori account yi 1-0-2-8-2-4-7-0-3-1 UBA account name Jesus Witness Mountain of Prayer Assembly Tinye Obalo Ejalo First Bank 3-0-5-4-8-7-3-5-2-7 First Bank Account name Oladele Oluwaro Timi Gabriel First Bank Mo pashe laarin wakati meta angeli pe ko ya lodo e
1: amen
0: ko ya lodo
1: e amen
0: o ti ri be
1: amen
0: ko ni foruko lu
1: hallelujah
0: wa lo ra mu ijo kekere wa bu si omi ko de lo fi we o pari wa ri nkan ti baba mi a se loni e ja pade lori Facebook to ba di dele after 7 ma ti wa lori Facebook e ja pade me loruko Jesu adara fun yin
1: amen
0: e ja lo ma mura a ma pade le lo mi so jana iyen ni aro yi wo awon emi buruko awon emi alakala oluwa ni oni ka fi bu gbogbo eni to ba nla alakala eja lo pade ni omission jana laaro yi loruko Jesu olugbara ogun aye re o ni ri ma
1: amen
0: mo sure gbogbo eni to nowo si wa laaro yi o ni toro je
1: amen
0: oni loruko Jesu wa riri owo to ri
1: amen
0: owo to riri o ma ri loni
1: amen
0: iru opportunity to riri o ma ri loni
1: amen
0: ah ah awon to ti ma nfori re tele o ma se dede re loni
1: amen
0: okan ri abale o ti ri be
1: amen
0: oni foruko lo wa
1: amen
0: mo sure fun Nigeria olorun ko gbadua fun
1: amen
0: Nigeria ko ma tesi waju
1: amen
0: ire ko wonu ilu wa
1: Amen.
0: Gbogbo eyin ipinle te tin gbo wa loruko Jesu adara fun yin.
1: Amen.
0: Ogo ni foruko lo.
1: Hallelujah.
0: Oruko mi o ji pada.
2: My name has not changed.
0: Emi na ni.
2: My name is
0: Prophet.
2: Prophet.
0: Protimi.
2: Protimi.
0: Oladele.
2: Oladele.
0: Eri Jesu.
2: Eri Jesu.
0: Thank you and God bless you.
1: Amen.
3: Only Ghost Night. Only Ghost Night.
4: Ah, kasi adu asale minimo
3: oloso pelu Prophet Protimi Oladele baba Eri Jesu.
5: Agbara gbodo yi o. Agbara gbodo yi o wa pada.
3: Friday to gbe yin osu yi lo tun ma waye.
4: Ibi to
3: You ti ma fi na fara
4: gbogbo ogun abatenije
3: wa wo ni le tutu
4: Mountain of Prayer Assembly
3: MPA
4: auditorium ori oke eri ta so pe
3: lo ti iko le kiti
4: o ti ma weye
3: ni bi ta du akongbe kongbe
4: yo ti ma ro so kale da bobbi
3: yo
4: eri to su to koja koja be
3: la gba
4: lowo re to fi osiko to fe
3: aiso jo pipe
4: guda bi e pe
3: wo number oja
4: awon eran si olorun ti pe won daju
3: yo wa ni kale
4: pelu prophet roti mi oladele baba eri jesu
3: wa gba de
4: ori oke eri ta so pe
3: lo ti collect
4: lo ti pade
3: money go
4: ti osu yi
3: last Friday
4: hello prophet
3: o nei o
4: 33 07 06 03
3: prophet oladele roti mi eri jesu
4: ti so fun o pe eri to osu yi iwo lokan

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ́nà wá tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà àti ìjọ Light of the Living Church ìjọ ìmọ́lẹ̀ alàyè iṣẹ́ ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimo Friday ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníjòkúta Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣe ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdí ọlọ́mọ ní Ṣílò àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Ara mi olùfẹ́ bó ti rí gẹ́lẹ́ lẹ ṣe gbọ́ yẹn lórúkọ Jésù. Jésù yóò fa ọwọ́ rẹ sókè yóò sì fa ilé aláàánú àti olóore rẹ lọ́wọ́. O ní kú sípò òṣì o ní kú sípò àrí. Bí a ti gbọ́ yẹn ní ọjọ́ Friday ọ̀sẹ̀ tá a wà yìí ìpàdé àdúrà tí a porúkọ rẹ̀ ní Ọlọ́run ìyanu tí yóò fàyè rẹ dábìrà. Ó wà ó máa wáyé nílùú Ṣàgà. Níbo ni ní Ṣàgà? Oníjòkú Town Hall ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí Oníjòkú Town Hall nílùú Ṣàgà. Tẹ́bá ti dé Ṣàgà ẹlẹ́ẹ̀ lọ sí Sabo Under Bridge ní Oníjòkú Town Hall aago mẹ́jọ àárọ̀ sí aago kan ọ̀sán ni. Ẹgbọ́ ẹ̀yin ará mi olùfẹ́ ẹ mọ̀ pé Friday tó kọjá ni àṣeyẹ birthday mi so òun ló jẹ́ ká pẹ́ ẹ mọ̀ pé a kì í pẹ́ bíi tìgbà kan mọ́. Lórúkọ Jésù Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ ìyanu yóò sì ṣẹlẹ̀ ó ti ráàánú gbà o ó dìde ó sì wọnú ògo lọ láéláé. Ẹ jẹ́ gbàdúrà ìṣẹ́jú méjì ẹ mọ́ gbàgbé lónìí náà mò ń bọ̀ ní sùúrùlérè omi sí òní tí ẹ ti ń retí láti jọ Zion Miracle Water ó wà gbogbo ẹ ti wà ńlẹ̀ ẹ wá gbọ́ bẹ́ ẹ bá ti ń gbà á bí ẹ ti máa ń ṣe ọrẹ májẹ̀mú lórí iyọ̀ òróró back to sender àti òróró àánú bẹ́ẹ̀ náà lẹ́ ṣeṣe lórí omi yẹn o ẹ ti rí sticker lára ẹ̀ tó bá ti gba omi kan fún wọn ní 1000 pé ọrẹ májẹ̀mú mi rèé lórúkọ Jésù yóò dára fún yín ọkàn yóò sì balẹ̀ gbogbo ẹ̀ka wa láti gbàdúrà lọ́sẹ̀ yìí ẹ sì rí omi yẹn àti àwọn iṣẹ́ àdúrà àánú wọ̀nyẹn náà lórúkọ Jésù ìwọ ni ẹ̀rí kan ẹ já gbàdúrà. Àdúrà wo la fẹ́ gbà lónìí? Ó máa fẹ́rẹ̀ yàtọ̀ díẹ̀. Àdúrà tá a fẹ́ gbà òun náà ni wípé Olúwa dá aṣọ ògo padà sí ara mi lójú ẹni tó ń wò pé àfi kí n rìn ìhòhò. Olúwa dá aṣọ ògo padà sí ara mi má jẹ́ rìn ìhòhò. Ẹni tó ń gbèrò kí n rìn ìhòhò ni kójú ó tì ó yẹ ṣọ́ di àdúrà. Orúkọ Jésù orúkọ Jésù ẹni tó ní rìn ìhòhò ẹ jẹ́ kójú ó tì ní orúkọ Jésù. Ẹjọ́ gba ìrètí jù ẹni tó pinnu pé àfi kí rin òhò ẹ jẹ́ kójú ó tì í olúwa má jẹ́ rin òhò ògo aṣọ ògo dá padà sára mi dá padà sára ọmọ mi Jésù olúwa wa àmì. Màmá olúwa ní sọ àsọtẹ́lẹ̀ bó o ti ṣàmìyẹn ní orúkọ Jésù ọ̀run dáṣọ ògo padà sí ara rẹ gbogbo ibi tí ọmọ rẹ wà ní gúmẹ́rẹ̀ẹ́rin àgbáyé tó dàbẹ́ ni wípé wọn ò rí ògo lò. Mo sọ ní orúkọ Jésù gbọ́ o lónìí kì í ṣọ̀la ọ̀run dá aṣọ ògo padà sí ara rẹ àti ara ọmọ rẹ gbogbo ìwọ tó ti gbìyànjú o ti struggle o ti ṣe wàhálà bákan náà ni ọ̀tá ò jẹ́ kó rọ́nà àbáyọ lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ẹ gbọ́ o gbogbo ẹ̀dá alàyè tó ń gbọ́ mi lénìí tí ń ṣe ọjọ́ tí a pè ní ọjọ́ agbára ó dá mi lójú pé ìwọ ti rí àánú gbà àánú tó dẹ̀ rí gbà yẹn àánú yẹn ò ní fi ayé rẹ sílẹ̀ ọmọ rẹ yóò rí ṣe ọkọ rẹ yóò rí ṣe olólùfẹ́ rẹ yóò rí ṣe gbogbo àwọn tó fẹ́ tiẹ̀ wọn ò rí ṣe ìwọ gan tó ń gbọ́ mi mo pàṣẹ wàá rí ṣe ò ní dààmú ò ní wọṣọ dààmú láyé. Ará mi olùfẹ́ ẹ mọ́ gbàgbé ẹ fi sọ́kàn ní ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí ni a fẹ́ pín òróró ìbí tuntun àti orúkọ tuntun wọn ò forúkọ tuntun pè ọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọ̀fẹ́ ní òróró yẹn ẹ̀ ní sanwó yìí o ẹ tètè dé torí àní pẹ́. Bákan náà mò ń bọ̀ lónìí níbo ni mò ń bọ̀ ní sùúrùlérè ni Fuja Street community to wa nbe e gba ororo yen lagbara lowo Olorun eni le ma gba tin ni suru lere lagbara lowo Eledumare to ba wa di ni ojo Wednesday mo nbo ni logbo elegba town hall e gbo te ba ti de iyana era bus stop Lagos Badagry Expressway e ko so fa won pe en lo si logbo elegba ko ju bi 5 minutes si iyana era bus stop e mo nbo je gbo re
2: oruko ni ni city arch oye kan ni ojo lati sago sago ni mo ti wa ni mo ti ntaja ni jo ileya do ileya gogogon mi o ni nkan ti mo le je mo lo soja mo la ja won lohun gbogbo aye lo radi e won lohun o de fun mi lowo ki fi radi e mo wa lo sibi ti won gbe ha ese pomo mo wa ra pomo ti won ha yen 150 mo wa ra meta mo wa gbo egu si ti mo se mo wa fi se ni jo leya yen gogogon awon omo mi won ni aso ti won ma wo omo mi ti o wa lodo mi o wa wo set oni mami oni o ma ri 100,000 mo ni ma gbe na so hun mo lo ti ri 100,000 ah oni ki wo mo ni ta lo se ona o ni mo so ma nbe ah mo no ya lodo ps ta ba sure emu de wure ta ba de be ma ni ps fun wa ni 10,000 lo ba te ni 10,000 ba jade mo ni emi fun ara mi 10,000 o ya omo o ya lo ja sabo o ni oloku o ni o ma siku 90 mo ni 90 o ni o ya lo ja sabo ni temi omo mi ta ba ra nkan ta ma se ma ra so fun omo yen la ba de le ta ba se be ah olorun woli ile so mi ni ti ele fowo sere ni iseju kan ati abo gbogbo bi ma gboja kale bayi oja yen de nta oluwa seun oluwa seun mo jeri sagbara olohun oluwa seun e ba mi haleluya leke
1: ara mi olufe hey testimony eleyi lagbara o ah abe ri bayi e momo yi eyin lo e gbo won lo ra po mo poku lowo e o no fe fi dana sugbo olorun imole alaye Jesu Kristi Olorun wo liro ti mi le so mi o ya momo lenu mi ro po ti men to send owo afigura 100k mama ti o da ni 5000 lowo mo gbadua ni akoko ti o ti ro pe asiri re yo tu to ro pe wa je onje iponju ni oruko Jesu emi mimo o Olorun ipe awon woli o ya ko ya o lenu ko ya o lenu ni oruko Jesu gba iyanu asiri o ni tu gba mi o emi mimo bo asiri e Jesu oluwa wa amen ara mi olufe e gbo mo fi akoko yi mo fi n ba gbogbo eyin eniyan Olorun soro seri nipa ti ise adua anu yen o koja be e mura sile seri ni Friday yi ni onijoku town hall e ma lori ofe ororo back to sender yen na ati ororo anu iyo e ma je ko ma ton lowo yin seri se anu yen bi mo ti so mo ti yo 300 ko lori e gbogbo e tele loruko Jesu Olorun yo si ran yin lowo nibo ni sabo under bridge onijoku town hall ni ojo Friday e wa se nkan kan lati sisin yi lo e lo ma bomi sinu iri egba o egboro oluwa o woli roti mi le so mi pariwo gbogbo iwo ti o fe ki aye de duro to ti wa loke gbogbo iwo to ti doke ti aye de duro e seun ti emi oluwa so yi e bu omi sinu iri o ye sise yen ni ojo aseye ojo ibi sugbon ko si akoko e bu omi sinu iri ke ma gbe wole e bu sinu iri ke ma gbe wole laaro e ma gbadura si ke wa gbe pade mi woli roti mi le so mi ni ojo Friday ose yi ni onijoku town hall iwo to ntaja to je pe won ti da oja e duro iwo to nsise won ti da ise e duro won da omo e duro pe gbogbo won papa gbogbo en ti en taja ni ilu Isagam Iperu gbogbo yin pata ikene e ja pade aye ki da agbo agadagodo aye amada ojoduro ko maro agadagodo aye amada kini o won ma da ojoduro alagbara aye woli aye won ma so fun ojo pe ko maro ojo de niro sugbon agadagodo aye kan le da iriduro ko ma se gbo olugbohun aye o ni da iriduro ko ma se ko si woli na ko si afa na ko si babalawo na to lagbara lati da iriduro ojumo ki mo ki ri ma je ise ti oluwa ran sinu aye aro enikan si o pe ko se lori oni lati wa iri hey ni ojo Friday isele nla fe sele gbogbo eyin ti korodu e mura o e mura gbogbo eyin ti sotubo e mura gbogbo eyin ara korodu e gudo wa ni isaga ni ojo Friday o wa very very important e wa e bo mi yen sinu rike gbe wa loruko Jesu won ni eri kan e gbona ka to lo gboro eri kan to ku e ti eja gboro eri yen ka le so ibi ti a ti pade ni ojo wo niyan ibi ti a ti ma pade ni eni ti se Tuesday mbo
3: mo dupe pe mo re to mi gba mo dupe oju o ma se o mo dupe oruko mi ni Foluke tori pe se bebe ni aye mo mo dupe pe mo re to mi gba lati bi 25 years titi mo ti wa ni oko mi o gbadun oko mi lataaro dale sugbon gba ti mo wa sori oke temi na ni pe ninu ise anu ise anu orisi meji ni lawa kekere wa sugbon mo gbiyanju lati traka ki ni pe ninu ni lai sugbon leyin gba ti mo lo ti mo gbadura anu ti mo ri esi adura anu yi lati 25 years ti mo ti wa le oko mi o ri ojure re oko mi sugbon nigba ti ise anu yi down oko mi ba be si ni bi mi pe ya nibo mo ti lo lati jomba a jo gbenu leyi ni ti mi ti e mo poko mi ti ni ile bi mejo ni oko mi ba bere si ni gbe mi gege ah mo dupe lowo olorun baba wa woli ile san mi mo dupe pe tori pe mo ri eto mi gba mo dupe pe tori pe mo ri anu gba mo ri eto
1: ara mi olufe obirin to wa le oko fi 25 years oko e o recognize e be ri nkan bayi ngba ti iya olorun wa sele nkan mo gbadura gbo lora anu gba se ri ni eni Tuesday e gbo gbogbo ojo Tuesday ni papa loni se ri se adura anu yen to ba ti gba fun won ni egberu mejo mo ti yo 300 kun be wa so pe o fi so seed o fi ranse oluwa lowo olorun yo si ran e lowo ororo back to sender wa fun won ni egberu kan ati apokun abo pe mo fi ranse oluwa lowo e ororo anu fun won legberu kan iyo agbara fun won legberu kan pe e gba mo fi ranse oluwa lowo olorun yo si rowo na lowo loni laaro yi ni suru lere eyin ara orile e lo si doyin lati be e wo moto to lo si shita under bridge te ba debe e le lo Fuja Street community hall to wa nbe e gba ororo ibi tutun lo fe oruko tutun ibi tutun e gba ororo yen lo fe eyin ti e nbo lati Maitu Estate Jakande Okota e o e lo si Celeste Express lati sele ri moto to lo si boniyen to lo si Lawansin lati Lawansin e bere bi te ti ma ri moto Randu Avenue Junction te ba de Randu Avenue Junction e bere Fuja Street o wa lo ko yin bayi community hall to wa nbe to wa ni Fuja Street ago mejo aro si ago mejila eyin ti mushin e lo si ojuwoye e ri moto koropo straight to nbo ni Fuja Street oju elegba eyin te wa loju elegba na e ri moto to nbo ni Fuja Street direct God bless you it is well with you egbo ni ola Wednesday mo nbo ni iyana era bus stop ni igbogbo elegba town hall mo wa nbe njejo ma tun wa nbe na ni ojo Wednesday yi yo dara fun yin oko yin si bale pe ero ibani soro yi egbo ago mejo aro si ago mokanla ni igbogbo elegba town hall ba ti di iyana re len lo igbogbo elegba town hall pe ero ibani soro yi 070 67 17 00 79 gbele kan si 070 67 17 00 79 eyin ti e fe ise adura anu yen e lo si Abaranje Road Alabama bus stop ke wa bere ile baba Oyewole Street number 1 Oyewole Street God bless you what oni card number church lowo bere si ni sendi ore majemu adura mi gba bere lati 1200 God bless you it is well with you ma gbagbe ipade adura mushin ekan losu ni second Friday keji te ba ti de onile gogoro ni mushin ele n lo si Idera cinema hall ago meje aro si ago mewa ni gugu second Friday
4: babi magbabe babe magbabi ibi kan le yin o gba tai de bi awon re eya so wa ke polowo oja ka jo bugbaje lori ikoni glow 99.1 fm ijapo akure onile ise nla ati kereje onise owo atosise ijoba eja jo se

Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo ẹni tó tún lóore ọ̀fẹ́ lónìí láti bá Olúwa pàdé láti ìhà mi. Ẹgbọ́rọ̀ Olúwa o, lórúkọ Jésù ẹ̀mí mímọ́ ò ní bínú sí yín. Gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ lónìí láti gbóhùn Jésù láti ẹnu mi. Ẹgbọ́rọ̀ Olúwa o, Ọlọ́run kò ní bínú sí yín. Tẹ́nìyàn bá bínú sẹ́nìyàn, ìjà ò parí. Ṣùgbọ́n tọ́lọ́run bá bínú sẹ́nìyàn, ta ni ó gbà. Màmá tó sàmì láàárọ̀ yìí mo gbàdúrà, ẹ̀mí mímọ́ kò ní bínú sí yín. Ananiah àti Sapphira, ọkọ àti ìyàwó ni wọ́n. Inú ìwé Act of Apostles chapter 5, wọ́n ṣe àṣìṣe kékeré, ẹ̀mí mímọ́ bínú. Kò dá wọn sí o, ó pa wọn. Ọkọ kú sínú church. Ìyàwó débẹ̀ lẹ́yìn 3 hours torí pé wọ́n parọ́. Àwọn méjèèjì wọ́n kú sínú church. Lọ́jọ́ kan náà wọ́n gbé wọn, wọ́n dẹ̀ sin wọn torí pé ẹ̀mí mímọ́ bínú. Màmá tó sàmì, ẹ̀mí mímọ́ kò ní bínú sí yín o. Dádì, níbikíbi tẹ́ ẹ wà, gbogbo ẹni tó ń sàmì, ọkùnrin ni yín àbóbìnrin, èmi ké pe Olúwa nítorí yín, ẹ̀mí mímọ́ kò ní bínú sí yín o. Àwọn mẹ́ta ló ń ṣàkóso, bàbá ó ní dáríjì, ọmọ ó ní dáríjì, ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta ẹ̀mí mímọ́, ìyẹn é dáríjì tó bá ti bí àbínú tani. Ẹnìkan sàmì lórúkọ Jésù, ẹ̀mí mímọ́ kò ní bínú sí yín o. Ní ọjọ́ tí ẹ̀mí mímọ́ tí ọwọ́ rẹ̀ tẹ Paul, tí a ń pè ní Saulu, ní ọjọ́ tí ọwọ́ rẹ̀ tó tẹ Saulu, ó fọ́ ojú ẹ̀ méjèèjì, nítorí pé Saulu ó ń pa àwọn kìrìsìtẹ́nì, ó ń pa wọ́n káàkiri ní ayé ìgbà yẹn. Saulu ó ní alákatakítí tí inú rẹ̀ ò dùn sẹ́sìn kìrìsìtẹ́nì nínú ìwé àwọn apostle. Ṣùgbọ́n ní kété tí ọwọ́ ẹ̀mí mímọ́ tẹ, ẹ̀mí mímọ́ gba ojú ẹ̀ méjèèjì fún ọjọ́ mẹ́ta, kò jẹun, kò mu, kò ríran. Lẹ́yìn rẹ̀ Jésù farahàn. Lẹ́yìn rẹ̀ ó wá di Paul apostle, olówó akọ epistle, ó kọ epistle kíní, ó kọ kejì, ó kọ kẹta, ó kọ kẹrin, ó kọ karùn, ó kọ títí, ó kọ mẹ́rìnlá. Matthew, Paul apostle, olópa Stephen lọ́jọ́ náà, ẹ̀mí ara Stephenu, ó kú lára Stephenu, ó bọ́ sínú ayé Paul apostle. Iṣẹ́ tó yẹ kí Stephenu ó ṣe, Paul ló wá bẹ̀rẹ̀ sí ṣe, nítorí pé ẹ̀mí mímọ́ yarí mọ́ Paul lọ́wọ́ wípé ìwọ ó pa Stephen, a jẹ́ pé iṣẹ́ rẹ̀ ìwọ náà lọ jẹ. Paul wà ń kọ̀wé, ó ń ṣiṣẹ́ ẹ̀yìn rere, ẹni tí ń pa àwọn kìrìsìtẹ́nì, ó wá dé evangelist. Ẹnìkan ṣàmì, mo gbàdúrà látòní lọ, ẹ̀mí mímọ́ kò ní bínú sí ọ. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá, ní àárọ̀ yìí mo fi Ọlọ́run bẹ yín. Ẹgbẹ́ ìgòrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbogbo 3:30 lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agbogbo 3:30 lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agbogbo 3:30 sí agbogbo 5:00 ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbò fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìtara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Má jẹun kò bínú rẹ̀ o, bàbá.

0: àwọn èèyàn dẹ̀ ń jẹ́ torí pé ẹyẹ lè máa seré lọ ọ máa fò lọ ọ máa lọ jẹ ẹ̀fọn ọ máa lọ jẹ ayán ọ máa fò káàkiri yóò padà wálé àwọn olówó rẹ̀ wọ́n wà ń ta ìmí ẹyẹ lé àwọn ayé dẹ̀ ń rà wọ́n ń jẹ́ torí ìyàn ta ló sàmí ìyàn ò ní wọlé tó ẹ̀ mo wá sọ fún dábìlì ìpè mú kàn bẹ̀ ìyàn ọdún méje ìyàn ọdún mélòó matthew kò sẹ́ńlẹ̀ with standing ìyàn oṣù kan ó lè with standing kò sẹ́ńlẹ̀ with standing ìyàn ọdún méje matthew pastor kan bá mi ṣiṣẹ́ fún ọdún mẹ́jọ salary rẹ̀ kó so tó parí a ti san salary rẹ̀ kó so tó parí mo ní ẹtí ẹja dánwò ná a fẹ́ ràn lọ́wọ́ but ẹtí ẹja dánwò ná bóyá nítorí owó ni lóṣù yìí ẹ má san salary rẹ̀ ó ní owó ń kọ́ sà mo ní wọn àti ìsan salary kò tí ì sówó ńlẹ̀ matthew ọ̀ǹgbà ọmọ adé on the 12th ó resign kí ló dé ó níyàn ti dé ìyàn bó o látọdún mẹ́jọ o ti ń gba salary kò lérí ṣùgbọ́n eléyìí nítorí pé kò lè farada matthew ẹnìkan ṣàmì mo gbàdúrà ìyàn ò ní wọlé tó ẹ ìwọ ni sẹ ìyàn ò ní wọlé tó ẹ ẹ sọ pé ìyàn ò ní wọlé tó
1: mi
0: ìyàn ọdún méje dáfídì ní ìyàn agbára mi ò gbé ọdún méje ọdún kínní ọdún kejì ọdún kẹta ọdún keje èyí tó ṣẹlẹ̀ ní gípítì kò tánlẹ̀ dọ́là tó ṣẹlẹ̀ ọdún méje ìyàn a sọ pé mi ò ní ríyàn ó sọ̀rọ̀ sọ pé mi ò ní ríyàn sọ pé ìwọ ẹ̀mí ìyàn padà lẹ́yìn mi ìwọ ẹ̀mí ìyàn lẹ́yìn ọmọ mi padà ìwọ ẹ̀mí ìyàn ọfà ìyàn jáde lára mi ìyàn ò gbọ́dọ̀ mú mi ìpájú ò gbọ́dọ̀ mú mi matthew tí ìyàn bá mẹ́niyàn yóò wọnú àkáǹtì kárí nǹkan kan matthew yóò tẹ atm atm ó gbé káàdì ẹ̀mí nígbà tó mọ̀ pé kò sí nǹkan kan bẹ ẹnìkan ṣàmì ìyẹn padà lẹyìn rẹ oh my god ìyẹn padà lẹyìn rẹ ẹ wo nǹkan sà wo àwọn gbẹ yagiyagi lára mi iná yẹn ń jò lára mi tó bá di àárọ tọọsì ẹjọ gbogbo èèyàn pátá ní challenge ní ìbàdàn ẹjẹ apàdé àárọ tọọsì aago mẹjọ sí agogo mẹwàá bọ yá pàdé ẹ wò mí sà aṣọ tí mo wọ ní jerusalem lórí òkè àtòróró tí mo gbé bọ olúwa ni dá sí yín lọwọ kẹrí àánú gba òróró jerusalem ní bethlehem so aṣọ tí mo wọ wọnú ojo jordan tí mo wọ lọ tí mo wọ bọ olúwa ni fi aṣọ yẹn fún wọn jẹ kí olúkúlùkù wọn fi kara aṣọ yẹn ìbùkún ọlọrun yóò dẹdẹ sórí wọn àìsàn yóò dẹ kúrò rárá o ìyẹn láṣẹ o láàárọ tọọsì lẹyìn àdúrà gbogbo èèyàn ó gbé aṣọ wòlíì yóò gbé kara mo gbàdúrà ayé rẹ gba ìyanu ayé gba ìyanu ẹnìkan lòun ọmọ náà tó o bá ti dé challenge ní ìbàdàn wọ mọtò tó ń lọ ọmọ létè ìwọ kan sáṣọ pọdọ bàbá ak-47 ọjà àgbáyé níbẹ ìwọ náà máa bọ màmá èyí tó o jókòó sílé yẹn ti pẹ tó máa bọ dádì ntọ́ bá dá èèyàn tó máa ń gbàdúrà sí kó dá sí ni látòní lọ ayé rẹ gba ìyanu gba ìyanu gba ìyanu gba ìyanu ọ̀nà ńlá ó ṣeré gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè no more war ní ìlú apatẹrẹ àwọn wo la ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ monday orí òkè no more war nílùú apatẹrẹ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apatẹrẹ orí òkè no more war ní lagelu ẹ bá ti sọ̀kalẹ̀ ní apatẹrẹ ẹ ti dórí òkè ẹ kà bèrè bàbá ak-47 gbogbo ayé ló ti mọ́ bẹ̀ àárọ̀ ọjọ́ monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago méjìlá ó máa ní agbára lórúkọ jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony jésù olúwa wa ẹgbẹ́ ọwọ́ yẹn lé àyà ẹ sọ pé ọ̀nà ńlá fún mi ìyàn ò ní wọlé tọ̀
1: mi
0: ìyàn ò ní mú mi kò ní mú ọmọ
1: mi
0: ìyàn ò ní múlẹ̀ mi láyé tí mo wáyé mo máa gbádùn ayé bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa àmì méje tí ìyàn bá ti dé wọn máa ṣàlàyé lọ́la no

0: listening to Glow 99.1 FM. Refreshing.
1: Coordinating Committee, FSRCC, and the National Broadcasting Commission, NBC, don't join body to warn everybody of the plenty wahala where the illegal financial operators, IFOs, they cause every day, where they spoil and scatter balance the trust where public people get on top anything where concern money for Obodo, Nigeria. Then they advise us to stop to they follow and do business with financial money operators where no get license. I beg, confirm the license of those kind company on top this website them, www.cbn.gov.ng, www.nicom.gov.ng, www.pencom.gov.ng, www.sec.gov.ng, www.fsrcc.gov.ng. To report any fake financial people or money scam where you suspect, call CBN 0707-338-4828, SEC 0209-462-1168, 0916-772-3240. Announcer, FSRCC.
2: Stay tuned on Glow 99.1 FM. Your station, your
3: place. Oh, my Nigeria. Oh, my Nigeria.
4: Lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí. Ìdí nìyí tí kan ni Glow 99.1 FM Ìjàpọ̀ Estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán.
5: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn yé. Sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
4: Lábala lábala lètò yìí pín sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbó ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
5: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
4: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Balatẹ ti pàdé àwọn alẹ́nu lọ́rọ̀ láàrin ìlú ńbẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
5: Abala tẹ̀yìn olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ńbẹ.
4: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọkájọ bójútó àwùjọ wa lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
5: Tọ̀tẹ̀ yìí yóò dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.

0: of Righteousness. Ọ̀nà ìwà mímọ́ ètòkẹ́ ètòkàn tí ẹ̀mí mímọ́ gba ọwọ́ iléeṣẹ́ ìránṣẹ́ Christ Fountain of Prayer Ministries. Tólú iléeṣẹ́ ìránṣẹ́ wọn wà ní ọ̀bá ilégbé kalẹ̀ yóò máa mi orí atẹ́gùn títí. Tẹ̀mí Ọlọ́run yóò sì máa fọhùn sán bí àrá ní gbogbo ọjọ́ ìṣẹ́gun. Every Tuesday, agogo mẹ́rin sí mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́, lọ́lọ́run yóò máa gbẹnu bàbá wa nínú Olúwa. Pastor Olúwalana Stevens sọ̀rọ̀ ìmọ̀ Ọlọ́run òun àṣẹ jáde. Ìkànnì ológo dídán Glow 99.1 FM. Ìjàpò Àkúrẹ́ ni Ọlọ́run yóò ti máa gbẹnu òjíṣẹ́ rẹ̀ kéde ẹ̀yìn rere. Òun ìtúsílẹ̀ ọ̀hún fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ pé 08033979787 08033979787. Ẹ má ṣàlàyé gbọ́ o, nítorí dídí Olúwa ó ti sún métílé.
1: Ọlọ́run testimony ìwọ gangan lẹ̀rí kan.
2: Bẹ́ẹ̀ ni ó, Ọlọ́run voice of testimony dé gbogbo ẹ̀yìn ènìyàn. Ẹ wá pàdé bàbá voice of testimony ní Glow 99.1 FM. Láti táyé ọmọ ènìyàn jẹ́ lórí ètò tá a pè ní. Bí Bíbélì wí. Ó yá o, ẹni àmì òróró Ọlọ́run ti wá ń kalẹ̀ fún yín.
3: Prophet and servant Aburumaku Stephen.
2: Ojo Adeyemi. Orí ètò tá a pè ní. Kí ni Bíbélì wí.
4: Aago mẹ́jọ àbọ̀ àṣálẹ́ lórí ìkànnì Glow 99.1 FM Ìjàpọ̀ Estate Àkúrẹ́.
2: Ewé gbọ́ ọ̀rọ̀ ìtúsílẹ̀
3: ọ̀rọ̀ ìwòsàn
2: ọ̀rọ̀ ìmúniláradá
3: tẹ́tí sí ètò yìí
2: ìkànnì Glow.

0: With one FM, Daji.
1: About the place, baby.
2: Igba irawo ko le mole to supa. Ade ori oki ojo teye keye. Glow 99.1 FM.
3: Ko to lati gbadura fun gbogbo abiyamo o.
4: Lẹ́nu ọjọ́ ìṣẹ́gun ajagunṣẹ́gun òde ọ̀run yóò fi ọ̀rọ̀ ìwà àtọmọ rẹ sínú àjẹ́ndà. Àdúrà tí a gbà tí a rò bó yá àgbà dáadáa. Ká tó wí ká tó fọ̀ á ti rí èsì. Òun ló jẹ́ ká sọ wípé ọ̀dọ̀ Ọlọ́run ni ìdáláre wa. Ọba mi àpéjọ lọ́jọ́ tí ọ̀rọ̀ sùn ọ̀. Àràbà ńlá tí mi gbó kìjú kìjú kìjú kìjú kìjú kìjú kìjú kìjú. Gbogbo ẹbí yẹn mẹ́fò fáyọ pẹ́riwó gógógógógógó. Pásọ Fọ́kẹ́yẹ mọ́nà ni mò ń jẹ́ bàbá alábìyamá. Òkè ìṣòro yóò di pẹ̀tẹ́lẹ̀ nínú ilé yìí o. Màmá àwẹ̀ 21 days ń lọ lọ́wọ́ tá a pè ní pẹpẹ fún pẹpẹ. Lónìí ọjọ́ kejì àwẹ̀ wa a máa gbàdúrà lórí pẹpẹ ìgbédìde. Màmá ká tó lè gbé pẹpẹ ìgbédìde ró. A gbọ́dọ̀ kọ́kọ́ wó pẹpẹ ìfaniwọ́lẹ̀ tí ń dojúkọ kádàrá. Nítorí àti ríbi tí àwọn kan ti dìde tí wọn ò dẹ̀ pẹ́ lókè. Àti ríbi tí ènìyàn fi ọdún kan dìde tó dẹ̀ fi odidi ọdún mẹ́wàá lọlẹ̀. Nítorí àti rẹni tó rọ́wọ́ mú lọ sẹ́nu tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìnyí tó ń tọrọ. Àti rẹni tí wọ́n ń pọ́lé tẹ́lẹ̀ nínú ìpàdé ẹbí. Ṣùgbọ́n nísìnyìí, tó máa ń wọ ẹni tó máa bá wọn fẹ́ yí sí mínírẹ̀sùn ló máa pè. Tó máa ń wọ ẹni tó máa bá wọn fọ ríru kanopi wọ̀ ló máa pè. Tó máa ń wọ ẹni tó máa bá wọn fọ ara màlú òun ló máa pè. Tó máa ń wọ ẹni tó máa kọ egun màlú fún lọlé òun ló máa pè. Màmá òkè ni Sọ́ọ̀lù wà tí pẹpẹ ìmúwọlẹ̀ dẹ̀ fà wọlẹ̀. Òkè ni Sámsì wà tí pẹpẹ ìfàwọlẹ̀ dẹ̀ fà wọlẹ̀. Tó bá ní ọrẹ òfì àti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó dẹ̀ jẹ́ pé òun ṣubú lọ́wọ́lọ́wọ́. Tó dẹ̀ dàbí pé àdúrà rẹ ògbé ìṣubú yìí mọ́. Mo forúkọ Jésù kọjú sí pẹpẹ tó ń fà ìwọlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Pé kó wólulẹ̀ lójijì. Kí pẹpẹ Jésù kó gbẹ mi. Kí pẹpẹ Jésù kó bí wọ́. Kí pẹpẹ Jésù kó ṣèdájọ́ ẹ̀. Kí pẹpẹ Jésù kó bí lẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ tí ò nílẹ̀ dáhùn. Àní a gbọ́dọ̀ gbé pẹpẹ ìgbédìde ró padà. Ẹ̀yin tẹ́tẹ́ tí ìwádìí rẹ nílò pẹpẹ yìí sà. Màmá tí ènìyàn bá wà tí pẹpẹ ìgbédìde ò dẹ̀ máa sọ̀rọ̀ fún. Á dàbí pé ilé ayé lídì ṣẹ̀dá yẹn ní 1-0. Ṣùgbọ́n tí pẹpẹ ìgbédìde bá sọ̀rọ̀. Ohun tó bá gbé rí pé ara yẹn máa bá gbé. Eré tí ò lè sáárí pé àwọn ènìyàn máa bá sá. Ohun tó ní gànàgà tó wọ̀ tó á rí pé ọmọ mu léwu lọ́wọ́ wẹ́rẹ́. Àìsà o lè sọ mí pé kò sí ìgbédìde òjijì. O lè sọ mí pé Ọlọ́run ò lè mú yàn láti pele òdo lọ sí ìpele 100. Nítorí àti ríbi kó ti ṣe àdẹ̀ ti gbọ́ nípa ẹ̀. Ó ṣeéṣe kí ọmọ tálákà kó bá ọmọ ọlọ́wọ́ dọ́gba. Mi ò fẹ́ mọrú ìlú látọ̀ ti jáde. Bọ̀bọ́ mi ò fẹ́ mọ̀ bóyá ọ̀bọ̀ wọ́ ńlẹ́. Àti mi ò fẹ́ mọ̀ bóyá wọn kì í dìde nínú ìran rẹ. Mi ò fẹ́ mọ̀ bóyá àwọn tó bá dìde máa ń ṣubú. Mi ò mọ̀ bóyá wọn kàn máa ń fetí gbọ́ ìgbẹ́dìde nínú ìran rẹ ni. Mi ò mọ̀ bóyá wọn kì í pẹ́ lókè nínú ìran rẹ. Tí David dáradára inú gbó bọ́lẹ̀ padà dí odídé ọba ìlú. Tí Abraham tó bọ̀ òrìṣà tẹ́lẹ̀ bálẹ̀ dí bàbá ìgbàgbọ́. Tí ó pọ̀ Sárífàtì tó wà tọmọ rẹ̀ orí kankan jẹ. Tí wọ́n bálẹ̀ padà ní àdítọ́ àti àníṣẹ́kù. Màmá mi àti ìwọ ò tóbi ju ẹni tí Ọlọ́run lè gbédìde. Ọlọ́run dẹ̀ lè ṣe láàrin wákàtí pẹ́rẹ́jẹ. Ọlọ́run dẹ̀ lè ṣe lọ́nà tó fi yè sí màmá. Bàbá màmá jí nínú ọrùn rẹ̀. Ojoojúmọ́ ni Jésù sì ń gbé èèyàn dìde. Àìsàn ìní kọ́ lọmọ ológo ṣẹ̀ṣẹ̀ ń ṣubú. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ wo ló ń gbé láti dìde padà? Ṣé kìí ṣe pé ó ti gba kádàrá mọ́kọ́nrọ́ níbi tó ká ọmọ yìí? Ṣé kìí ṣe wípé ó ti sọ ìrètí nù nínú Ọlọ́run tó gbé ọga tẹ́lẹ̀tẹ́lẹ̀? Àìsàn ìgbédìde òjìnà fún ẹnikẹ́ni tó bá gé akíkanjú. Ìgbédìde òjìnà sí ẹnikẹ́ni tí ò bá kì í rọjú iṣẹ́. Ìgbédìde òjìnà sí ẹnikẹ́ni tí àdúrà kì í rọ lójú. Òun ló jẹ́ ká fẹ́ wọnú àdúrà lọ ní kọ́lá láàárọ̀ yìí. Omi Jericho tó fi òkúta Bethlehem sí. Tá a pín ní ìsọjí agẹ́gẹ́. Orí ọ̀fẹ́ rẹ̀ tún sí lẹ̀lẹ́ni fún gbogbo ènìyàn. Tó bá ti ń bọ̀ mú ike wá nítorí òun ló máa fi gbà á lọlé lọ́fẹ̀ẹ́. Ìgbédìde máa ń yí kiri ni ẹni tó bá kàn ló ń gbégbá ọpẹ́. Ẹni tó bá yí kàn lára yẹn pàtẹ́wọ́ fún. Gbogbo àwọn tó ti tó òkè wòrí ṣùgbọ́n ìsàlẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ báyìí. Gbogbo àwọn tí ò ń gbé òkè ń gbẹ lọ́wọ́lọ́wọ́. Jésù fẹ́ tẹ Ọlọ́run pẹ̀lú omi ìgbédìde. Jésù fẹ́ fomi ìdápadà tẹ Ọlọ́run. Kí ẹ̀jọ̀ yìí bá lè dópin. Kí ìyọ ṣùtù sí yìí bá lè dópin nínú ẹbí. Jésù mi ó dìde. Tíjẹ́tíjẹ́ dídé tọ́gútẹ́gún o. Nítorí ó tó àkókò àwọn ọmọ rẹ̀ ń pè ọ́. Àlárà àléèyàn. Ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ ní ọ gẹ́gẹ́ bí bàbá nígbẹ̀jọ́. Oye iwo gaga ni gbedi deka.
5: Amen.
4: Oye pepe gbedi de agbero ninu lere.
5: Amen.
4: Mama baba Oluwa gbe odide tamatama.
5: Amen.
4: Pepe duro be Oluwa fo le ni o.
5: Amen.
4: Pepe wa be Oluwa binu si.
5: Amen.
4: Pepe ma koja be yen ninu iran oya o fo le ni o.
5: Amen.
4: Pepe sasi lo ya dake je.
5: Amen.
4: Lo ni agbe pepe gbedi de ro ninu lere.
5: Amen.
4: Pepe gbedi de oya ko pa ire wa.
5: Amen.
4: Pepe ko le odide mo ye najo.
5: Amen.
4: Oke pepe ase ti ya lu le lo ni o.
5: Amen.
4: Ale on lere o ya pepe gbe dide ko gbe odide tamatama asaya sisi basu aye re dide aye re tabi male laarin awo eniyan pe yi gbe osoke tamatama pepe yi pa soke o imo kokoko ni bori re apa ni wale koni fa mo re wale tabi mo jeda koni fa mo re wale lo se pinre pinre yi oluwa ma pinre kan tamatama esu oni gbe osubu o ogun oni bori iya ta ka somo ninu leye o mi paro oju ko dopin loni o oni bo sori ko to da fu wa tomo re lori age egbe dide mo re oni re bo oni di bata jabesi pepe to so aye ra pelu iya o ye ina jo amma ro ni ko si pepe aye oni rogu abilu tamatama oni rogu apani ma pariwo olori bi giga ma je ki awon mo re o ga o lato ni lo mo re do lori ni bi gbogbo alaju asiri lolorun yo faju asiri bu o lati ni lo bi giga laye yo ma dun ni koni kan ninu leye o eni ba tori omo re to guso kuku yo fori ara re gbe o ni gbe joko erorun ni di omo re o oke ni rawo gbe omo re oni jabo otologorun otologo sugbo ogo omo re ba ta fun ara yeri e oni dambu tiran tiran o o mi ayo to omo re ma mu koni jakoja re bi bi bada po ma anu aye ma aye ni yo yi omo re dale pepe gbe dide yo da po mo pepe ran lowo aye re adide lo ile leto olorun ma to aye wa tomo re to igba gede ma jo lo mo nwo yira olorun ma mo bori tomo tomo ti jesu yo fi de oju re oni ri bi lori omo o ayo lo ma ri lori omo re oni fi ka ba mo bonu lori omo oni ka wo lori tori omo re o igba ti ri omo re ba de loruko jesu oni de ni tan du emi re igbe ku gbe won ni gbe ka omo le o mama ojo office yi sabi oni ri akoba nbe ye o iri ni si ni se ni lojo mo re oni ririn ya ijande re de o ye gba maje mi fokan bale ba maje mi dade tomo tomo era e ni ri omo re o jesu oluwa wa mama je so kan to jele fo lowo lowo sori lei soji ta pari ni agege ni ojo friday bi awon eri se nwole o leju o awon eri to je pe to ba gbo pere wa mo wi pe kokoro le david na fi sibu ku yi le mama ti bo fa gbe wole yi odun mewa gba ko lo fi wa mo bibi inu re ja wa wo boye soji agege gbe
6: mo wa se soji agege sa so mo wa omo mi kan o ti le ni 10 years njo ta se force program mo wa mo de so fọlọrun pe kọlọrun ku gbe mi pade e ka pade mo ri so a jo wa second program ni a de tun jo wa third one ni gba ta se soji ojo keji ko tele mi wale gba ta se tojo keta yen o tele mi wale oluwa seun mo dupe o mo mo lore o
4: engineer yen ti to agbojo ku lola gbogbo eyin te wa si soji agege ti eri yin ba tin de ma fi ranse si mi lori WhatsApp mama to ba nwa bi ti adua ti ngba laaro yi ilu kola ni leko ibe ni woli to ndu ti mama gbadua laaro yi pelu awon ogoro mo olorun bole ni kola gbadu ejaye leko lona AIT yen so fo olokada ko gbe lo si classic arena hall ago mẹsàn-án ni o wa ri re gba ilẹja rúbọ sí pẹpẹ ọlọrun ebel rúbọ sí pẹpẹ ọlọrun ọba solomon náà rúbọ sí pẹpẹ ọlọrun mama tí ènìyàn bá ń gbàdúrà pẹpẹ nǹkan tó dáa ni pé kẹnìyàn rúbọ sí pẹpẹ ọlọrun gbogbo ènìyàn máa dá ọrẹ lẹni tó bá ti ń dẹ wàá máa sọ wípé màá dìde tìrantìran kò sí iye tó lè fi ránṣẹ o bọlọrun bá ṣe ràn lọwọ tóní tẹ ọwọ tó fẹ fi dá ọrẹ ti tòní ọwọ tó fẹ fi dá ọrẹ ti tèní ọlọrun máa gbẹ dìde wàá fọwọ rẹ dáhùn rere ṣe o ìyànjú kan fi ránṣẹ kálẹ gbọ ti tọ lọlọrun yóò bùkún ọ ọlọrun bàbá alábìyamọ o ààyè ló wà hálù yá o.
7: Hello, hello, Prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30. 34347714. Lekosi 30 34 34 7714. Fakeye Emmanuel lo ma gbe jade First Bank
4: Abiyamo.

ọ̀rọ̀ pọ̀ nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ tòní. ọ̀rọ̀ pọ̀ nínú gbogbo àwọn ìwé ìròyìn tí ń jáde ní tìbútòrò orílẹ̀-èdè àgbáńlá ayé lónìí. ọ̀rọ̀ mọ̀ pọ̀ gidi gangan, ó mọ̀ pọ̀ gidi gangan gan mọ̀nì nínú gbogbo àwọn ìwé ìròyìn olójoojúmọ́ lẹ́yìn tí ń jáde níbikíbi ní gbogbo orílẹ̀-èdè àgbáńlá ayé. nínú ìwé ìròyìn Vanguard ọ̀rọ̀ ń bẹ ńbẹ̀, nínú ìwé ìròyìn Punch ọ̀rọ̀ ń bẹ ńbẹ̀, nínú ìwé ìròyìn Guardian ó ń bẹ ńbẹ̀, Daily Post ọ̀rọ̀ mọ̀ pọ̀ ńbẹ̀ o, Daily Trust ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ gangan. ìwé ìròyìn Leadership tó jẹ́ tàwọn àgbààgbà náà, ọ̀rọ̀ mọ̀ ńbẹ̀ ńbẹ̀, ó mọ̀ pọ̀ jáǹtì rẹ̀rẹ̀. bákan náà nínú ìwé ìròyìn Punch ọ̀rọ̀ mọ̀ ńbẹ̀ ńbẹ̀, tó mọ̀ lékenkà, tó mọ̀ ski pọ́pọ́, ó mọ̀ ski mẹ̀mẹ́ o. bákan bákan náà ni ìwé ìròyìn tiwa nípínlẹ̀ Ondo, ìwé ìròyìn The Hope ọ̀rọ̀ mọ̀ ńbẹ̀ ńbẹ̀, PM News ọ̀rọ̀ ń bẹ ńbẹ̀, Premium Time náà nǹkan ọ̀rọ̀ mọ̀ ńbẹ ńbẹ̀, tọ́pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ tó jẹ́ wípé ní pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ náà lábẹ̀rẹ̀ tí mọ̀ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ tá bẹ̀rẹ̀ tí mọ̀ gbọ̀n yẹbẹyẹbẹ tá mọ̀ yànnà náà rẹ̀ lọ́lọ́kan òjọ̀kan lórí ètò yìí lónìí. ọ̀rọ̀ pọ̀ nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ tòní. bó ti pọ̀ tó jáǹtì rẹ̀rẹ̀ ọ̀nà, bó ti jẹ́ wípé bí ó ti pọ̀ tó náà tó jẹ́ pé tá mọ̀ yànnà náà rẹ̀ tá mọ̀ mú lọ́kan òjọ̀kan láàkọ́kọ́ mú àwọn kókó kòkòkókó tí ń bẹ nínú àwọn ìròyìn ọ̀nà wà tí etí ìgbọ́ yín. ẹ lè má ì tí ì gbọ́ o, ẹ dẹ̀ lè má ì tí ì mọ̀, ẹ jẹ́ kí n sáré já yín sí i. ṣe rí àyè ìsinmi tí Tinubu tó lọ tẹ́lẹ̀ ń tẹ́lẹ̀ rí, ó mọ̀ ti ṣàfikún ọjọ́ sí o. ìsinmi yìí ọjọ́ ìsinmi ọlọ́jọ́ ráńpẹ́ rẹ̀ ó ti ṣe àfikún ọjọ́ sí i. bákan bákan bákan náà ni ìròyìn kan náà mọ̀ bẹ́ẹ̀ ń bẹ̀ lẹ́yìn ọdún bíi méjì tó jẹ́ pé tí wọ́n ti ná òbítíbitì owó tí rẹ̀ ti ń lọ sí bíi bílíọ̀nù méjìlélógún náírà tí wọ́n fi ṣe àtúnṣe sí ilé ìgbé igbákejì ààrẹ. síbẹ̀ pàpà sí ìyẹ́ ẹ̀tì ń ṣe ni àmọ́ àbádọ́nà ilé ìgbé yìí ò tó jẹ́ pé ibi ọ̀wà náà lọ́wà, kódà ẹyẹ ò gbé bẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́. bákan náà ni ìròyìn kan náà mọ̀ bẹ́ẹ̀ ń bẹ̀ látàrí bí ó ṣe jẹ́ wípé ń ṣe ni gbogbo nǹkan le kokoko ní orílẹ̀-èdè Nàìjíríà. àjọ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí wọ́n mọ̀ ti ṣe àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ tí wọ́n ń béèrè wípé ó da ẹ jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ń ta jálá epo pẹtiróòlù ní 500 naira. bákan náà ni ó tún sọ wípé minimum wage yíhun iye owó oṣù tó kéré jù tó jẹ́ iye owó ọ̀yà tó yẹ ká máa san fún àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. ó ní ẹ jẹ́ kó jẹ́ 1,500 naira 500,000 naira. bákan bákan bákan náà ni ìròyìn kan náà mọ̀ ń bẹ ń bẹ̀ lẹ́yìn tán ti ń jẹ́ kó di mímọ̀ wípé lẹ́yìn bíi àìmọye ọjọ́ èyí hàn 150 tí àwọn ọmọ kan tí wọ́n ti ń bẹ nínú ìgbẹ̀kùn lọ́dọ̀ àwọn ajínigbé, àwọn òbí tí wọ́n ń bẹ ní ìpínlẹ̀ Borno wọ́n mọ̀ ti túyáyá túyàyá jáde, wọ́n mọ̀ bẹ̀rẹ̀ tí ń fèhónú wọn pé ẹ dákun ẹ mọ̀ wò àárín ẹjẹ́ tú àwọn ọmọ wálẹ̀ báwọn ọmọ wọ̀nyí ti ń bẹ nínú ìgbẹ̀kùn yìí ọ̀mọ̀ dá. bákan náà ni ìròyìn kan náà mọ̀ tó ń bẹ mí o lórí nǹkan tó jẹ́ pé tó ní í ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọba náà ni níbi ó ṣe jẹ́ wípé gbogbo àwọn òṣìṣẹ́ ọba wọ́n mọ̀ ti fún ìjọba àpapọ̀ èyí ní gbèǹdéke gbèǹdéke ọjọ́ ni àbí gbèǹdéke oṣù àbí gbèǹdéke ọdún, ó mọ̀ ń bẹ̀ nínú àwọn ìròyìn tẹ́ mọ̀ gbọ́ lónìí. bákan ni ìròyìn kan náà mọ̀ tún jẹyọ ń bí tó jẹ́ pé kókó kan náà mọ̀ ní oríkè tó ti ń jẹ́ kó di mímọ̀ ó ní wàláì tàláì bí mo bá sùn àbí tí mo bá kú wọ́n bá jí mi kò sí bí n ó ṣe ṣe àtìlẹ́yìn fún Nzodima kó di ààrẹ ilé aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí láéláé kò lè jọ èyí Nzodima n ò ní ṣe àtìlẹ́yìn fún o. bákan náà ni ìròyìn kan mọ̀ jẹyọ láti ọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú ADC wọn ni ẹ wò ó ní ìfọkàntán kan bó ti wò ó kéré mọ sí àjọ elétò ìdìbò pé bóyá wọn lè dáàbò bo ìbò wa ní ìfọkàntán nínú wọn wà láàyè. bákan náà ni ìròyìn kan náà ló mọ̀ tó ń bẹ ní iwájú omi tó jẹ́ pé kókó ńlá gbòógì.

0: bó ti lóhun ó jẹ náà ni ó ti jẹ náà náà nìbí mo ti wí náà ní bẹrẹ pẹpẹ ètò yìí lónìí nítorí pé lamẹǹtọ mi àwọn gan náà ti ń lamẹǹtì pé ayé ti rí ṣé ti rí pé báyà pé mo ti tilẹkùn máwọn àwọn olórí pé mo ti tilẹkùn mọ wọn ta mo mọ pé ẹ ti gbọ pé iṣẹ ìlú ni wọn jẹ lọ ó dá aláìní dènà pẹnu aláìní fi àkókò wájú fún torí pé ká lè ráyè yànnàná àwọn ìròyìn tí ń bẹ ń wájú wa ẹ jẹ kí n mọ kí lamẹǹtọ wa ọmọọba nínú òbí ń gbé ẹmọ káàbọ sí kulu ìgbóhùnsáfẹfẹ yìí o.
1: tó kábíyèsí láàfin ìròyìn ẹ kú ojúmọ ìsìnkú ohun látàárọ ẹ kú iṣẹ takuntakun
0: tọ
1: àwọn olórí wa láyọ náà dé bá wa
0: àmì àṣẹ
1: àwa náà lára wọn tẹ ìlú wọn múròyìn ayọ wa bá wa nlé.
0: kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ondo ìròyìn ayọ ni mo rò wípé ó jẹ́ ṣé mọ̀ pé à ń fẹnu ba àwọn ọ̀rọ̀ kan lánàá wípé lórí ọ̀rọ̀ àwọn ilé ẹ̀kọ́ yìí pé ó yẹ kí gómìnà wa kí ó tètè wá wọ́rọ̀ kọ́ fi ṣàdá kí ó dáhùn sí ọ̀rọ̀ àwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì tí ń bẹ nbí ṣùgbọ́n ìròyìn kan ti wá jẹyọ báyìí tí ó mú ayọ̀ dání pé ìjọba o àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n ń bẹ láwọn ilé ẹ̀kọ́ fásitì wọ́n ti fẹnukò wọ́n dẹ̀ ti yanjú ọ̀rọ̀ ìyanjú ọ̀rọ̀ yìí àti ìfẹnukò yìí ṣe ojú ilẹ̀ yìí fi wò ó torí pé wọ́n ní ìjọba ti sọ pé ó dáa gbogbo ń tẹ́ ẹ ní pé ká ṣe yìí òun náà ni a ṣe ṣé mo fẹ́ wò ó kọ́mọ́ dàbí ìgbà tí wọ́n bá sọ wípé wọ́n kàn tún fẹ́ gbé wọn gun ẹ̀sìn ayan pé ẹ̀sà padà àbí bò lẹ ti rí sí.
1: Máa tọrọ àyè díẹ̀ bàbá kẹ̀kẹ́ ìròyìn ètò ẹ̀kọ́ ìjọba ìpínlẹ̀ Ondo yìí a fẹ́jú díẹ̀ lórí ètò láàárọ̀
0: ẹ̀kọ́ sí wàhálà
1: àwa mú àwọn ìròyìn òṣèlú díẹ̀ díẹ̀ mọ́ àwọn ìròyìn òṣèlú sẹ́rí lórí ọ̀rọ̀ táwọn ilé ìwé gíga wa ó ti lé lóṣù méjì báyìí táwọn olùkọ́ ti daṣẹ́ lẹ̀ ó lé lóṣù méjì àná ọjọ́ ajé ló pé ọ̀sẹ̀ kejì tí gómìnà bá àwọn adarí ilé ìwé àtàwọn ẹgbẹ́ olùkọ́ tí wọ́n bá wọn ṣe ìpàdé.
0: tó fi kanra àwọn gan tí ò ń jẹ́ olùkọ́ gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde ni.
1: nasuat bẹ́ẹ̀ni àti nasuat bẹ́ẹ̀ni ní ọjọ́ ajé on the 9th of September or there about on the 7th or so ni wọ́n ti ṣe ìpàdé àkọ́kọ́ ọ̀sẹ̀ méjì gbáko ní ìpàdé àkọ́kọ́ lọ́sẹ̀ méjì sẹ́yìn bí wọ́n ṣe sọ náà lélẹ̀ ìdí tí mo yẹn sọ bẹ́ẹ̀ ó yé mi dáadáa o.
0: mo fẹ́ kẹ́ ẹ̀yàn náà rẹ̀ kí ó yé gbogbo àwọn ará
1: ilé náà ni. ẹlẹ́kẹ̀ẹ́ta lélẹ́yìí tí ìjọba máa sọ pé àwọn ti yanjú ọ̀rọ̀ pẹ̀lú àwọn ará bí o. ẹlẹ́kẹ̀ẹ́ta gbogbo ẹ̀ náà dẹ̀rẹ̀ ní ìwòye tèmi òfútu fẹ́ tẹ òfò
0: ni. ìdí abá tí mo fi ní wípé ṣé kò tó ní dàbí ọ̀rọ̀ orí ahọ́n torí àwa náà ti kan àwọn ọ̀rọ̀
1: yìí. ẹ mo ti ṣe ìdáhùn ẹ náà bẹẹ àfẹ̀ràn yarun àfẹ̀ràn
0: yarun sọ bẹẹ.
1: bẹẹ lele ó dijọ ti one nǹkan méjì ni ló lè fi ìdí nǹkan tí gómìnà ń sọ ìmúlẹ̀ ìkíní bẹ kí àwọn ilé ẹ̀kọ́ kan ṣí padà káwọn ọmọ padà sí ilé ẹ̀kọ́ bóyá ẹ̀sánwó fún wọn o bóyá ẹ̀sánwó fún wọn o ìyẹn ọ̀kan mi gẹ́gẹ́ bí aráàlú tí àwọn olùkọ́ àti àwọn àṣìṣe ilé asòwò àwọn ilé ẹ̀kọ́ jọ tán bá ṣàti lè padà sí ilé ìwé bóyá a ṣe lè dọ́gbọ́n fún wọn ní dùndùn àtàkàrà pé kán ṣàti padà èyí tó kan èmi nìyẹn let the school resume bẹ́ẹ̀ ṣe yanjú ẹ̀ lábẹ́lẹ̀ yẹn ò kan èmi òun mo sọ pé ìgbésẹ̀ àkọ́kọ́ tí mo fi lè gba ogun ọ̀rọ̀ gómìnà gbọ́ nìyẹn let the schools reopen ẹ̀sánwó ẹ̀sánwó ẹ lọ máa yanjú yẹn lábẹ́lẹ̀
0: láyé ara yín
1: èkejì tó fi lè jẹ́ àmì ìdánilójú fún mi ń tèmi ó dàbí pé ètò láwùjọ máa wà lónìí máa gbé ọ̀gá adébọ̀wálé ọláṣẹ́ ní àti ẹni tán bájọ máa ṣe láwùjọ kán pe àwọn wọn ní anígbogbo nọ́mbà wọn kán pe àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ tó lò ẹgbẹ́ asù àti wọn ní nọ́mbà wọn dání kán béèrè lọ́wọ́ wọn nísàn nǹkan tí gómìnà sọ ṣe é gbà bẹ́ẹ̀ sóòótọ́ ni ṣe ṣe é gbà bẹ́ẹ̀ kan káwọn ra.
0: agirimẹ́ǹtì àyẹ̀yẹ àtijọba sọ tẹ́ ẹyin lọ́rùn.
1: ṣé máa padà wọlé wọn máa ṣe láwùjọ láàárọ̀ yìí ẹni kan bá wa yànnàná ẹ káràlú lè gbọ́
0: látẹnu wọn
1: káràlú gbọ́ lẹ́nu wọn nǹkan méjì tèmi fi lè gba ọ̀rọ̀ gómìnà gbọ́ nìyẹn torí èèyàn ò lè tán obìnrin wọ yàrá lẹ́ẹ̀mẹ́ta léraléra ó ní bó ti jẹ́ náà kẹ́mọ̀gbọ́.
0: tẹ̀bí àwọn yorùbá tiẹ̀ mọ̀ ń pòwé kan láwọn iláyé ìgbà kan wọn ni atani lọ sí awéré ahéré kókò lọ́wọ́ bá ní ṣe kinní ta àti láwùí wọn lẹ̀.
1: ẹ̀kan ló mọ o
0: jẹ́lẹ̀ yóò fẹ́ jẹ́
1: èmi kọjá aru ẹni bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ilé mi ilé àwa ọgbà ẹja ko ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ so ẹja rí kóńkó dùn náà lórí òrò ètò ẹ̀kọ́ ká tó wá já wálẹ̀ díẹ̀ lórí àwọn ilé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ìwé gíga girama tẹ mọ pé àmẹnukó ń bẹ àná mo lọ sí ìjàpọ̀ high school níbí mo lọ ṣe mo fẹ́ kí ló ṣẹlẹ̀ gan mo lọ bá ọ̀gá àgbà ilé ìwé yẹn principal tó ń pè ní investigation lẹ́yìn ìgbà yẹn náà atu ni meeting mi pelu commissioner lagun oni di mo ti nse alaye yi o
0: eyan nana
1: ike la na o dey bayi
0: ki le wa mu bo
1: awon principal to won se awuruju oga kan ni oke aro CAC adu memorial oga agba ile iwe be ato won ato won kan won se kosongbo won ni ke omo ma wa se ayewo eje won ba ngba egberun mejo lowo omo kankan
0: 8000
1: owo ba won lana won fi kele ofin gbe won lana
0: ani kele ofin gbe
1: ko mo da be n pe boya ti la kan fi oro isawe wa mo lo fe ejosun commissioner lana pe se mo pe won te n ba ruko yin je ni gboro baba se ri bayi pe won le mo npa kini baba ni owo awon re loke o pe kini ise ijoba omo nipa e mo ki lo re je fi kele ofin gbe awon oni oke ka ma woran o pe igbese abere si ni sele o oni igbese abere si ni sele o so anono ti o ko fi apere lele eni ba fe so pe ro la npa ko lo si CAC adu memorial
0: call of
1: gbo awon o ko so ngbo then e tu wa fe le ikun sa gbo ilewe to ta loka ni se te wole te nta aga awon omo te nta iwe te nta iru te nta iyo te nta magi gbogbo wo te gba yen e ma po o ke de ma gbogbo principal te gba wo oru e mi ti ni daruko awon ilewe yen bayi ko se to pari mo ma daruko won gbogbo awon ilewe yen mo ti ni aka e ma po owo te gba o ijoba o mo si o ijoba o de ran yin se gbogbo bi ara se nta bi ara se ni ara ilu to awon lokada oni tasi oni maruwa awon organizer awon tailor awon won yi lo ni omo si lewe ijoba e de ti fun won pa eni ko mo le ri aye gbe e je kon fo mo si lewe
0: ile eko kan ti e wa ile eko kan wa nijoba ibile fe do re ti o ti ye mi se mo pe a so awon oro kan ni ori eto yi nibi ti a tun ti pada so wi pe gomina o je ka mo nkan to ku to ye ka se mo ti o fi dabi gba ta mo so pe nse la fe pa kaloku wa lenu mo mo fi nsoro ni o ile eko kan wa to je wi pe laiti igba laiti ni file rara
1: 5000
0: uta
1: file
0: 13000 ati file o ati gbogbo e o koda to mo ba fe transfer omo
1: kabiyesi
0: no
1: labe aso lo eyin eto e je ba moruko lewe mi akoja sibe fun la e ba moruko lewe so o dai mi loju mo ti lo so fun commissioner lana awon yo tin soro alebu se mi o pe emi ni mo ponyin gege o commissioner won le mo npa kini baba o so o mo se ni asati yanju kan ra lu maro wi pe lo to o gbogbo wa la mo pe ijoba na lebo leru lori pe owo lewe ipinle ondo o gadi e o sugbon e ja oko gbe ti giba re lugi ikan la ko gbe e je ka kokko yanju ta won principal to boju gbogbo e je a pada sodo ijoba later a pada sodo ijoba sugbon a se ju gboran mi de leru awon principal
0: ati kene won wa de kene ko oko eni
1: won wa so ilewe di ibi okowo bi eni se ajo owo be ni awon ilewe ijoba ti wa ri lọwọ àwọn ọgá iléèwé èmi tẹnumọ mo sọ fún ọgá ìgbẹkẹlé ajibẹ fún lánà bàbá orúkọ yìí ti níyì ju pé ó ti fẹ àwọn èèyàn ti fẹ ba orúkọ yìí jẹ wọn ti fẹ ba orúkọ yìí jẹ bàbá ní kò síbi táwọn ò ti lè dìfẹǹdì ara àwọn o pé àwọn ò mọ pa kínní iṣẹ pé àwọn adẹbẹrẹ sí ni gbé àwọn ìgbésẹ akin ò mọ sí ni eléyìí tó wà ń fẹdẹ rẹ ẹjọ ẹ fún mi lórúkọ iléèwé.
0: ẹ ọ̀dà torí èmi gan náà lórí ètò kílókù àwọn èèyàn yọ gbọ wẹrin wẹrin kan torí àwọn ọmọbẹ ńlẹ.
1: ìbára ṣe ni aráàlú tó kí mẹkúnnù má tún lè fi ọmọ síléèwé ìjọba kí mẹkúnnù má lè fi ọmọ síléèwé kéèyàn máa wá 100,000
0: èló gan ni a fi ń lọ ilé ẹ̀kọ́ fásitì láyé ìgbà
1: ẹ̀yọ́jọ́
0: ọ̀dà ẹ̀dẹ́ kí àwa tọkọtọka lọ sí intonation pẹ̀lú iléeṣẹ́ ààrẹ lókè lọ́mbàáyì mo fẹ́ fi ẹ̀yìn okùn kan pẹ̀yẹ méjì èmi ọmọ bọ̀yọ́ bófinmu àbí òbófinmu wọn ní ayé ìsinmi ààrẹ ó ti pinpin rẹ ti pin ó yẹ kí ààrẹ ó padà sí ẹnu iṣẹ́ ṣùgbọ́n fún ìdí kan àbí ìdí kejì báyìí wọn ní ààrẹ wọn tún ṣe extension sí ọjọ́ ìsinmi wọn pé ó dá àwọn ètí ìwá o pé yóò fẹ́ tó òpin ọ̀sẹ̀ kí wọn ó tó wá ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ yíwọn àkọ́kọ́ mo kàn fẹ́ kẹ́ẹ̀fọ́ kò kan pẹyẹ méjì ni o ti igbákejì rẹ̀ náà wọ́n ní ilé ìgbé igbákejì tí wọ́n ti ná òbítíbitì igbákejì ààrẹ tí wọ́n ti ná òbítíbitì tí rẹ̀ lọ sí bíi 22 billion náírà lè lórí láti nǹkan bíi ọdún bíi méjì sẹ́yìn wọ́n ní igbákejì ààrẹ kọ̀ kò lọ ọbẹ̀ àwọn nǹkan wọ̀nyí ṣé kì í ṣe bí ìgbà tí wọ́n bá sọ wípé àìnáání àti àìbọ̀wọ̀ fún òfin àti ìfowósòfò.
1: Méjèèjì ló papọ̀ méjèèjì àfẹ́ni bá ń tanra ẹ jẹ lóòótọ́ èmi ò sọ wípé kí yorùbá má lọ ọdún mẹjọ ẹ parí ó dà ní pé àṣìgbọ́ táwọn èèyàn ń ṣe mí gbọ́ ni
0: àìgbọ́ra ayé dáadáa ni àìgbọ́ra ayé ni
1: èmi ò tẹnu mọ́ pé ki yoba ma o di dodan pe ka lo odun mejo ti wa awon oke ariwa won ti lo odun mejo sugbon ki se wi pe ki ma support eni ti o n ba oju yoba je yen ni ko je awon ara mi o de ipako gbo su ti ni temi o ye mi dada so are tinubu o se ijoba bi eni to nani ofin orilede nigeria I mo le ka mewa ni nkan ti are tinubu ti se against the constitution of nigeria are tinubu run nigeria bi igba to ye pe ile ara ona ona ndari ta lo fe mu mi family aye family ton tuto kabiosi that's president tinubu for you president tinubu does not care about the constitution of nigeria ogbe nu mo fe so he does not care about the constitution
0: lona wo lona wo
1: eyan se bi kan nu e lo la so le o wa nu we o fi mu ni ko ba mu o yo du wa nbe 21 days ni maximum ojo kan o le ogun ojo kan le logun 21 days
0: maximum yo ti ri lenu se ijoba wi pe o da o bi o ba fe lo si aye simi ele ti ma npe ni boya annual leave ni o le yojo to je casual leave na o le yojo to je
1: to are tinubu ti tapa sofin orilede nigeria ibi ton ti o ko tapa sofin lati bere ni ijo ton kokon lo fun isimi yen awon ti mo wi pe awon fe lo sin fun isimi olojo gboro ofin so wi pe ke ko wi ke transfer agbara si owo vice president buhari se tu atu teni oti e lodun mejejo e meta si merin lo to ba ti fe travel as akowe si national assembly pe osinbajo o ni are orilede nigba temi o si around iyen ni osinbajo ma nlo to fi nsagbara ngba to nje vice president osinbajo o saki ara ile buhari cousin buhari to je dss oga dss tori acting president capacity osinbajo saki lawan kini ko
0: ebe ni iroyin gba le koko ngba na
1: I moye igbese ti bua sugbon are tinubu lajo tawon ti de gbogbo nkan to fin so are tinubu tele kankan be so won se ipade hunger by ni united nations gbogbo agbaye wa nbe e paro fun wa ni are tinubu ma ofutu bete are tinubu wa france by won ti faji nti won are france te jo won ti faji lowo iyen ti kangara o ti ko gbo portfolio o ti koja si new york
0: won ti lo sibi ipade
1: won fe yin so le ke ma ba won so gate ile odinde are orilede nigeria wa so gate ile ni france e de forilede ti yin sile
0: are mo nsimi ma ni won ki mo si pe won ma so le
1: number 2 nbe ni pe
0: are mo nsimi ni
1: won tun mo si working leaf by
0: working leaf
1: ko single kon no way of in nigeria to nje working leaf if you are on leaf you are not working is either you are on leaf or you are working o yato si ra won mejeje o se papo ko single to nje working leaf is either you are working or you are on leaf ten Donald Trump ba lo on leaf ko ke si se America ngba yin ohun ati family ohun ajo ma se faji nbi tan wa ko si se America te gbe wa ba ko ni dan lohun because o ti hand over fun vice president right now tin kokan ba sele te yan kan ni lati pase fun oga omo logun chief of army staff the commander in chief is currently vacant the vice president ko le pase fun oga awon omo logun pe o ya lo dojo ogun ko won ni Boko Haram because it doesn't have the constitutional capacity are o si nle so ti ogun ba fe ja nigeria bayi as chief of army staff mi o ni gba ase lowo anybody tori ko se anybody to je commander in chief gba tin soro
0: e staff bayi
1: ewo oro ile vice president 121 billion
0: 22 billion
1: another nu lati be odun meta
0: woni won lo be
1: o ba ya are tinubu aso pe ko sowo lati so subsidy se mo ko sowo lati ju ara ilu ni lati se itura fara ilu o sugbon owo wa lati ma bu na owo ara ilu 22 billion
0: iroyin gbe
1: to awon men no se di bebere kan mo bi no temi le mi so
0: ti ko ni nkan ti iru are na si won o le kan pa ni abi awon ti an be ni ile asofi abi ki la awon asofi kan na nse se mi ko ye mi ni o mu se fe ka yen na na
1: ni igbe mo kan ni yen rara ni national te kan lawon mo yen kan won si nbe awon kan gbowo e ri won kan kagbada tonu won fe gesi won ma se faji national assembly awon yen o ni se kan ton se o si se kan ton se
0: le tura ni pa keji are wa n gbe titi se joba bayi abibo ne ko ye mi ni kekan yan na re ka won mo nigeria ki won gbo
1: o le ma da mi loju bo o da n pe ile kan wa ton pe ni ni mo ti gba gboru ko be bo guest house o ni ile mi ton lo fun igba keji are ile ijoba na si nibe bo ile to je oju lowo ton ko fun igba igba iyen gogon ni o la nsoro npa e won ni ibo mi wa ti se ti mo ki se lara e lo ngbe kide se ile itura ile ijoba na ni aguda house na n pe kini aguda house o wa nu aso rock but ile yato ile tan soro e ton 22 billion le
0: o le je pe be boya ibi ti won wa ite won lorun
1: aguda house ti mo nzo yi
0: o le te won lorun
1: seri ton ba ti yan are ta re kon de si wa lori oye igba ti buhari fe handover fun are tinubu lati march lati february ni are ti di eh omo oye ta ti yan eh between march to may ti are fi je president elect aguda house yen ni wa ma gbe ton ba ti yan wa wa ma duro ke en to wa lori alefa ko kuro so ati gba ti won ti yan are tinubu lati february lo tin nothing gbe ni government house ni aguda house ni aso rock so o da gbe be ni vice president n gbe nsin
0: oh o da o le je pe nse lo te igba keji are wa lorun wi pe o da e je nkuku ma manage bi mo wa yo te lorun e ri bi te ni kin lo da be ni mo ya gbe ategun be le mo ba lara mu o da je ki a si oju opo le ni won ba bi a se le yanana ni won ba won kan ti a le yanana ninu awon royin ti akaloni number ti o dodo ti a le leyi 0805551110 tabi 0706677 1822 ni number ti o wole sodo wa hello
2: e ka ro sawo
0: e ku ojumo o
2: bi ona ba ama
0: o mi ase ni mo ri atayin na
2: oruko mi ni mo laptop ta
0: abo yin
2: wa me wo so seri lo to a le ta ni ko lanu me kunu be ni pe imo tara yin kon ni ni baba yin fun eyin okay yin eyin ewu nkan ewu se tan bon fun debu se la fun to ta pro ife as ko eyin je be e be ati mo yewu be se okay kilo fun wo e se eyin ewu na baba yi be ko ya oko da wa se oko eru sha ni
0: e te ka
2: jo house won yen ko si se ko to se ni be yen je do ro te ba baba baba so be so eyin ewu ko so fi ko to baba le se era be o ti se wo di won lenu ni so won le soro mo baba le ewu be yen o so se so e ma so lo gbo lo lo ba ma fi leyin gbo lo e se kutu
0: oda e se sharing tan gbiyanju ati so ni wipe iroyin o so wipe se ni an gbe se fun igba kejare ile igbe re to ye ki won ma gbe ti an ti se atuse re ti an na 22 billion le lori won ni won ko won o lo be won ni koda eye o si nbe bayi hello
2: pale wale
0: eyin na ni yojo nbi e wa
2: e ku se lataro jobe lo ku lati ta bu labe bi anu
0: an gbo yin o
2: o wa lagba ni boro aye ba se yin ba nowo ji ji bo ji te na sile ki o yin gbe be ki si ko kan be kuro to ko wo ise ran ta so ni yen e ko le ro ru ta ki le ma fo epo wa ki epo ko le wale won o se gbogbo yin wa ko ma wo ise wo Nigeria ja ni wo de wa Nigeria yo mu be won dari wa e ba wa tun Nigeria yi e so papo ka le fe ko le pa nke lagboro Nigeria ni ba je to ma de be ta ro wa lorun ta fi so mo lohun olaba gbede be o e ku se ta ko ta fun
0: e se adugbe fun idan si todo yin lohun hello hello
3: hello e ma ku eto
0: e ma ku ojumo o
3: agba fe be ko mu ke ma ni si oro so
0: ami e ko ojumo
3: oga mi na e ni si oro so awon iya akonse alafia na wa
0: alafia awon sese ilu lo ni
3: okay yawe boya won ba en so je nle
0: o je ko mo na won se ilu ni o
3: oda god lo pe lati joka
0: agbo yi
3: ogo bebe mo ki e ma so to oro yi ke mo Nigeria ta wa eja awon asubi ta ko se oko to lenu oro o ye bi e bo ri se ta wa e ta lo so la won e laye e je ko fe dibo gbogbo la ka gbada wa sile so ajo a ma pe la ti tun era fun wa so awon to je la ma pe fun wa pe kini ko mo ja pe le to da lo lo ma je 27 ona agba lowo ijoba le 27 ku eto
0: e se adupe hello Olorun lo nse.
2: Ibi maga ni la takure ni o.
0: A n gbo yin o.
2: E jowo awon to lo gbe omo alango na yen. E jowo ke ti ijoba ti mu won yen ko tete se jo won ni kia kia ko le fa awon adaye ku lo gbo le gbagba laduro awon to nse ru ise bi yi. Oluwa ma tu won lasiri. Ibi maga ni la takure.
0: E se adupe. Hello. Last caller lo ni to yin. Hello.
4: E ku se lo.
0: Oluwa lo n ba wa se o e se adupe. Hello. I'm going. Ogbeni Gbenga latoke aro iya. O da n pe network yen o favor won. Ko favor won. E je wo boya a le gba ipe eyo kan dondo si ti Ogbeni Gbenga lati oke aro ti o ba lanfani lati pi pada laarin iseju aya ni o. Ki won pi pada ti o ba de si anfani to. A je pe bi o ti lohun o je na no ne. Ni bi o je pe se ni ipe na n ko lura won a ni lanfani ati ori ofe lati gba ipimo e mo binu gbugbu eyin ti e je ololufe wa bo ti le je pe oju ojo ohun o ti ri bakan e je ki n wo awon ti won be ni oju opo Facebook wa leyi to je pe ti won ti fi awon atejise won ti fi isowo Akinyele blessing won kan si wa ni oju opo Facebook Chaplin Jonathan Akwoma awon na won mo ki wa nbe Ogbenga Jimo awon na won ki wa o ye dele akiwu mi to si ma je kon ki wa fadipe Isaiah won ki wa benane Emmanuel ajogun won ki wa adedigbalukuma won ki wa Olorun to ba ife dayo awon na won ki wa Fasai Taiwo Fash won ki wa bakan na ni Abidakun Emmanuel awon na won ki wa John Beloved mi to pe ayan fe won ki wa Frederick Orunko Ilefo won ki wa Stephen King Ogunjobi gbogbo won patapata o na ni won ki wa ni ori eto yi ni agbara lowo Iledumeri ajomo bara wa se pepepe ni omo ba nina obi nbe e je adigbadagbon wa ka ma rele wa
1: to ha dupe leyin awon le o ni o san wa lagboro Olorun ise wa yo si pe wa abo Olorun yo dadu lori wa yo ku ti dola lagboro Olorun
0: amen amen ase idumori lagbara lowo Iledumeri ise wa yo yo ande bi o ti lohun o je loni na nu ne a lo loni a tun pada wa lojo mi ojo re ire ati ayo ta jo fifira wa le loni o na la tun jo fi pade nigba mi ti o baya alade tin je ade ni ilo ko ti mo nje baba oni keke worldwide the only overgraduate in the universe olowo ri iya loja kan soso ni ilu mariwo

pátá. Ètì àwọn ọlọ́kùnrin. Èèyàn tó fẹ́ yín mẹ́mojù, èèyàn lápàbẹ̀ tó jẹ́ pé ṣàlẹ̀ mọ̀ sí dáadáa. Béyọ̀ mi lé ọlọ́run gbèjà. Èèyàn láti ilé ẹ̀kọ́ kan náà Lẹ́kí. Òun ló ṣe ipò epo gbogbo àwọn tó kópa tó jẹ́ pé ipò kẹwàá ló ṣe lápàbẹ̀ gangan nìyẹn. Lókè ká kúrò lápàbẹ̀, pàṣẹ òkọrí ń bẹ̀ yẹn mọ́. Ó yá pápápá lápá bí o àwọn ìdíje. Ìdíje léè tó ń ṣe láwọn gbọ̀ngàn àbí láwọn tó jẹ́ pé ó pa àwọn ilé ẹ̀kọ́ girama pọ̀ káàkiri. Pàápàá jùlọ ìyẹn ní agbègbè òkè ọ́yá ẹ̀yìn lápàbẹ̀ òun láti gbọ́. Wọ́n níbẹ̀ 90 àwọn ilé ìwé àwọn ti parapọ̀ sólú ìlú orílẹ̀ èdè Nàìjíríà láti kópa nínú ìdíje. Léè tó jẹ́ pé 26 nínú oṣù táwa ìdíjọ máa gbéra sọ láwọn ilé ìwé káàkiri. Wọ́n ní àtìlì èèyàn bíi mẹ́wàá mẹ́wàá òun ni wọ́n retí láti ilé ìwé kankan gẹ́gẹ́ bó ṣe wà lápàbẹ̀ gangan nìyẹn.

ìdíjọ́ ṣe lọ. Wọ́n ní ìdí pàtàkì tó fi gbé ìdíjọ́ kalẹ̀. Láti rí pé wọ́n ṣàwárí àwọn ògo káàkiri. Èèyàn ní orílẹ̀-èdè Nàìjíríà gangan ni. Léyìn tá máa ṣojú orílẹ̀-èdè ní orílẹ̀-èdè bàbá wọn. Gẹ́gẹ́ bó ṣe wà lápàbẹ̀ gangan nìyẹn. A ti wà láì fúlárọ̀. Ẹ bá ń kí Akinyele blessing. Ń bo ló wà. Ó ṣe bẹ́ẹ̀ kó wa gbé orí wọlé. Káàmọ́ bí Akinyele blessing ló ti ń wò wá. Àbí kò láǹfà láti darapọ̀ mọ́ aláàárọ̀ yìí. Ẹ lórí Facebook ìyẹn lápàbẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ bí ò tí ra àwọn tìmí kọ́ gbórí wọlé lápàbẹ̀ láàárọ̀ yìí. Ẹ gbórí wọlé ẹ já jọ gbéra wá débẹ̀ lápàbẹ̀. Ẹ gbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ ń ṣàtìlẹ́yìn fún. Ó yẹ pápá àpẹjẹ́ tún gba bòmí lọ. Fìyìn jò, àyẹn fìyìn fúlùwà, wọ́n ti gbórí wọlé látòkè jẹ̀bú. Ẹ ṣeun ṣeun fìyìn, mi ò ní wá yín tì. Tyson Fury, Anthony Joshua. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti wá mọ́jọ́ báyìí, ọjọ́ ti wá kò. Wí pé kí ni oṣù kejìlá náà ló ta wà yìí? Ìjà máa wáyè tó jẹ́ pé pápá ìṣeré kan ìyẹn ní Cardiff gangan nìyẹn. Èèyàn tó jẹ́gẹ́ bí ìbátan èèyàn sí Tyson Fury. Peter Fury ti fọ̀rọ̀ léde ń gbòòrò ayé tó jẹ́ pé ó ti jẹ́ ó ti fi ìgbà kan ìyẹn jẹ́. Èèyàn tó jẹ́ pòǹgàn gan ó ń bẹ lára àwọn tó ń kọ́ ìyẹn Tyson Fury. Ìyẹn bá a ṣe ń gbé ẹ̀ṣẹ́ bá a ṣe ń ju ẹ̀ṣẹ́. Ìyẹn lápàbẹ̀ gangan nìyẹn. Ó ti wá fọ̀rọ̀ léde o. Ẹ gbà tán bí léèrè ọ̀rọ̀ wí pé inú ìjà tó máa wáyé ìyẹn láìpẹ́ láì jìnà ìyẹn láàrin Tyson Fury àti Anthony Joshua kí ló rò pé ó ṣe ṣe kó ṣẹlẹ̀ ó rí ẹ wò ẹ má tàn yín. Ó ló ṣe é ṣe o ó jẹ́ pé 1-7 ló máa jẹ́. Ó ló ṣe é ṣe ìyẹn kí Anthony Joshua ìyẹn kó nọ́ọ̀kì ìyẹn Tyson Fury dànù. Ó ní bó tiẹ̀ jẹ́ pé bákan méjì ẹ̀wẹ̀ ló máa jẹ́ lápàbẹ̀. Ló jẹ́ pé kí ni ó sì ṣe é ṣe ó jẹ́ pé Tyson Fury Emmanuel Ajogun àwọn náà gbórí wọlé lápàbẹ̀ láàárọ̀ yìí. Mi ò ní wá yín tì.

Emmanuel ni Mayu la won tele feyin ti e oni governance la won awon popo pepepe la pa be o te je pe ibo won pa calf ni weekend ta lo koja yi bawo le nse ri si lo ba di osu kejila lo ta wa yi o je pe Tyson Fury ati Anthony Joshua won je ma gbona oju ara won ile ro ko se se ko sele Cardiff gogan ni osu kejila inu odun ta wa yi ki lo ma bade ta no ma fe yin elu le pepepe la pa be oya Anthony Adesoya emo lo je pe mi duwe ibe gogan lo tin fe yin memo Israel Adesoya ti omo orile de russia kan la gbo po sese eyan kan jo fi kini won jo fo kan jo gbe na woju ara won to ba di osi kokola eyan lodun ta wa igogo niyan gege bo je foro nlede eyan nkata nkata lojo wo won lo sese o eyan enu osi kokola ni ojo mokale logun to je pe wa nti omo orile de russia kan Sahara, to tun pe ni bullet, ku ko sese. Eyan ka won ati Israel Adesanya. On tori ija kan to ni Sahara, to ja laipe. Embe lo ti foro lede. O ti wa soro si gboro aye, wi pe wo. Eyan to wu mi kin ba ja bayi. Oni Israel Adesanya ni, ere fe fe yen bale ni, pepepe lapa be ni. Oni ki lokan mi, o je ka pade nu ring ka jo gbe na oju ara wa. Gbogbo e ti wa nto, o ti fe ze bayi lapa be. O je pon lo sese o. Oje pe ni ojo mokale logun nlo osu to nbo na ojo ma gbona oju ara won ati bi osu kewa odun 2024 ni Sahara tin wo pe e wo egbe Anthony Joshua wa o da mi ni pe adura iyen bullet to wa gba bayi oye dele akiu mi to si ma je oni chess blues la won tale o pe yemi oluwa toyin won ni elo elo elo elo my dear e so so e karo e ko ojumo bi ori wa yin ti anti ope yemi gbogbo bi ti atin wo wa egbori wole eje ki mo bi ti atin wo wa ati pe o egbe agbebodo wo le yin shati leyin fun e sunshine star ni abi barao fc abi sporting lagos se manchester united ti ni se liverpool ni je chelsea ni awon kokwaro lapa be abi galatasaray nitori victor osimhen ajayi patrick adebayo gbori wole oni lati pe akoko oni chelsea la won support e lapa be gogo niyan Show show, I jai Patrick Adebayo ni oni wa yin ti. E bo e se jile yi. Awon dede Chelsea la pa be gogo niyan. Oluwa Tobi Adedayo. Ah, omo mi gbori wole laaro yi latoke aro. O se mi oni wa eti. Diwon la pa be gogo niyan. Oni Chelsea lo nchat leyin fun. Iyan la pa be. O se nse mi oni wo gbo yin ti laaro yi. E ba nbo si asia e je ko lo fa la pa be laaro yi. Ejo lofa egbori wole eje mo bi ti atin wo mi egbe gbogboro le nchat leyin fun iyen lapa be gogo niyan o ya papapa aruno kodri eje mo ogbon tarigi agba tebu tennis ni tojo mo bibi orile de nigeria lati gbo we pe ninu idige kan to je pe ma gbera so laipe yi iyen ni orile de france gogo niyan we pe nu egbe agbobolo abi egbe agba tebu tennis o je paru na code wa lowo ta wa yi amiens stt ini dije eyan ti agba table tennis go to ma gbera so o je pe awon ati lille metropole tt lo je ma gbona oju ara won aruna to je pe no sukarun lo du ta wa yi gogan lo dara po ma won ipo lo ti soro si jade ngboro aye we pe o se tan lati ni pe o nda ogun ana o nda pada lára àwọn ọta lè sọ pé ògbóǹtarìgì tó ní fi ìgbà kan jẹ́ nọmba wá rí kì ń gbogbo dẹ̀dẹ̀ láwọ̀ dúdú tó ní fi ìgbà kan jẹ́ nọmba tẹ́ẹ̀ rí kì ń gbogbo dẹ̀dẹ̀ gbàláyé ó tiẹ̀ jẹ́ pé lọ́wọ́ tí a wà yìí ẹ́ẹ́tì pòsíjọ ẹ̀ ń bẹ̀ gọ́gọ́ ní ẹranà kọ́ọ̀dì ìdìmọ̀ ìyẹn lápá bẹ̀ ó ní lọ́wọ́ tí a wà yìí òun ṣe tán o láti dá ogun àná láti gbọ ohun ogun àná padà tó sì ọmọ ju ìgbé gbórí wọlé wọn ní sunshine làwọn tẹ̀lé lápá bẹ̀ olúmú ìwà wọlábí wọn ní blues gọ́gọ́ nìyẹn the sky is blue ọ̀pẹ́sìkì bàbá wọn ní manchester united wọn ṣeun ṣeun mi ò ní wáyé tì láàrọ̀ ẹ bá ń bo sí àṣìá ẹ jẹ́ kó lọ fún àlápá bẹ̀ láàrọ̀ yìí ẹ bá ń ṣí àẹ ẹ bá ń ṣí àẹ lápá bẹ̀ ó yá lápá bí o ìdíje
ìyẹn ti cricket tó jẹ́ pé orílẹ̀-èdè nàìjíríà táwọn àti orílẹ̀-èdè sierra leone tó ń jọ figagbága lánàá òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ tó ń fẹ̀yìn sierra leone balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ lápá bẹ́ẹ̀ àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ àti àwọn senior náà tó jẹ́ pé àwọn àgbà ọ̀jẹ̀ àti ọ̀jẹ̀ wẹ́wẹ́ àwọn àgbà ọ̀jẹ̀ àwọn náà tún bọ́ orílẹ̀-èdè ghana àwọn náà tún bá wọn pàdé ní pápá àbí oríkò wọn ti ń gbá ìyẹn cricket ìyẹn ní tafawa balewa square ìyẹn ní ìpínlẹ̀ èkó wọn fẹ̀yìn orílẹ̀-èdè ghana wọn fẹ̀yìn wọn balẹ̀ pẹ́pẹ́pẹ́ ìyẹn lápá abẹ gangan nìyẹn ó yá o ọlọ́pàdé ọlọ́pàdé ọlọ́pàdé à ń bá oníkà ṣe pè láàárọ̀ ìyẹn kí wọ́n léṣe ìjọba èyí tó rí fún aré ìdárayá gangan nìyẹn national sports commission ló jẹ́ díjì wọn bòkọ́lá ọlọ́pàdé ó ti fọ̀rọ̀ lédè ń gbòòrò ayé taiwo steven taiwo taiwo steven ẹ ṣeun ṣe mi ò ní wáyé tí ó máa ka gbogbo mẹ́sẹ̀jù ẹ ó máa ka gbogbo ẹ̀ lápá abẹ láàárọ̀ ìyẹn máa gbórí wọlé ẹ máa gbórí wọlé kó máa wà lápá abẹ ó sì máa ka gbogbo mẹ́sẹ̀jù látòkè délẹ̀ ẹ lórí facebook ni o àwọn tèmi gbórí wọlé láàárọ̀ mi ò ní wáyé tí ìyẹn lápá abẹ gangan nìyẹn ọlọ́pàdé bòkọ́lá ọlọ́pàdé sọ̀rọ̀ sí gbòòrò ayé ó ní wàyí o ìpinnu ti wà láti rí pé kíni àwọn obìnrin wọn pàápàá jùlọ àwọn ikọ̀ tí super falcons láti rí pé àwọn mójútó ìyẹn owó àti àwọn àjẹmọ́nú wọn wọ́n ní pàápàá jùlọ àwọn èrò àwọn ètò ti ń lọ láti jẹ́ kówó tí wọ́n ń gbà kó ṣe bẹ́ẹ̀ kó gbé pẹ́ẹ́lí sí i. ìdí tó ọlọ́pàdé fi sọ eléyìí ó tún wá fi ọ̀rọ̀ léde nígbà tó ń bí ń léèrè ẹ ń pé bọ́lá ẹ báwọn àtúntò dé ṣe pọ̀ pọ́nọ́ fẹ́ ṣe àtúntò sí fúnra lọ́fẹ̀ẹ́sẹ̀ gbà ní orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ ta wa ńbẹ̀ ló ti wá sọ̀rọ̀ sígboro sígboro wípé o lára àwọn táwọn ń lérò àwọn ìgbésẹ̀ táwọn ń gbé láti rí wípé kíni ìyẹn àwọn obìnrin wa gan pàápàá jùlọ super falcons láti jẹ́ kí gbogbo àwọn owó tí wọ́n ń gbà kó ba lè gbé pẹ́ẹ́lí sí gbogbo àwọn ìgbésẹ̀ wọn ìlà wọn gbé àwọn fẹ́ jẹ́ kí lè jẹ́ ìrìẹ́ mórìyà ìyẹn fún àwọn obìnrin àti fún àwọn obìnrin tó ń ṣe àwọn aré ìdárayá tó kù ìyẹn lápá abẹ gangan nìyẹn ó ní jẹ́mọ̀ àwọn aré ìdárayá lóríṣiríṣi àwọn obìnrin gan ò mà gbẹ́yìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó fi léde ó tẹ̀ wá fi kan léde ó ní ìyẹn àwọn tó ń ṣàkóso ìyẹn netball federation ó ní jẹ́mọ̀ pé jẹ́mọ̀ pé obìnrin gan tiẹ̀ lààrẹ wọn àti pé nínú àwọn bíi mẹ́tàlá tó ń ṣàkóso ìyẹn ti netball ó ní jẹ́mọ̀ pé àwọn bíi mẹ́sàn-án nu wọn ló jẹ́ kó obìnrin ló ń bẹ́ẹ̀ ó túmọ̀ sí wípé àwọn obìnrin náà ò fẹ́ gbà lọ́wọ́ ta wà yìí ìyẹn nípa ti aré ìdárayá ìyẹn lápá abẹ gangan nìyẹn ó yá pápápá ẹ jẹ́ kí n lọ sílùú yó kí ló tó ń ṣẹlẹ̀ níyó lọ́wọ́lọ́wọ́ sẹ́yìn ò bá mọ̀ ọ̀tẹ́ bá gbàgbé àárín ọ̀sẹ̀ tá a wà yìí ọjọ́ karùndínlọ́gbọ̀n inú oṣù yìí gangan nìyẹn tó jẹ́ pé ìfọsọmọsẹ̀ ọ̀lẹ̀ kò mẹsẹ̀ yọ máa wáyé láàrin orílẹ̀-èdè nàìjíríà àti madagascar ìlú yó ńbẹ gangan ló ti máa wáyé ìròyìn kan tó jáde ìyẹn lánàá òun ni wípé o àwọn tó ń ṣojú orílẹ̀-èdè madagascar wọ́n ti dé ń pẹ̀pẹ̀pẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ pé ìyẹn olùkọ́ ni wọn ló kó wọn sọ̀díwá orenti martins wọ́n ní wọ́n balẹ̀ pẹ̀pẹ̀ ìyẹn sí pápá ìgbọ́kọ̀ òfurufú sí ìyẹn mutala muhammed ìyẹn ní ìpínlẹ̀ èkó wọ́n tó wá gbé sóòlù àti bọ́dì ìyẹn lọ sí ìlú yó ìyẹn lápá abẹ gangan nìyẹn madagascar ló jẹ́ pé fifa ranki lọ́wọ́ ta wà yìí 104 ni wọ́n wà ẹ̀ ń gbogbo orílẹ̀-èdè àgbáńlá ayé ni o ibi tí wọ́n dìmú gangan nìyẹn ìyẹn lápá abẹ ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù wọ́n forúkọ wọn léde àwọn division kéékèèké division kẹ́kẹ́ẹ̀kẹ́ àwọn division bíi lower division ẹ̀ ń bẹ̀ gangan ni wọ́n dìmú wọ́n ti ń gbá bọ́ọ̀lù láwọn orílẹ̀-èdè gẹ̀ẹ́sì káàkiri àwọn ọ̀kan náà ń gbá bọ́ọ̀lù ní àwọn líìgì ìyẹn ní orílẹ̀-èdè aláwọ̀ dúdú o ó sì jẹ́ pé wọ́n tún ń gbìyànjú láti rí pé àwọn jáwé olúborí wé pé àwọn lọ sínú ìdíje ìyẹn afcon ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ tọ́kọ́kọ́ máa lọ ọdún 2019 gangan nìyẹn ó jẹ́ pé wọ́n dé wọ́n sì fi tàn balẹ̀ wọ́n dé ipele ti quarter final ìyẹn lápá abẹ pàápàá jùlọ níbi group stage lọ́dún ní 2019 lé orílẹ̀-èdè egypt wọ́n ná orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ ń bẹ́gì sódò kí lóhun tó tún máa ṣẹlẹ̀ ìyẹn lọ́sẹ̀ yìí olówùrọ̀ sunday olówùrọ̀ solomon ẹnu mi àbò ẹ ṣe bà mí mi ò ní wáyé tì àwọn náà gborí wọlé láàárọ̀ yìí wọ́n láwọn ọ̀fẹ́ dárúkọ club àwọn ní pm ẹ jẹ́ dárúkọ kára yín fúyẹ́ kò lè ju chelsea àbá snacks ni àbí máa yù ni àbí máa whichever
ba mi e daruko club yen kara yin fun je e kuro la pa be ere la nfama yo se ere la wa nse la pa bi madagascar o je pa won le merin lo logun won furuko won lede ati amule won so ti bale pepepe eyan si orile de nigeria e la pa bi gogo niyan won ni bo ti e je pe ojo aje na ojo aje o lo je ki orile de nigeria ta won na ti bale si ilu yo bo ti e kin to wole agbara bi o ti ri akole iroyin kokan we pe bi awon agba bolu wa e to n furuko won lede boya won tin de ise silu yo ye bo je la pa bi gogo niyan awo niye lati bi odun 2024 o je pa awo niyo lanfani eyan lati gba bolu eyan fun iko ti super eagles won ti foruko e lede o je pe on lo je akiropo mo sto lori eto lana inu awon o je pe iko elenu bi merin le logun ti eric chair to foruko won lede so ma gba bolu ko mese yo te mo pe victor osimhen won foruko e lede tele sugbon lowo ta wa yi won ni victor osimhen o teji pepe won ti wa lo awo niye taiwo awo niye to n je pa gba waju ni o iyan fun Coventry City ni won foruko e lede bayi to je pe gogo lo je ge bi akiroko iyan fun iyan victor osimhen inu ifose won se o ma waye laarin ose ta wa yi iyan lapa be gogo niyan iyan taiwo so ma se dada so ma se bi ako o ma se dada lori papa ipade dojohun o dojo karun di logbon ninu osu ta wa e iyan lapa be gogo niyan ifose won se o je pe taiwo awo niye o ti gba kayin o ni ko mese yo ita gba pelu iyan libya ni ilu yo na ni to je pe super eagles ton lanfani lati jawe olubori o leyo kan sodo o ti e je pe iseju merin ilogun pere o ni awo ni yilo lori papa lati gba won na o ti lanfani lati kopa ninu idije fun ikoti super eagles ni lo ma sele ja awo ni yin ma lanfani lati feyin memu iyan lapa be gogo niyan o ya papapa eri che foro lede iyan nipa gbowo agbarin gbogbo ni rafael onyedika gege ba se gbo won ni ifose won se le to je pe rafael onyedika to gba laipe yi o je ko veda bi ko ni ipalara die don gege mo je wa so lapa be won ni ipalara iyan ti rafael onyedika ni won lo sese iyan kare ti ji pepe o to di ojo hun weekend to goja yi ninu ideje ti Bundesliga o je pe rafael iwo yo jade o te je poku die ki fose won se on kasele won lapa be won lo sese iyan ki gwa re o ti ji pepe o to di ojo karun di logun ojo karun di logun enu mi ago ninu osu ta wa yi aroko dare na ko opolopo lo tun wo pe bawo loro tolu en tori fose won se ti tolu gba ni ojo saturday iyan pelu aya o da pe ni pe tolu na ifose won se le

0: Àpẹ́ State Àkúrẹ́ dúró fún o. Lè tó dúró gẹ́gẹ́ bí kankan tí ń ṣe àfọ̀mọ́ àwọn kùdìẹ̀kudìẹ̀ tó kùdìẹ̀ káàtó láwùjọ wa. A tún ti kalẹ̀ láàárọ̀ tòní dídé tá a dé a ò ní kó lóko má roko dídé tá a dé a ní kọ́lọ́nà má yẹ náà. Ṣùgbọ́n kí ìránṣẹ́ kan kó má dí kejì lọ́wọ́ bẹ́ẹ̀ tí ń fi tíjèrè ọ̀rọ̀ lórí ètò láwùjọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kọ́wọ́ máa ṣiṣẹ́ kíṣẹ́ máa wọnú ara wọn kó máa tẹ̀wájú nítorí ìdẹ iṣẹ́ ní báyìí láti mọ̀ ní lọ́lẹ̀. Kíṣẹ́ wa kó mórí rẹpẹtẹ wá bá wa ní gbogbo ọ̀nà wa àti ní gbogbo ohun tá a bá dá wọlé. À ń kíyìn o ẹ kú ojúmọ́ ṣe dáadáa látúbà yín. Òní yóò mú ajé rẹpẹtẹ wá fún wa nídìí òwò wa nítorí ọ̀nà kọ̀nà báyìí lomi ń bá wọnú ajere. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ igba ojú igba ọ̀nà ní ń wọjà igba ẹsẹ̀ báyìí ní ń wọjà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni igba ojú náà ní ń wọlé kán. Igi gbogbo ní ń ṣàánú àfòmọ́ ohun gbogbo tabada olé lónìí a ó pajére ti bẹ̀ bọ̀. Àwa ní lájí lọ́rùn nítorí ẹni tó lájí lọ́rùn gbèsè ló jẹ́. A lájí lápò a sì rí ajé pè ránṣẹ́ o. Ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i. Ó ń ṣe mí kí n máa súre síwájú àti síwájú sí ṣùgbọ́n nítorí ìjọba àsìkò wa jẹ́ ń ṣe gàyà díẹ̀ náà kí n kí ẹ̀yìn aráalé lẹ́ẹ̀kan sí pé ẹ ṣeun tẹ́ǹtẹ́tì gbọ̀wà Adébọ̀wálé. Ọlá ṣe ní lorúkọ tí mò ń jẹ kú ojúmọ́ òní ti ṣe ọjọ́ kejìléní ogún nínú oṣù kẹsàn-án ọdún 2026. Olúwarẹ̀ mi lẹ́kún. Ṣowó àbò ṣìdó lé.
1: Kaṣa sọ pé ó jẹ bó ṣe jẹ lónìí.
0: Bó ló ṣe jẹ.
1: Bóyá torí ibojú ọjọ́ ti rí ni o.
0: Bó lójú ọjọ́ ṣe rí.
1: Àbí bó ṣe jẹ pé.
0: Bó ṣe rí ni yàrá ìgbóhùn sáfẹ́ wa.
1: Àbí bó ṣe jẹ pé.
0: Oṣù owó gini ti
1: àrí. Àbí bó ṣe jẹ pé bóyá oṣù ti lóyún sìn.
0: That's right.
1: Àti tí mọ ìgbà tí yóò bímọ. Yusuf gan rẹ́rìn.
0: Èmi mọ ìgbà tí yóò bímọ. Tó bá gbèrò
1: kò ṣe mí pé kí n wá dé ètò lónìí.
0: Sori àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìgbà tí arúgbó délé ayé àti ìgbà tí ó máa jẹ́sà fún ikú àlùmọ́ńtù pé ìjọ kan súnmọ́ra jọjọ́ kan lọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìgbà tá bẹ̀rẹ̀ oṣù yìí àti ìgbà tí àtẹ̀jíṣẹ́ tí ń dẹ̀rín pẹ̀kẹ́ òṣìṣẹ́ lópin oṣù tí ó dùn tó ń to lórí aago wa ọjọ́ kan súnmọ́ra jọjọ́ kan lọ.
1: Ṣùgbọ́n ká mọ̀ parọ́ ká mọ̀ jalè ká mọ̀ bòyọ lọ́mọ́ra oṣù yìí sáré o. Tá a bá ní ká wò ó nígbògan la sì ń kíra pé a kú oṣù tuntun. Ṣé báwa rè báyìí?
0: That's right.
1: Òní náà ni ọjọ́ kejìlélógún.
0: Ló bá tán.
1: Nígbà tá a bá tún fi ń wo ọjọ́ Wednesday. Pé a Wednesday ti ń bọ̀ lọ́hùn. A ti túmọ̀ sọ pé oṣù ti kẹ́rù rẹ o.
0: Yes, ke.
1: O tún ti lọ náà nú ni
0: o. Ìwo yìí ọjọ́ ìṣẹ́gun ti ń bọ̀ ni on the 29.
1: Oṣù yìí sì parí ni on the 30. Èyí túmọ̀ sí pé ọjọ́rú ọ̀sẹ̀ ti ń bọ̀.
0: Yes, ke.
1: Wẹ́ in ti ń tọ́nà lọ́dún eégún.
0: Ọmọ alágbà bọ̀ wá rẹ̀ kọjẹ́. Dégun bá lé ni ká máa rọ́jú.
1: Ká máa rọ́jú o.
0: Kódà gan oun rẹ̀ oṣù Sẹ̀tẹ́mbà gan. Kí ṣé òun gan náà ò tí ì tó gáṣẹ́ ńlẹ̀ ni.
1: Tọ́ ó yọ lọ́hùn. Akẹ́yìn olólùgbọ́ wa àtẹ̀yìn olólùfẹ́ wa pé ẹ tún kó ojúmọ́ ọ̀tún ní ẹ ṣeun ẹ káàbọ̀ sórí akọ̀tún ètò láwùjọ. Àwa náà rèé tí a dágbére fún yín lọ́sẹ̀ tó kọjá pé Belédú Abakada rè pé ẹ tún mọ̀ gbóhùn wa lórí ètò fún tòní. Àwa náà rèé tí a tún ti ń dún báyìí nínú ẹ̀rọ agbagbe yín nígbà tá a kéré bọ̀ wálé táwọn bàbá wa bá ti ń gbọ́ rédíò báyìí a wà dẹ̀ tílẹ̀ a là fẹ́ mẹni tí ń sọ̀rọ̀ nínú rédíò. Ó lẹ́nìkan tí mò ń sọ fún ẹnìkan ní ọ́fíìsì wa lánàá pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin èmi àti ẹnìkan àwa ń bára wa sọ̀rọ̀ kò dá mi mọ̀. Èmi mo mọ ẹni yẹn.
0: Yes, ke.
1: Àwa jọ ń sọ̀rọ̀ lórí fóònù lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nígbà tí ó fi rí mi wá ní ṣé ìwọ tó ń bá mi sọ̀rọ̀ náà lélẹ́yìí tó jù báyìí.
0: Jáńjálá bẹ́ẹ̀ rí rẹ̀ sí.
1: Ìwọ tó ń bá mi sọ̀rọ̀ náà rèé àwa náà rèé o jù bẹ́ẹ̀ lọ
0: ẹ̀họ̀n
1: náà ní já wa.
0: Aṣọ ńlá kọ́ lè yàn ńlá.
1: Yes, ke. Àwa náà rèé.
0: Kọ́lọ̀n fèrè síṣẹ́ wa.
1: Ọlọ́run náà ni kún dábìrì àlàyé wa.
0: Akíyí
1: lọ́kùnrin pé ẹ káàbọ̀ ẹyin obìnrin ẹ ṣeun ẹyin ọmọdé ẹyin àgbàlagbà.
0: Akíyí àlólódì ẹnikẹ́ni.
1: Bẹ́ẹ̀ni àlólódì ẹni bọ̀dì nínú yín.
0: Mo ti yẹ kó rí nu.
1: Olúwarẹ̀ mi lẹ́kún ìdòwú lorúkọ tèmi. Ọ̀rẹ́bìnrin ọmọkan báyìí bí ẹgbà àgbèjì ọmọ ni kì í pé ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò láwùjọ.
0: Ó tiẹ̀ láwọn nǹkan ti ń gbọ́ wa tó jẹ́ wípé nígbà tó wà ń kékeré bàbá àwọn lù wọ́n dáadáa nítorí pé àwọn kan kí n forúkọ bora mi láṣìírí tí wọ́n mọ̀ọ́mọ̀ tú rédíò tí bàbá wọn fi ń gbọ́ rédíò láti wọn ta ló wà nù ẹ̀rọ rédíò tí ń dún ó fẹ́ rí. Kò jẹ́ bó tilé oúnjẹ kan lòun ṣàánú wa. Ẹ wá jẹ́ àtẹ̀wájú báyìí kí làwọn abala tí ẹ ń lórí ọ̀fẹ́ láti máa fi tí kò fẹ̀yìn tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ń tẹ́tí gbọ́ ètò láwùjọ. Àwọn abala tí wà lórí ètò tí ẹ ó lórí ọ̀fẹ́ àti gbọ́ lónìí ní abala ọ̀rọ̀ àgbà nínú ìtàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ là á lọ boju go ntin lo ni abala bo shin lo be ge ni abala kokoro kokoro to ni o je nkan to se pataki ki si ni nto se pataki an gbo wi pe lo to te ba ti e ba n fokan ba wa lo lori itula ojo ni awon asiko kan menuba on to ni se pelu gbodo nro so laarin orile de Iran ani bi America ati Israel se pawopo n gboju agun si Iran ati Erekuso Hormuz bo gan lo se kon Nigeria a se alaye lekun keke ngba na pelu alejo wa ti agbe wa ngba na ti je onimo nipa ore epo robi ati oro tun lo lahojo ni bayi loni awa ma wo ipinija oro epo robi lagbaye ati ki gan ni ona abayo si idojuko eto irinna oko ni orede Nigeria ati gbo ileri ijoba yi pe to ba di be lati osu kewa ojo kini osu kewa odun yi wi pe awon ilana eto kan ma wa lati se agbekale awon oko tin lo afefe gas yun CNG lati mu adinku de ba iye owo oko nigbati eni to ja benche kawo si gomina ipinle Ondo Lucky Aida ti wa eni to ja benche kawo si won lori oro ohun amusagbara o se leri wi pe to ba ti di ojo kini osu kewa ni won ma tari awon oko bosi tin lo afefe gas bi 80 sita iyen fun ipinle Ondo nje kini eleyi ma ni ire pa wo lo ma ni lara iye ti awon araalu nwo oko ni aarin ilu bo gan si ni o ye ko je ojuse ijoba tabi ki lo ye ko je idahun si ijoba nipa bi alekun ti se deba iye owo oko eyi gan ni o wa lara nkan ti koda eyi gan ni koko omo lodun toni ti a ma mu gbo sugbon labala bo se nlo fun toni o se se oluware mi lekun ki a menu ba nkan kan nitori akuri oro ta gbe yewo ni ose to koja nipa iwole awon akeko ati ngbo awon oro kokan wi pe esun tawon obi kan fi nkan bi pe ko ri be are awon ile eko kan ti won jade ti won ni awon o se be awon se ton sugbon
1: lawon ile eko ti won daruko
0: be ni lori loju ti awon obi pe si ti won pe wa ti won fi oruko won to wa leti awon ile eko yi kankan ti njade lati wa so pe rara ore ori bi awon obi ti si so sugbon gbianju lati se akojopo awon ere ma je mi so wa ki amo ki lati fi die mule daada pe bo gan loro ti se je ise si nlo labi aso a gbe yen pa ti segbe kan bo ti wo mo a bi a tin mu awon nkan mi se be si ni an boju wo ohun ti an ba bo lateyin nitori won ni ta ba tata ba to yu deran ni din awon abala ti e ma lori ofe ati gbo loni niyan iyun je abo ohun ti ibi ti se de duro nipa ore wole awon akeko ati ohun ti esun ti awon obi fin ko awon ile eko ati esi ti awon ile eko n fo pada sugbon gbe ojo ati se akojopo awon ere ma je mi so labele ti a ba ti pari e o se se ki ana sategun feyan ara ile lati gbo ohun ti amubo nipa iwadi wa tan se labi aso sugbon ni bayi eja te waju lati lo tete si oro agba lati enu kunle Adebayo itula wujo n tese waju
2: mo tun mo ra agba de o
3: eje ti e gbo oro agba bi o se lowuro mo pe titi a se lojo ale
4: ede oda bi o bo gbogbo nkan se loju be o won ni bile san bile osan wo lawo mo gba ladura pe yo ma dara fun wa yo si mo san wa oro agba loni mo wo susun won ni a ki wo so ka daran mo wo le aye on titi titi mo ri bi pe ibi ti enu le banide on ni nlo lokan lokan yen be ni ibi enu le banide on lo nlo lokan lokan yen oro enu lopo igba oro enu a ma gbebe to da oro enu a si ma jayan mole nigba mi ki loro enu ti re lai mi o nigba ko sin tele fi be mi ti ma gba bobogo omo aku bobi ni yawo gbọn a lo bo se gba yo sawo gbogbo to ni pata lo ma da wo lule gbogbo e lo ma se gba lo ma sawo oro enu won le n to jegun to lade e lohun je iku opa sugbon ni o jade e to ni gun lohun je oni ku mu lo kini oro enu ti re ba o lo se nso nje lo ma fi esi nje lo ma la ki esi abi ti eni pe ko sa ma ja bo bo se wo abi ti eni pe ko soro gba o sile ma ran ti pe beyan se ma so en la kan ma gbo ko de si nkan ta so ti a ni fi dede e be ni wole mama awon kan fo ye ba o lo awon kan fi dede in to ti aro enu e ba wa si imuse tabi ti nkan kan sele won ah lagbaja ti so be lagbaja so be bo won se bo ba sun to anrun jo won lohun wa nbe bori ba fo ohun lohun wa nbe bedo ba rin ohun lohun wa nbe ah kope ko jina edo bere si ni eni eleni ori bere si ni fo inu bere si ni run gbogbo eyan ba ke gbaja re be ah lagbaja ti so be o e ti lo gbe ko lorun e lo gbe ko lorun nkan ko gbodo se ko gbodo ku bi o ko re mi kan ko gbodo ku won gbe dele ariwo ta ah e jo tori olorun ohun kan mo so to hun ni o mo kan fi deru ba lasan ni o fi deru ba ni ohun o se nkan kan ohun o mo nkan kan ah iro o wa mo bi wa se se leyi ko sa gbodo ku tori wo lo so pe binu ba run iwo ni bedo ba dun iwo ni bori ba fo iwo ni nitori nti o ton kan to so di babara ah lo sora fun ore enu to nso fun ero enu re lawujo nibi kibi to ba ti bara re sora sora gidigidi ki oro enu ko ma ba wa pa o ki oro enu ko ma gbe lo so gbe won ki oro enu ko ma so di enti o kawo gbayin ni waju adajo sora o oro enu o se koko oro enu si se pataki oro enu si lagba eje asora opo lo fi oro enu re to fi gba re sile ah won ni ko soju mi ki npe kontu oro enu ni ah lagbaja wa npe npa na lo gbe wa ngba to de won lo wa ni bi won tin ja te fi fi obe gbon nikan lapa tabi te fi gun nikun tabi te o le mi emi emi o si nbe o mi o mo gba na o oro enu mo ni adajo ni ta lo mule wa eje ko ma lo ti e ko ma lo ko ma lo eni toro si soju re to kan gbo lasan pe nkan bayi sele ah ah nigba ah o nigba se o di dandan ka gbesan lara e gbesan kini e wa bilere ko wa salaye ko le salaye to sele tori pe ko soju e enu yi tete e kan ba to gbo lasan in lo so de babara to ngbe kaakiri sora foro enu ko ro enu baba le lo sibi to fe lo ko baba ran sorun are ma bo ko ma ba ran ku o lawujo eje ndaka ki senu dede sibi ni oloro ina tabi lakoko ina nitori pe oro enu temi ko ni pa mi oro enu temi ko ni ran mi lo sibi ti mi o fe lo oro enu temi yo mo tun mi se ni oro enu temi yo gbe mi goke agba o tun diba

0: kú dédé àsìkò yìí, ẹ sì káàbọ̀ sí abala nínú ìtàn. Tí wọ́n bá sọ fún àwọn màjèsín ní àádọ́rin ọdún sí àsìkò yìí pé owó náírà ti fìgbà kan wọ́n gógó ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 2023, ó ṣeé ṣe kí wọ́n má gbàgbọ́. Bákan náà ni ọ̀pọ̀ ènìyàn lónìí lè má gbà pé ìgbà kan wà ní Nàìjíríà tí iyọ̀ jẹ́ nǹkan tó ṣọ̀wọ́n gan. Lónìí, iyọ̀ ti di ohun tó wọ́pọ̀ nínú ilé gbogbo ènìyàn, ṣùgbọ́n ní ọdún tó lé ní 100 ọdún sẹ́yìn, iyọ̀ ṣọ̀wọ́n débi pé ẹgbẹẹgbẹ̀rún ènìyàn máa ń dúró ní ìlà láti rà á, wọ́n sì máa ń jà fún bí a ṣe rí nígbà tí epo àti owó Nàìjíríà ṣọ̀wọ́n ní ọdún 2023. Ìtàn yìí sọ bí ogun àgbáyé kejì ṣe fa ọ̀wọ́n iyọ̀ ní Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ láàrin ọdún 1940 sí 1942 ní àsìkò ogun àgbáyé kejì tó bẹ̀rẹ̀ ní ọdún 1939 tó sì parí ní ọdún 1945. Ṣáájú ìṣèjọba àwọn òyìnbó amúnisìn, iyọ̀ kìí ṣe fún ṣíṣe oúnjẹ nìkan. Àwọn ènìyàn tún máa ń lò ó bí owó láti ra ọjà, tí wọ́n sì tún máa ń lo owó ẹyọ, ilẹ̀kẹ̀ àti àwọn ohun míì. Nígbà tí àwọn òyìnbó aláwọ̀ funfun gòkè odò tán, wọ́n mú owó tuntun wá, èyí ló fòpin sí lílo iyọ̀ gẹ́gẹ́ bí káràkátà. Wọ́n tún bẹ̀rẹ̀ sí mú iyọ̀ wọlé láti ilẹ̀ Europe. Èyí mú kí ọ̀pọ̀ ènìyàn fi iyọ̀ tí wọ́n ṣe ní Nàìjíríà sílẹ̀, tí ṣíṣe iyọ̀ abẹ́lé sì bẹ̀rẹ̀ sí dínkù. Ní àsìkò ogun àgbáyé kejì, ọ̀pọ̀ ilé iṣẹ́ ní ilẹ̀ Gẹ̀ẹ́sì bẹ̀rẹ̀ sí ṣe ohun ìjà ogun dípò àwọn ohun mìíràn. Nítorí náà, àdínkù dé bá iye iyọ̀ tí wọ́n fi ń ránṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà, èyí mú kí iyọ̀ ṣọ̀wọ́n gan, iye rẹ̀ sì gbówó lórí sí. Àwọn ilé iṣẹ́ òkè òkun bíi United Africa Company (UAC) àti bẹ́ẹ̀ lọ nìkan ló ń ta iyọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Ẹgbẹẹgbẹ̀rún ènìyàn sì máa ń kóra jọ sí iwájú ilé iṣẹ́ wọn láti rà á. Wọ́n sọ pé ní oṣù kẹjọ ọdún 1941, ó tó 5,000 ènìyàn tó lọ sí ilé iṣẹ́ UAC ní Onitsha láti wá ra iyọ̀. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ nǹkan máa ń ṣọ̀wọ́n nígbà ogun, àwọn òǹkọ̀tán sọ pé iyọ̀ jẹ́ ọ̀kan lára àwọn ohun tó ṣọ̀wọ́n jùlọ ní Nàìjíríà ní àsìkò ogun àgbáyé kejì, nítorí bí ó ṣe pàtàkì sí ìgbésí ayé àwọn ènìyàn. Abala nínú ìtàn òní jù báyìí lọ. Aminat Adékúnlé lorúkọ mi. Ètò láwùjọ ń tẹ̀síwájú.
1: Ẹ jẹ́ ká jọ sọ àsọyé pọ̀.
2: Káwùjọ wa ó má ba bàjẹ́.
3: Gbígbé ọmọ tuntun sílẹ̀ láì.

0: to ba gun are ju ya ma fi no ya na la ma fi si e da ko gbe le o pe ko gba pe se won ko gbe lowo ijoba ko fi ya je ko da gba ogbe se poda lowo ko fi awon ti e ko si gogo to re en to ni mo be lati ba ogbo ese yen lati se nkan ti o da to ba yo po fun de agbe mo bi re dan so ni pati senior president wa to lo yo promo lo gbadura ni Nigeria for security ẹ bá wo ẹni pé ìkọ̀kọ́ ní àwọn pípọ̀ kò sẹ́ tó ń gbàdúrà kí nàìjíríà da kọ́ lèrè tí wọ́n jẹ lọ́wọ́ ìgbà tí ìrá àti iṣẹ́ ìtàn kojú ara wọn ìrá ò gbàdúrà sọlọ́run ẹ̀rí sọ ò gbàdúrà sọlọ́run wọn kó owó lórí ìjà ogun tó fi sọ ìrá ni òkúlẹ̀ sùn bẹ́ẹ̀ ta wá sí wa amọ̀dí tí a ti ní ṣù bẹ̀rẹ̀ ilé ìfẹ́ káà pàkẹ́ ká máa parọ́ mọ́ ọlọ́run pé ọlọ́run lè sọ̀kalẹ̀ wá kó wá sí nàìjíríà lórí tó bá sọ̀rọ̀ nípa róòmù ẹ̀ báyìí gbogbo àwọn pásítọ̀ tó wà róòmù wọn pé ìgbà wọn tó pásítọ̀ tó wà nàìjíríà pé nàìjíríà ló yẹ káàdì àti ìgbà àbẹ̀ ìgbà tíníkà wù ú nípa kíní ẹ̀rọ ló ń pa tó wá pé tí nàìjíríà ti da bó ṣe dé tó ní ìlọgbàdá ẹ ibẹ̀ ló yẹ kó ti tẹ́lẹ̀ sí ibi tí ó ń tẹ̀ ká gbẹ́rin tó wà kọ̀ọ̀tún tó ní ẹ̀ ẹ̀ ṣe ẹ̀
1: ẹ ṣeun fún ìdásí ti yín bóyá a máa láǹfààní láti gbé ìpè kan sí kó tó di pé àmọ́ sun lọ sí abala tó kàn eyín abala kókó ọ̀rọ̀ tò ní ẹ kó ojúmọ́ o.
2: ẹ kó ojúmọ́ o.
1: ẹ ṣeun ẹ káàárọ̀ o.
2: ẹ kó ojúmọ́.
1: à ń gbọ́ yín ẹ káàárọ̀ o.
2: ẹ lọ.
1: à ń gbọ́ yín ẹ tẹ̀síwájú.
3: ẹ tẹ̀síwájú.
2: ẹ gbọ́
3: mi báyìí. yẹ́sì kẹ́ à ń gbọ́ yín.
2: àgbọ̀ yín láti lọ́wọ́.
3: ẹ dáa.
2: senior president kọ́lọ̀ ló gbàdúrà ní róòmù tó ní security. ìyẹn ní pé ẹsẹ wa ní nàìjíríà ni ó fi mọ pé olófin rò gbàdúrà òwò nígbà ní nàìjíríà tókọlùkọlùkọ jẹ kó ṣe gbàdúrà sí àdúrà nàìjíríà tó gbà yọ ló pa yọ ẹ ṣe.
1: ẹ ṣeun fún ìdásí tìyín ká ti ojú òpó ọ̀hún pa wọ́n ní ká jáwọ́ nínú àpọ̀n tí ó kó yọ kí adami laka náà.
3: mo báyìí kò tiẹ̀ bẹ̀rẹ̀ àdúrà àwẹ̀ àtàdúrà lóní kékeré.
1: mi ò kú tí ì jẹun lónìí náà báyìí kábẹ́yà kákú yìí sáwẹ̀ àwẹ̀ kúkú ti báwẹ̀ ńlẹ̀ náà tẹ́lẹ̀.
3: ó fẹ́ ṣe bí dáwẹ̀.
1: àwẹ̀ ti báwẹ̀ ńlẹ̀ tẹ́lẹ̀ kó má di pé
3: kókòrò tòní àti ṣe aṣọ lójú àkòrí ọ̀rọ̀ tí a máa gbéyẹ̀wò lónìí ohun tó ní ṣe pẹ̀lú ìdojúkọ epo rọ̀bì lágbàáyé ìyẹn ìpèníjà epo rọ̀bì lágbàáyé kí sì ni ọ̀nà àbáyọ sí ìdojúkọ ọ̀rọ̀ ìrìnà ọkọ̀ ní nàìjíríà ìyẹn kálọ̀ kábọ̀ ọkọ̀ nítorí ilé náà àlékún ti ń gorí ohun tó ní ṣe pẹ̀lú owó epo bẹntiró báyìí tí àwọn ọmọ nàìjíríà sì ti ń pariwo kí ló yẹ kó jẹ́ ìdáhùn sí ìjọba kí gan lọ́nà àbáyọ àwọn akẹ́kọ̀ọ́ ló wọlé yìí ọ̀pọ̀lọpọ̀ òbí ló mọ iye gbogbo òbí mọ iye tí wọ́n ń fa àwọn ọmọ wọn lọ sílé ẹ̀kọ́ lójoojúmọ́ tí wọ́n fi ń àwọn ilé ẹ̀kọ́ gan tí wọ́n gbé ọkọ̀ lẹ̀ láti máa ṣe ìrànlọ́wọ́ fún kálọ̀ kábọ̀ àwọn ọmọ àwọn òbí mọ iye tí wọ́n ń san lórí school bus ní táàmù tí ó gbéra sọ yìí fún ìdí èyí kí gan ní ọ̀nà àbáyọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lóòótọ́ gbódò róṣọ̀ sì ń tẹ̀wájú ohun tí àlàyé owó epo lọ́jà àgbáyé sọ báyìí bóyá ó lé díẹ̀ ní ọgọ́rùn-ún dọ́là àgbá epo kan léyìí tí ó ní ipa lára iye tí wọ́n ń tepo bóyá ó lé ní ẹgbẹ̀jọ àwọn míì ẹgbẹ̀jọ náírà ibòmíì ẹ̀ẹ́dẹ́gbèje ẹ̀ẹ́dẹ́gbèjọ ní 1003 1004 èmi ìgbèje 1004 náírà ni wọ́n ń ta jálá epo bẹntiró kan tí ó sì ti ní iye tí iye tó ń gorí iye tí a fi ń wọ ọkọ̀ lákòókò yìí ilé tí wọ́n ń fa ọ̀pọ̀lọpọ̀ ìkọminú láàrin àwọn ọmọ nàìjíríà wípé kí gan ló yẹ kó jẹ́ ìdásí ìjọba wa sí ìpèníjà ọ̀rọ̀ kálọ̀kábọ̀ epo yìí kí ló yẹ kó jẹ́ ìgbésẹ̀ ìjọba ṣé ọ̀rọ̀ cng gan ló máa dẹ́kun ló máa mú ara tu àwọn nàìjíríà àbí ohun tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ń pè béèrè fún ìyẹn àlékún owó oṣù tó kéré jù nítorí pé làárọ̀ yìí a gbọ́ pé 500,000 ni láwọn àsìkò kan náà a gbọ́ tí ìjọba ti sọ àwọn owó kan fún àwọn òṣìṣẹ́ yẹn wage award conditional cash transfer àwọn owó wọ̀nyí ǹjẹ́ ṣó tiẹ̀ ní ipa lára ohun tí ó ní ṣe pẹ̀lú èlé tó gun rí owó ọjà àti owó epo bẹntiró àti pé gan ipò owó gan ni gbódò ránṣọ láàrin iran amẹ́ríkà àti israel wà àti ọ̀nà owó ló fi ń ṣe àkóbá fún ọ̀rọ̀ àárín epo antankan loja wa yin alekun to gunwo oja yin inflation a ma se agbeyewo ile yi lekun rere alejo wa ti wa ni yaya agbun sa ife be

kásán ẹ̀kú iṣẹ́ àtàárọ̀ ìròyìn àgbáyé la mú wá sí ti gbọ̀yìn láti ìkànnì glow 99.1 FM ìjàpò estate àkúrẹ́. Orúkọ mi ni Olúwanifẹ̀mí Adéṣekò. Ṣáájú kókó inú ìròyìn náà rèé. Tinubu mú àlékún bá ìsinmi rẹ̀ nílẹ̀ Gẹ̀ẹ́sì, yóò sì padà dé lópin ọ̀sẹ̀ yìí. Trump sọ̀rọ̀ lórí àdéhùn, bẹ́ẹ̀ sì ni ó sọ̀rọ̀ gbé ogun ilẹ̀ Iran. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti fa àkókò ìsinmi iṣẹ́ rẹ̀ síwájú fún ọjọ́ díẹ̀ léyìí tí ó yẹ kí ó padà sí orílẹ̀-èdè yìí ní òpin ọ̀sẹ̀ yìí. Àrùn ti pé Tinubu kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ 17 oṣù kẹjọ léyìí tí ó lọ sí ilẹ̀ òkèrè fún ìsinmi iṣẹ́ rẹ̀ kí ó tó tẹ̀síwájú sí Paris ní orílẹ̀-èdè France níbi tí ó ti pàdé ààrẹ France ẹni tí ń ṣe Emmanuel Macron àti oníṣẹ́ Ṣòwò Vincent Bolo. Nínú àtẹ̀jáde kan, olùrànlọ́wọ́ ààrẹ lórí ìsọfúnni àti ètò Báyọ̀ Ọ̀nánúgà sọ pé Tinubu ni ó ń tẹ̀síwájú láti darí àwọn ọ̀rọ̀ orílẹ̀-èdè náà bó tilẹ̀ jẹ́ pé ó wà ní orílẹ̀-èdè mìíràn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, ọ̀kan lára àwọn àṣẹ tí ààrẹ fi léde ni pé kí wọ́n gba ìgbìmọ̀ olòmíràn kan sílẹ̀ láti wádìí ikú àwọn awakùsà wúrà 38 ní Mìnà àti ìpínlẹ̀ Niger. Ẹgbẹ́ ọmọ ogun òfurufú orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe ìgbésẹ̀ pàtàkì síwájú láti gba ọkọ̀ òfurufú ogun AAH-12 Viper 12 wọlé lẹ́yìn ayẹyẹ ìfọwọ́sí àdéhùn kan pẹ̀lú iléeṣẹ́ Beltectron ní Amarillo, Texas ní orílẹ̀-èdè America. Ayẹyẹ náà jẹ́ àmì pàtàkì nínú ìmúṣẹ ètò ìfọwọ́sowọ́pọ̀ nípa ààbò àti ìgbéga láàrin ìjọba Nàìjíríà àti Amẹ́ríkà. Olùdarí ẹ̀ka ìbáṣepọ̀ pẹ̀lú ará ìlú ni olórí ẹgbẹ́ ọmọ ogun ọ̀hún ẹni tí ń ṣe ẹ̀yìnmẹ̀ ẹ̀jọ́dàmẹ̀ jẹ́ ó di mímọ̀ pé gbígba àwọn ọkọ̀ òfurufú wọ̀nyí jẹ́ ara àwọn ìsapá tí ìjọba àpapọ̀ ń ṣe láti ró àwọn ọmọ ogun ọ̀hún ní agbára sí ni àti láti mú kí ìṣọ̀kan túbọ̀ gbòòrò sí láàrin wọn. Anẹ̀kẹ́ jẹ́ ó di mímọ̀ pé ayẹyẹ ọ̀hún tí ó wáyé pé iṣẹ́ àkànṣe òun yóò mú kí agbára iṣẹ́ àwọn ọmọ ogun Nàìjíríà túbọ̀ lágbára sí i. Ìpolongo ìdìbò ìkẹyìn ní orílẹ̀-èdè Morocco ti dojúkọ ìpèníjà bí ìpolongo ọ̀hún ṣe ń lọ sí òpin kí àwọn orílẹ̀-èdè náà tó jáde lọ dìbò ní ọjọ́ 23 oṣù kẹsàn-án nínú ìdìbò àwọn aṣojú ilé aṣòfin. Gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe fihàn, ó tó 1,75,000 àwọn olùdìbò ni a retí láti yàn láàrin 7,38 àwọn olùdíje tí wọ́n wá láti inú ẹgbẹ́ òṣèlú 37 fún àwọn ìjókòó 83 èyí tí ó wà fún ìdìbò nínú ilé aṣòfin àwọn aṣojú. Ọ̀kan lára wọn ni Yusuf Ganah tó jẹ́ oníṣòwò òdodo ẹni tí ó sọ pé àwọn olóṣèlú kò ṣiṣẹ́ fún àǹfààní àwọn aráàlú. Ìròyìn ṣàfihàn rẹ̀ pé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ni a retí pé yóò sọ pé Amẹ́ríkà ló ń borí pápá ogun látàrí àti mú àlàáfíà wá nínú ọ̀rọ̀ tí yóò sọ nínú ìpàdé àpapọ̀ kan lónìí ní orílẹ̀-èdè náà. A tún retí pé Trump ló le ààyè tó ní United Nations láti sọ̀rọ̀ nípa àwọn ìsapá rẹ̀ láti fòpin sí ogun ní Gaza. Ìròyìn ṣàfihàn rẹ̀ pé ó tún tẹnumọ́ àwọn ìsapá rẹ̀ láti mú kí àwọn orílẹ̀-èdè arábù mìíràn darapọ̀ mọ́ Abraham Accord láti ṣe àdéhùn ìbáṣepọ̀ pẹ̀lú Israel.
àwọn àṣeyọrí lẹ́dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń fẹ́ lójúde iléeṣẹ́ United Nations ní New York fún ìmúrasílẹ̀ ìpàdé ọdọọdún ti àwọn olórí orílẹ̀-èdè lágbàáyé máa ń péjọ sí ìròyìn fi léde pé àwọn ọlọ́pàá àwọn ẹgbẹ́ olùwádìí tó fi mọ́ ẹ̀rọ drone ni àwọn agbófinró ń lò láti ṣààbò lágbègbè náà ní ìmúrasílẹ̀ fún ìpàdé ọ̀hún tí yóò bẹ̀rẹ̀ lónìí olórí African Union àti akọ̀wé gbogbogbò ti United Nations ti padà láti jíròrò àwọn ọ̀rọ̀ tó kan àtúnṣe sí àwọn iléeṣẹ́ owó àgbáyé gbèsè orílẹ̀-èdè àti bí Africa ṣe lè rí àǹfààní tó pọ̀ sí nínú àwọn ohun àmúṣọrọ̀ ìròyìn ṣàfihàn rẹ̀ pé ààrẹ Kenya William Ruto náà ló tẹnu mọ́ àwọn ọ̀rọ̀ bíi àtúnṣe ètò ìṣàkóso àgbáyé àlàáfíà àti ààbò tó fi mọ́ ìfọwọ́sowọ́pọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ nínú ìpàdé náà ìròyìn àgbáyé lẹ̀ ń tẹ́tí sí láti ìkànnì glow 99.1 fm ìjàpò estate àkùrẹ́ bí a bá padà dé a ó máa tẹ̀síwájú ẹ má yí kúrò níbẹ̀ à ń padà bọ̀.

0: òun ni alágbára.
1: Èyí ni ìjọ Christ Apostolic Church ilé àṣeyọrí. Tí ń pe gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ Ọlọ́run ní ìkànnì Grow 99.1 FM ìjápọ̀ nílùú Àkúrẹ́ ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago mẹ́ta àbọ̀ títí di aago mẹ́rin ọ̀sán lórí ètò àṣeyọrí ni tèmi pẹ̀lú wòlíì J. A. Fàlàyé bàbá àṣeyọrí. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìsìn ọ̀sẹ̀ṣẹ̀ wa. Ẹ̀kọ́ Bíbélì ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday láti aago márùn-ún ìrọ̀lẹ́ títí di aago méje alẹ́. Ìpàdé pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ ní ọjọ́ Àlàmísì Thursday láago márùn-ún ìrọ̀lẹ́ títí di aago méje alẹ́. Ní Second Gate ìjọ mímọ́ CAC ilé àṣeyọrí. Ẹ tún lè darapọ̀ mọ́ wa ní ọjọ́ rú Wednesday láago mẹ́sàn-án òwúrọ̀ títí di aago méjìlá ní orí òkè àṣeyọrí. Èyí tó kalẹ̀ sí Edu Village Quarry Stonework ní òpópónà Ṣàṣà. Jésù ni Olúwa.

of Righteousness. Ọ̀nà ìwà mímọ́ ètòkẹ́ ètòkàn tí ẹ̀mí mímọ́ gba ọwọ́ iléeṣẹ́ ìránṣẹ́ Christ Fountain of Prayer Ministries. Tólú iléeṣẹ́ ìránṣẹ́ wọn wà ní ọ̀bá ilégbékalẹ̀ yóò máa mi orí atẹ́gùn títí. Tẹ̀mí Ọlọ́run yóò sì máa fọhùn sán bí àrá ní gbogbo ọjọ́ ìṣẹ́gun. Every Tuesday, agogo mẹ́rin sí mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́, lọ́lọ́run yóò máa gbẹnu bàbá wa nínú Olúwa. Pastor Olúwalana Stevens sọ̀rọ̀ ìmọ̀ Ọlọ́run òun àṣẹ jáde. Ìkànnì ológo dídán Glow 99.1 FM. Ìjàpò Àkúrẹ́ ni Ọlọ́run yóò ti máa gbẹnu òjíṣẹ́ rẹ̀ kéde ẹ̀yìn rere. Òun ìtúsílẹ̀ ọ̀hún fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ pé 08033979787 08033979787. Ẹ má ṣaláì gbọ́ o, nítorí dídí Olúwa ó ti sún métí lé.

0: bẹ́ẹ̀ ni ọ ọlọ́run voice of testimony dé gbogbo ẹ̀yin ènìyàn ẹ wá pàdé baba voice of testimony ní glonet ní potuwane fẹ́ láti táyé ọmọ ènìyàn jẹ lórí ètò òwúta pé ní ní ibi bẹ́ẹ̀lì wí ó yá o ẹni àmì òróró ọlọ́run ti wá ń kalẹ̀ fún yín
1: prophet and servant aburumaku stephen
0: ojo adéyẹmí ó yẹ tó tá pé ní kí ni ibi bẹ́ẹ̀lì wí.
2: aago mẹjọ àbọ̀ àṣálẹ lórí ìkànnì glo 99.1 fm ìjàpọ̀ estate àkúrẹ́.
0: Ewa gbọ́ ọ̀rọ̀ ìtúsílẹ̀
3: ọ̀rọ̀ ìmúnilára dá
0: tẹ́tí sí ètò yìí
3: kan ní glo 99.

0: méjì lètò yìí yóò máa pín sí.
1: Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àtúnṣe sí wọn.
0: Ìpele ìkejì la ó ti máa kọlu agbódo ìfẹ́.
1: Gba àyàfọkọ
0: gbọkọ fàyà.
1: That is
0: máṣe.
1: Ẹ pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí.
0: Fún ìbéèrè ẹ pè wá sí
1: 08035632F82.
0: Today's home with Ọlálójú.
1: Ẹ máa gbọ́.
2: Ìgbà tí ìtúsílẹ̀ bá wáyé kí ìtìyàn ó tó yí padà torí pé pẹ̀lú ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ọmọ Ísíráélì kúrò nínú ìgbèkùn nílé àjòjì. Ètò wákàtí ìtúsílẹ̀ rèé 30 ìṣẹ́jú tó kú fún òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti lè ṣe ìránṣẹ́ Mountain of Deliverance and Holiness Ministry orí òkè Àgùnlà tó wà ní kìlómítà 2 Agamo Road Ìta Ògbólú nípínlẹ̀ Òǹdó ní gbogbo ọjọ́ Wednesday láago 5:00 PM ìrọ̀lẹ́. Ẹni Ọlọ́run pé ló yàn ẹni tó yàn ló ṣe lógo ẹ pàdé Pastor Oladipo Bankole níbi wọn yóò ṣe máa fi ògi di ọ̀rọ̀ Ọlọ́run láì lábùlà ṣùgbọ́n tó kún fún ìtúsílẹ̀ nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ àti sàtánì bọ̀wà. Ọjọ́ Wednesday ni o 5:30-6 PM fún àdúrà àti ìtọ́ni ẹ pé bàbá orí òkè Àgùnlà sórí nọ́mbà yìí 0805-423-4466. Ọ̀rọ̀ Olúwa dúró títí láì. Ọ̀rọ̀ yìí sì ni ìyìn rere tí à ń wàásù fún gbogbo ènìyàn. Ẹ̀rí rẹ̀ dájú nípa ìtúsílẹ̀ àtòkè wá.

0: lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí. Ìdí nìyí tí kan ní Glow 99.1 FM ìjàpọ̀ estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago 10:00 to 12:00.
1: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn òye. Sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
0: Lábala lábala lètò yìí pín sí, ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbọ́ ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
1: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
0: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nu lọ́rọ̀ láàrin ìlú ńbẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
1: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
0: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọkájọ bójútó àwùjọ wa lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago 10:00 to 12:00 láwùjọ láwùjọ láwùjọ.
1: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀.

ètò amúlùúdùn agbófinkọ́gbọ́n yìí ń jẹ́ nìkan ní Glow 99.1 FM láago 5 sí 5 AM ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá, àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí kí wọ́n tó di ìlúmọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò, kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o, ẹ jẹ́ àjọ máa

0: success at Edu Village Quarry Stone Walk beside Shasha Market.
1: Ashayori Nitemi
0: on Glow 99.1 FM every Tuesday by 3:30 p.m. through 4 p.m. Jesus is Lord.
2: Ẹni tí ó màdúrà gbà òun ni alágbára.
3: Èyí ni ìjọ Christ Apostolic Church ilé àṣeyọrí. Fi ń pe gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ Ọlọ́run ní ìkànnì Grow 99.1 FM ìjàpọ̀ nílùú Àkúrẹ́ ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday.
4: Láago méjì títí di aago méjì àbọ̀.
3: Lórí ètò àṣeyọrí ni tèmi pẹ̀lú wòlíì J.A. Fàlàyé bàbá àṣeyọrí. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìsìn ọ̀sẹ̀ṣẹ̀ wa. Ẹ̀kọ́ Bíbélì ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday láti aago 5 ìrọ̀lẹ́ títí di aago 7 alẹ́. Ìpàdé pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ ní ọjọ́ Àlàmísì Thursday láago 5 ìrọ̀lẹ́. Títí di aago 7 alẹ́ ní Second Gate Ìjọ Mímọ́ CAC ilé àṣeyọrí. Ẹ tún lè darapọ̀ mọ́ wa ní ọjọ́rú Wednesday láago 9 òwúrọ̀ títí di aago 12 ní orí òkè àṣeyọrí. Èyí tó kalẹ̀ sí Edu Village Quarry Stone Walk ní òpópónà Ṣàṣà. Jésù ni Olúwa.

0: Ọkọrẹ ogo forúkọ Olúwa.
1: Bí Ọlọ́run ti ń bẹ láyè tí agbára rẹ̀.
0: As the Lord liveth and his soul lives.
1: Kò ní rẹ̀yìn o.
0: Shall never be weary.
1: A ń lépa ibì kan tó dára jùlọ.
0: We are moving forward and expecting a greater place to go.
1: Ọkọ Jésù Olúwa yóò mú wa débẹ̀.
0: The Lord shall take us there in Jesus' name.
1: Ìwé òwe la ti fẹ́ sọ̀rọ̀ lónìí.
0: We want to speak from the book of Proverbs.
1: Òwe kẹjọ.
0: Proverbs chapter 8.
1: A ó bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ọgbọ̀n.
0: We are going to start the reading from verse 30.
1: A ó ká di ẹsẹ̀ ìkẹrìndínlógójì.
0: Through 36.
1: Yes.
0: Nígbà náà, èmi wà lọ́dọ̀ rẹ̀ bí oníṣẹ́. Èmi sì jẹ́ dídùn inú rẹ̀ lójoojúmọ́. Èmi yọ̀ nígbà gbogbo níwájú rẹ̀. Èmi yọ̀ ní ibi ìtẹ̀dó ayé rẹ̀. Dídùn inú mi sì wà sípa àwọn ọmọ ènìyàn. Ǹjẹ́ nísinsìnyí, ẹ fetí sí tèmi, ẹ̀yin ọmọ, nítorí pé ìbùkún ni fún àwọn tí ó tẹ̀lé ọ̀nà mi. Gbọ́ ẹ̀kọ́, kí ẹ̀yin kí ó sì gbọ́n, má sì ṣe jẹ́ kí ó lọ. Ìbùkún ni fún ẹni tí ó gbọ́ tèmi, tí ó ń ṣọ́ ẹnu ọ̀nà mi lójoojúmọ́. Tí ó sì ń dúró ní òpó ẹnu ilẹ̀kùn mi. Nítorí pé ẹni tí ó rí mi, ó rí ìyè, yóò sì rí ojú rere Olúwa. Ṣùgbọ́n ẹni tí ó ṣẹ̀ mí, ó ṣe ọkàn rẹ̀ níkà. Gbogbo àwọn tí ó kórira mi, wọ́n fẹ́ ikú.
1: Praise the Lord.
0: Hallelujah.
1: The last verse, yeah, which is 36.
0: Ẹsẹ̀ tó kẹ́yìn níbẹ̀.
1: A fẹ́ gbéyẹ̀wò dáadáa.
0: We want to talk on this very well.
1: Mo fẹ́ kí èsì dáadáa
0: ká. I want us to consider this very well.
1: Ó dára láti gbé Bíbélì láti máa rìnrìn.
0: It is always good to go with your Bible and journey.
1: Ó sì dára fún gbogbo àwa tá à ń gbọ́ yìí ká lè máa gbọ́.
0: It is always good for the ones that are listening to listen.
1: Lórúkọ Jésù, a ní da ohun tí ayé dá.
0: In Jesus' name, we shall never turn to what people have turned to.
1: A ní da ohun tí àwọn
0: ènìyàn dá. We'll never be like them.
1: Lórúkọ Jésù, a ó dẹ̀ borí
0: délé. In Jesus' name, we

Ẹgbẹ́ ọmọ ogun òfurufú orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe ìgbésẹ̀ pàtàkì síwájú sí láti gba ọkọ̀ òfurufú ogun AH-12 Viper 12 wọlé lẹ́yìn ayẹyẹ ìfọwọ́sí àdéhùn kan pẹ̀lú ilé-iṣẹ́ Bell Textron ní Amarillo, Texas ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ayẹyẹ náà jẹ́ àmì pàtàkì nínú ìmúṣẹ ètò ìfọwọ́sowọ́pọ̀ nípa ààbò àti ìgbèjà láàrin ìjọba Nàìjíríà àti Amẹ́ríkà. Olùdarí ẹ̀ka ìbáṣepọ̀ pẹ̀lú ará ìlú ní olórí ẹgbẹ́ ogun ọ̀hún ẹni tí ń ṣe ẹ̀yìnmẹ̀ ẹ̀jọ́dàmẹ̀ jó di mímọ̀ pé gbígba àwọn ọkọ̀ òfurufú wọ̀nyí jẹ́ ara àwọn ìsapá tí ìjọba àpapọ̀ ń ṣe láti ró àwọn ọmọ ogun ọ̀hún ní agbára sí ni àti láti mú kí ìṣọ̀kan túbọ̀ gbòòrò sí i láàrin wọn. Anẹ̀kẹ̀ jẹ́ ó di mímọ̀ pé níbi ayẹyẹ ọ̀hún tí ó wáyé pé iṣẹ́ àkànṣe náà ni yóò mú kí agbára iṣẹ́ àwọn ọmọ ogun Nàìjíríà túbọ̀ lágbára sí i.

mínísítà fún olú ìlú nàìjíríà Yesom Wike ti fi ìdúróṣinṣin rẹ hàn sí àtìlẹyìn fún ìdíje ààrẹ Bọ́lá Tinubu fún àtúndì ìdìbò àpapọ̀ ti ọdún 2027 Wike jọ di mímọ̀ pé ohun tí ó ṣe pàtàkì jùlọ fún òun báyìí ni láti rí àrídájú pé ààrẹ Bọ́lá Tinubu wọlé nínú ìdìbò àpapọ̀ lẹ́ẹ̀kejì mínísítà òun náà ló fi èyí léde ní ìlú Abuja lẹ́yìn tí ó ṣàyẹ̀wò àwọn iṣẹ́ ọ̀nà àti àwọn iṣẹ́ ìdàgbàsókè amáyédẹrùn tó ń lọ lọ́wọ́ ní olú ìlú orílẹ̀-èdè yìí

Ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress APC ti pàṣẹ fún àwọn alákòóso ẹgbẹ́ ìpínlẹ̀ àti ní àwọn ìjọba ìbílẹ̀ láti bẹ̀rẹ̀ sí ṣe ìforúkọsílẹ̀ àwọn aṣojú ẹgbẹ́ fún ìdìbò àpapọ̀ ti ọdún 2027. Ẹgbẹ́ náà fún àwọn alákòóso rẹ̀ ní ọ̀sẹ̀ méjì láti fi ṣe àkójọ orúkọ àwọn aṣojú náà ránṣẹ́ fún àyẹ̀wò àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn adarí ẹgbẹ́ náà. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìròyìn orílẹ̀-èdè ẹgbẹ́ náà fọwọ́ sí lónìí, ó ṣàfihàn rẹ̀ pé ẹgbẹ́ náà pàṣẹ fún gbogbo àwọn alákòóso ní ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ láti pe àwọn olùdíje àti àwọn alábàṣiṣẹ́ pàtàkì mìíràn sí ibi ìpàdé náà kí wọ́n sì ṣiṣẹ́ pọ̀ láti ṣètò àkójọ àwọn aṣojú ẹgbẹ́ náà. Ìjọba àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà ti dá ìgbìmọ̀ olómìnira tó ní ọmọ ẹgbẹ́ mẹ́wàá sílẹ̀ láti ṣe ìwádìí lórí ikú àwọn ènìyàn 37 tí wọ́n wà ní àhámọ́ ẹgbẹ́ ààbò àti ààbò ará ìlú Nàìjíríà ní ìpínlẹ̀ Niger nítorí ìfura pé wọ́n ń ṣe iṣẹ́ ìwakùsà láìní àṣẹ. Mínísítà fún ọ̀ràn abẹ́lé Olúbùnmi Túnjí Òjó ló ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ náà ní Àbújá lónìí lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ pé kí wọ́n ṣe ìwádìí tó yanrantí lórí ìṣẹ̀lẹ̀ náà. Nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ náà ni mínísítà ọ̀hún dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu fún iṣẹ́ àkànṣe ti dídá ìgbìmọ̀ náà sílẹ̀ àti fífi àṣẹ fún ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Delta Sheriff Obewore ti gbé ìdádúró iṣẹ́ kọmíṣọ́nà fún ọ̀nà agbègbè àti ọ̀nà ìlú Ruben Izeze kúrò. Gómìnà náà ti pàṣẹ kí Izeze padà sí ọ́fíìsì rẹ̀ lẹ́yìn tí ó ti parí ọ̀sẹ̀ mẹ́wàá tí wọ́n fi dá a dúró. Obewore ló ṣe ìfilédè yìí lónìí níbi ayẹyẹ ìbúrasípò ti alákòóso fún ètò ìnáwó àti àwọn ẹgbẹ́ ìgbìmọ̀ alákòóso ti University Delta. Gẹ́gẹ́ bí gómìnà òun ṣe sọ, ó sọ pé kọmíṣọ́nà òun ti tọrọ fún ìdáríjì tí ó sì tún fi hàn pé òun fẹ́ padà síwájú àwọn ará ìlú láti ṣàlàyé ọ̀rọ̀ tó fa ìdúró iṣẹ́ rẹ̀ náà. Ìròyìn káàkiri ilẹ̀ wa fún tòní kò ní ju báyìí lọ. Comfort Ọmọláfẹ́ lolóòtú ìròyìn Olúwanífẹ́mi Adéṣekò ló ń kà á sétí ìgbọ̀yìn. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, ẹ kàsán lẹ́ẹ̀kan sí ẹ máa yáṣẹ.

0: ìjìnlẹ̀ tó yí yóò máa pín sí.
1: Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àtúnṣe sí wọn.
0: Ìpele ìkejì la ó ti máa kán lu agodo ìfẹ́.
1: Gba àyà fọkàn
0: gbọ̀kàn fàyà.
1: That is
0: mass making.
1: Ẹ pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí.
0: Fún ìbéèrè ẹ pè wá sí
1: 08035632.
0: Today's home with Ọlálójú.
2: Ẹ máa bọ̀.
3: Ìgbà tí ìtúsílẹ̀ bá wáyé kí ìtìyàn ó tó yí padà torí pé pẹ̀lú ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò nínú ìgbèkùn nílé àjòjì. Ètò wákàtí ìtúsílẹ̀ rèé 30 ìṣẹ́jú tó kún fún òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti lè ṣe ìránṣẹ́ Mountain of Deliverance and Holiness Ministry orí òkè Àgùnlà tó wà ní kìlómítà 2 Agamo Road Ìta Ògbólú nípínlẹ̀ Òǹdó ní gbogbo ọjọ́ Wednesday láago 5:00 PM ìrọ̀lẹ́. Ẹni Ọlọ́run pé ló yàn, ẹni tó yàn ló ṣe lógo ẹ pàdé Pastor Oladipo Bankole níbi wọn yóò ṣe máa fi ògidì di ọ̀rọ̀ Ọlọ́run láì lábùlà ṣùgbọ́n tó kún fún ìtúsílẹ̀ nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ àti sàtánì bọ̀wà. Ọjọ́ Wednesday ni o 5:30-6 PM fún àdúrà àti ìtọ́ni ẹ pé bàbá orí òkè Àgùnlà sórí nọ́mbà yìí 0805-423-4466. Ọ̀rọ̀ Olúwa dúró títí láì, ọ̀rọ̀ yìí sì ni ìhìn rere tí à ń wàásù fún gbogbo ènìyàn. Ẹ̀rí rẹ̀ dájú nípa ìtúsílẹ̀ àtòkè wá.

0: lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí ìdí nìyí tí kan ní Glow 99.1 FM ìjàpọ̀ estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán.
1: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn òye. Sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
0: Lábala lábala lètò yìí pín sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbó ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
1: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
0: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ìlú ńbẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
1: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
0: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọkájọ bójútó àwùjọ wa lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
1: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.

0: ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tu.
1: Gbangba la ṣá ta torí ẹ̀ la ṣe dúró déédéé. Glow 99.1 FM Ìjà fọ Àkúrẹ́. 99.1 FM Ìjà fọ Àkúrẹ́.

ìyẹn náà ti Facebook báyìí. Ìyẹn náà lórí Glow 99.1 FM. Ẹ̀yin tẹ́ bá fẹ́ wò wá kété kété. Ó yẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀ báyìí. Ẹ wo bí gbogbo ẹ ṣe ń lọ.

0: ṣùgbọ́n tá a bá tí ì rí àrídájú àní sọ lórí
1: èyí
0: báwo gan ló ṣe jẹ́ lọ́sẹ̀
1: yìí
0: ọ̀rọ̀ nípa tóyìn abraham òun àti ọkọ rẹ̀ ó láwọlé ajé yẹmí yóò gborí ẹ̀rọ ayélujára káàkiri ìyẹn náà ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ṣùgbọ́n òdodo ti jáde báyìí gẹ́gẹ́ bíi tóyìn abraham ti jáde gbangba wálé láti jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ pé kò sí nǹkan kan tó ṣòwò àti ọkọ òun wọ́n jọ wà déédéé ìyẹn náà níbi kọ́nsẹ́ẹ̀tì kan tó ṣe yẹn náà lọ́sẹ̀ yìí ní ìlú èkó ó pe gbogbo àwọn olórin gospel artist pé wọ́n bá mi yan ọlọ́run nípa sinimá tó jẹ́ pé yóò jáde ìyẹn náà láìpẹ́ láì jìnà àgbọ́dọ̀ sorúkọ rẹ̀ dàbí ìpòlọ́ ibẹ̀ gan náà ni ọláwọlé ajéyẹmí bóun àti ìyàwó rẹ̀ tán ti dìmọ́ra wọn ẹjọ́ tó bá jẹ́ pé wọ́n ń jà ní ṣé wọ́n dìmọ́ra wọn ṣá wá bẹ̀rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn gbogbo rẹ̀ náà ni tóyìn abraham gẹ́gẹ́ bí ẹnìkan ó ṣe fọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n ní kò sí nǹkan kan tó ṣòwò àtọkù wọ́n ní ṣe bí ẹrí báyìí ní kọ́nsáàtù wọ́n dìmọ́ra ó ṣe wá láìkì nǹkan tó ṣe mẹ́ tóyìn abraham ó ní respect gan o ó kúnlẹ̀ fún ọkọ rẹ̀ ó dẹ̀ jẹ́ kí gbogbo ẹ̀ lọ bó ṣe yẹ kó lọ òun ló ṣàlàyé ń bẹ̀ pé kò sí nǹkan kan tó ṣòwò àtọkù dáadáa ni wọ́n jọ wà

0: lè ta lò kọjá yìí gẹ́gẹ́ bí bàbá ṣe gba àbásẹ́dọ̀ ilé iṣẹ́ rédíò kan ìyẹn náà lọ́sẹ̀ gbogbo àwọn olólùfẹ́ bàbá lálùlé ni wọ́n kí lọ́tún lọ́sẹ̀ pé bàbá ẹ̀ máa kú oríire o lágbára ọlọ́run ẹ ti ṣe àbásẹ́dọ̀ eléyìí ẹ tún ṣe àbásẹ́dọ̀ ilé iṣẹ́ ńlá àbásẹ́dọ̀ lọ́tún lọ́sẹ̀ ó gba àbásẹ́dọ̀ kan ilé iṣẹ́ kan láìpẹ́ àwọn rédíò ló tún gbé báyìí
1: ìgbàgbọ́ dáhùn ògo la
0: bàbá yẹn náà ti jìyà ó yẹ kán jọ rí lórin saheed oshoba àti jẹyà rí.

0: ọláìyá ó ní àwọn kankan tó jẹ pé wọn ṣe àlàyé ṣùgbọn ẹ jẹ kí a wá ṣe bẹ eléyìí ẹ jẹ ká sáré gbọ ìfọrọwérọ nípa ti ayọọlá yẹn ẹ jẹ ká gbọ ní ti ayọọlá yẹn lẹyìn a gbọ ti ọlámilékan ìyẹn náà ni àyìnlá gẹgẹ bó ṣe ṣàlàyé nípa bí nǹkan tó ojú rẹ rí nípa bí bàbá òun ṣe ní ìyàwó méjì tí àwọn ìyàwó méjèèjì tó dẹ jẹ inú ilé kan ni ó lóun ò láǹfààní àti lọlé gbogbo ẹ pátápátá lẹ gbọ ṣùgbọn ẹ jẹ ká gbọ ti ayọ ọlá ìyá kínìkan gan tó sọ tó ṣàlàyé ó yá ẹ jẹ ká gbọ.
1: Kó tó di pé mo di ìlú mọ̀ká lóòótọ́ mo fẹ́ràn obìnrin. Gbogbo ọlá ìyá pátápátá tó wà ní inú iṣẹ́ tíátà kò sí kankan tí mo bá tan nínú wọn. Nǹkan tí ó bí ọlá ìyá tèmi sílẹ̀ gangan òun ni wípé ìyá mi wọ́n ṣe wàhálà gan wọ́n jìyà gan lórí ọmọ kó tó di wípé wọ́n wá kú. Jẹ́ ọ̀rọ̀ ọmọ tó bó ṣe yẹ kí wọ́n jẹ́ kó tó di pé wọ́n kú. Nígbà tí Ọlọ́run ti wá ṣe ọlá ẹ̀ tí Ọlọ́run ṣògo ẹ̀ débi tó ṣe dé lónìí tá a tún wá ń gbàdúrà sí pé kọ́lọ́run jọ nínú ọláńlá ẹ̀ kò ṣe jù báyìí lọ. Mo wá wò wípé kí ni nǹkan tí mo lè fi san oore padà fún ìyá tó ṣe wàhálà lórí ọmọ kó tó di pé ọmọ débi tó dé lónìí. Wá ò pé fúndìí èyí màmá jẹ́ ọlá ìyá olúwa bùsáyọ̀ mi Timothy gangan ni orúkọ mi. Kó tó di pé mo di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tíátà yìí ojú ti rí o. Wọ́n máa ń sọ wípé ìkòkò tó máa jata ìdí àgbóná ìdí mi gbóná mo ní láti lọ ṣe security mo ní láti lọ ṣe gatekeeper láti lè kó owó jọ láti lè fi bẹ̀rẹ̀ film production péèyàn náà ṣe fíìmù rẹ̀. Àwọn èèyàn ní mo fẹ́ràn obìnrin nítorí ipa tí mo máa ń kó nínú eré. Tó bá ní mo fẹ́ràn obìnrin màá ní bẹ́ẹ̀ ni nítorí obìnrin ló bí mi mo dẹ̀ fẹ́ràn ìyá mi dáadáa. Mo dẹ̀ tún fẹ́ràn olólùfẹ́ mi náà. Àmọ́ ipa téèyàn bá ń kó nínú eré ó yàtọ̀ sí irú ẹ̀dá tọ́lọ́run dá yàn. Àwọn èèyàn tí wọ́n súnmọ́ mi dáadáa tí wọ́n mọ̀ mí wọ́n mọ̀ pé mo jẹ́ ẹ̀dá kan tó máa ń tijú èèyàn gan-an kò kí ń fẹ́ ṣẹ̀yàn. Ẹni tí ò kí ń fẹ́ ṣẹ̀yàn tó máa tijú èèyàn a le díẹ̀ láti wá máa lọ fi ọwọ́ pa ìdí obìnrin káàkiri tí ò bá kí n ṣe eré tí ò ṣe fíìmù. Àmọ́ mo jẹ́ èèyàn kan tó jẹ́ wípé mo nífẹ̀ẹ́ eré yìí gan. Mo dẹ̀ máa ń fẹ́ kí eré náà kó dàbí ìgbà tó jẹ́ wípé ó ń ṣẹlẹ̀ gangan ni tí mo bá ń ṣe. Kárákítà tí èèyàn represent yẹn kí wọ́n rí lára ẹ̀. Bọ̀dá Jákọ́ọ̀bù Ayọ́lá ìyá lórúkọ mi ò ń ṣe Bọ̀dá Jacob mi ò ń ṣe Bọ̀dá Jákọ́ọ̀bù mò ń plé róòlù Bọ̀dá Jákọ́ọ̀bù ni mo wá ṣe dáadáa làwọn èèyàn ṣe sọ wípé mo fẹ́ràn obìnrin lóòótọ́ mo fẹ́ràn obìnrin. Ẹni tí obìnrin bá ti yọnú sí nílé ayé bígbà tó rí ẹ̀ yọnú Ọlọ́run ni ẹ̀yin ìyá wa mo fẹ́ràn yín. Àwọn síbẹ̀síbẹ̀ kò ṣe nǹkan tí wọ́n wò nínú fíìmù yẹn kò ṣe bẹ́ẹ̀ ni mo ṣe rí mo ń ṣiṣẹ́ mi ni.
0: Bẹ́ẹ̀ni òun náà lẹ ti gbọ́ yẹn kó tó di pé a wàá sọ̀rọ̀ nípa ẹ jẹ́ ká gbọ́ ìkejì náà nípa ti àyìnlá ìyẹn náà ni Ọlámilékan àyìnlá kí nìkan gan tó sọ kí nìkan tó ṣàlàyé ẹ jẹ́ ká gbọ́ náà.
2: oruko mo pe baba mi to fi ku o
3: oruko le npe o
2: yeah ore mi ni idunu agba ni ki omo e ma rin fin ko sodo re tori wi pe akobi eni o lo re eni akobi eni la lafisun eni mo lo efo so pe mo pon ele o agbalagba tin ba pe oruko to ba oruko a bo se nba mi so re mo fasiko so fun po go ke da lo efo lo e da lo efo proverbe mi sara sara wa ta lo efo jesus amani jesus jo gbo ti mo tun wa so la yi ma ni baba mi o fe meji o de fo nu de bi pe yare yo kan ti baba mi ni laye na lo fe mi jesus
3: won fe won si ara kan ba o
2: me la nfani ati ka o e won ti ma ni eyan ni boya primary level to class o level mi ni kan o fi to wa won o je gidi fun wa je amo won insert pe to ba je won mo awon eyan le mo won to wa ni to pe a gboro joju ti eni ta nba rin to class pa ma wa doju ti later ti jade o ma n do mi pe mi ni eni a schoolmate mi lele a fe se reunion I don't have
3: she lo rara ni
2: rara
3: e lo primary school
2: mi no pa ogbo lo ke wa fe pe mi se ri won bi le poko bo ni baba mi lati igba to ti gbe ya o sile ko ro ma bi nigba ti mi ti wa ye ma ko dun to po because baba mi jade laye ni 95 emi de la kobi se pe baba ko e ko to ro ma bi
3: approximately bi odun melo le ro pelu
2: ka no dan fun na bi mi si obi abdurrahman si so tata se ni my 12 obi kan si it did not relative sino garage mandela bo se bi wa kaki
3: omo melo lele abi
2: mejo gbogbo gbe sai baba mi fe fi sadua ti ko komo nke ko sun ohun ti mo le so po sun julaye na lo ohun to sun ni ale on the 14 to fi sun di osan 15 to fi jade lai baba mi komo nke for years o komo nke o titi tele mi fi gba enikan kan le so pe ye bayi ni baba mi ngba lo su lowo wa gbo to da ko fi bayawo e sere pa to ba ti wa ri pe to bo se nba sere pa e o ti ni lara ti wo de ri para ti e o gbe mo welomi
3: ti o ba je pe obirin lo wa fi sodo nkan kini ko se
2: problem nla ni o ko se pe tori po je muslim abuja fa ni koko ya ojo ngba to so lo para si pe to ba ti le se dede duro lori eyo kan because eyo kan e sa ti se dede pelu e o ti mo pe njo to ti fe yawo kan ti ni problem 30
3: a fe meji
2: 60
3: o ba fe me
2: o ti di 90 olorun o ba fun eni problem 90 yen o kere fun te eyo kan ma fun e mo pe tori pe messing ni le koko o la se ni problem to ba ye pe won free wa ta wa ri ra wa bi kan na ni problem tori pe je muslim I like him ijo tin ba de christian you will hate me why the first religion is humanity gbogun tan se pata won salaye fun wa en to joko to lo nda o se gbo oro tenu mi ba so le ti o gbo to ma gbe ti la ka yen ma le gbe you pierce your head call yourself an afa omo pastor ni ko se pastor omo teacher to ba nta worobo e se pe ni teacher omo afa ni mi ato ni mi won so wi pe won ni koda bo lodo temi ko sin to bad nbe what we are doing today in ti won gba wa fun wa pe won ni ka ma se ni ko se nti nta daye ba pe won se ti won so wi pe won ni ka ma se ohun la nse
0: ora o na le ti gbo yen gbo yen ololufe wa te wa nle e ti gbo oro lenu awon mejeji nitori kini nitori pe eni kini salaye pe won ni won ohun nife obirin o ni looto ohun nife obirin o ni tori ohun nife iya ohun daada o de salaye pe nkan to ju ohun ti ri ni idise theater o je nkan to ni agbara gan to je pe to ba ni kan ma so pe idi ohun ti gbona looto ni eni ba produce o salaye lekan oni owo to ohun fi produce movie o lohun lo sise bi guide na bi kini kan to ohun fi ya first film o ni olohun de ti fi alubarika si bayi o lohun dupe lowo olohun oni sugbon ko ohun to debi to ohun deyi oni kan lagbara lati le je ki a mo pe awon ti won sise film abi ti won ya film abi ton ki se kan ki se kan kekere loju won ri iyen na lo pere abi ton ba ya film yen ton opolopo ni kan ti oju won ma gba ipe bayi boya le ri pe bi meji si meta gba o to di pa ma so pe o di ojo nbe ba se number to jare sodo wa 00 0805551 1110 0805551 1110 engineer kasa amore nbe do Mr. Sunday kiyin na eku eku etu

0: lójú gidi.
1: Èrò wìtìwìtì nílé ìjọsìn wa. Ìyẹn God Choosing Deliverance Healing Ministry aka Solution Grant tó wà ní Old Plaza Motel Ìsọ̀lọ̀ Quarters Àkúrẹ́. Bí àwọn ètò ìjọsìn wa sí lọ rèé nílé ìjọ wa. Gbogbo ọjọ́ Sunday aago méje sí mẹ́jọ àárọ̀ ní Sunday school aago mẹ́jọ ọ̀hún títí d'aago méjìlá ní ètò ìsìn wa gangan nílé ìjọsìn ọ̀hún. Tó bá wá jù lọ́jọ́ Tuesday yún ọjọ́ Ṣẹ́gun aago márùn-ún sí mẹ́fà ìrọ̀lẹ́ ní Bible study. Tó bá wá dọjọ́ Wednesday ìyanjú àánú ìsọjí alágbára ni sir prophetic and breakthrough school láti aago mẹ́jọ àárọ̀ títí di méjìlá ọ̀sán kẹlẹlẹ níbi tó lórí burúkú ti ń dolórí rẹ̀ tó jẹ́ pé gbogbo ìdààmú ayé èèyàn ti ń tú sílẹ̀ rọrùn níbi tí gbogbo ẹni tó rọra rẹ̀ pin tó sì ti di ẹni táyé ń wárí fún ẹ̀rí pọ̀ rẹpẹtẹ àwọn tó ti ń wá tẹ́lẹ̀ ló lè ròyìn ogun ìbànújẹ́ ọjọ́ pípẹ́ àti promise and fail àkù lọ dànùdànù bí ìlú gbọ́gbẹ́lẹ̀ lọ́wọ́ àdúrà tó ń gbóná girigiri bí àrá lẹ́nu olùdásílẹ̀ ìjọ ọ̀hún ìyẹn apostle John Gabriel aka Baba Practical lẹ́yìn ìpàdé àdúrà ọ̀hún ẹnikẹ́ni tó bá fẹ́ rí bàbá ayé wà fún iyun counseling service gbogbo ọjọ́ Jímọ̀ tó gbẹ̀yìn oṣù ni Night Vigil wà ká mọ̀ sí Omega Knife látago mẹ́sàn-án alẹ́ sí márùn-ún ìdajì gbèrè ẹ darapọ̀ mọ́ wa ká dójú ti sàtánì ká lè làlùyọ́.
2: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó sùpá. Adé orí òkè òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tu.

0: lágbàáyé ṣe ń dojúkọ.
1: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM, Àkúrẹ́ Àgbálẹ́tù.

0: are listening to Glow 99.1 FM.
1: We are God, lady, come.
2: Bẹ́ẹ̀ni o, Ọlọ́run first of testimony dé gbogbo ẹ̀yin ènìyàn. Ẹ wá pàdé bàbá first of testimony ní Glow 99.1 FM. Láti táyé ọmọ ènìyàn jẹ lórí ètò tá a pè ní. Bí ni Bíbélì wí. Bóyá o, ẹni àmì òróró Ọlọ́run ti wà ń kalẹ̀ fún yín.
3: Prophet and servant Aburumoku Stephen.
2: Ojo Adeyemi. Lórí ètò tá a pè ní. Kí ni Bíbélì wí.
4: Aago mẹ́jọ àbọ̀ àṣálẹ́ lórí ìkànnì Glow 99.1 FM Ìjàpọ̀ Estate Àkúrẹ́.
2: Ẹ wá gbọ́ ọ̀rọ̀ ìtúsílẹ̀.
5: Ọ̀rọ̀ ìwòsàn.
2: Ọ̀rọ̀ ìmúnilá.

0: Yeah, this is Mashmaki.
1: Ẹpẹ̀ wá kẹ́ ẹ̀ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí.
0: Fún ìbéèrè ẹpẹ̀ wá sí
1: 080-356-3282.
0: Today's home with Ọlálójú.
2: Ẹ máa gbọ́.
3: Ìgbà tí ìtúsílẹ̀ bá wáyé kí ìtìyàn ó tó yí padà torí pé pẹ̀lú ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ọmọ Ísíráélì kúrò nínú ìgbèkùn nílé àjòjì. Ètò wákàtí ìtúsílẹ̀ rèé 30 ìṣẹ́jú tó kún fún òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti lè ṣe ìránṣẹ́ Mountain of Deliverance and Holiness Ministry orí òkè Àgùnlà tó wà ní kìlómítà 2 Agamo Road Ìta Ògbólú nípínlẹ̀ Òǹdó ní gbogbo ọjọ́ Wednesday láago 5:00 sí 6:00 ìrọ̀lẹ́. Ẹni Ọlọ́run pé ló yàn, ẹni tó yàn ló ṣe lógo. Ẹ pàdé Pastor Ọ̀ladípọ̀ Bankole níbi wọn yóò ṣe máa fi ògidì di ọ̀rọ̀ Ọlọ́run láìlábùlà ṣùgbọ́n tó kún fún ìtúsílẹ̀ nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ àti sàtánì bọ̀wà. Ọjọ́ Wednesday ni o 5:30-6 p.m. fún àdúrà àti ìtọ́ni ẹ pé bàbá orí òkè Àgùnlà sórí nọ́mbà yìí 0805-423-4466. Ọ̀rọ̀ Olúwa dúró títí láì, ọ̀rọ̀ yìí sì ni ìyìn rere tí à ń wàásù fún gbogbo ènìyàn. Ẹ̀rí rẹ dájú nípa ìtúsílẹ̀ àtòkè wá.
4: 99.1 FM Ijapo Akure.
5: Iri lagba owo juri oju o ba ri o enu oni le so
6: owo juri le to amuludun agbo fi kogbon yi nje nikan ni Glow 99.1 FM lago marun si marun abo irole ni gbogbo ojo Thursday lori eto yi la o ti ma pe awon eniyan nla awon gbaju gbaja lawujo ti won ma ba wa soro nipa ohun toju won ti ri ki won so di ilu mo ka ni di ise ti won yan laaju ki gbogbo wa ba le kogbon lara ohun toju won ti ri emi omo yin ABC Ọlálójú la tokun eto yi o eje ajoma.

bí paddy kòkó tí ó ti pọ́n èyí tí ó ti pọ́n báwo la ṣe mọ̀ pé yóò ti pọ́n ẹ̀yìn rẹ̀ yóò change láti àwọ̀ green sí àwọ̀ yellow àbí kó change láti àwọ̀ green sí àwọ̀ bíi pupa fẹ́rẹ́fẹ́ tí a bá ti là á a lè fọ mọ́ òkúta àbí ká gbá òkúta mọ́ tí a bá ti wonú rẹ̀ a ó rí pé àwọn ọmọ tó ń bẹ nínú paddy kòkó yìí yóò ní omi nínú tí a bá ti fi ọwọ́ kan yóò tutù mọ́ ọwọ́ wa dáadáa tí a bá ti tẹ̀ wọn yóò máa fira wọn sílẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n tí a bá ti sọ paddy kòkó tí a bá fi ọwọ́ kan tí a rí pé wọn kò fira wọn sílẹ̀ èyí túmọ̀ sí wípé wọn ò tí ì gbó tó láti gbìn ṣùgbọ́n tí a bá ti fọwọ́ kan tí wọ́n fi ara wọn sílẹ̀ èyí ti dá láti gbìn bí a ṣe wá máa ń ṣe leléyìí tí ó bá jẹ́ pé ibi bẹ́ẹ̀dì la fẹ́ gbìn wọ́n sí ìyẹn túmọ̀ sí pé ilẹ̀ tá a kọ bí ebè pẹrẹsẹ la fẹ́ gbìn wọ́n sí a ó kó kúrò nínú inú paddy a lè fi kẹ́míkà ká fi pò nítorí àwọn kòkòrò tí ó ń jẹ wọ́n a bá fi kẹ́míkà pò yìí yóò jẹ́ kí àwọn kòkòrò wọ̀nyí sá sí ẹ̀yìn a sì bà á a bu yẹ̀pẹ̀ díẹ̀díẹ̀ lé lórí tí a bá sì ti ṣèyí tán èyí nínú orí bẹ́ẹ̀dì tí à ń sọ yìí a lè wá kó ìmọ̀ ọ̀pẹ ká kó lé wọn lórí ìmọ̀ ọ̀pẹ tá a máa kó lé wọn lórí kò ń ṣe pé a dí ojú wọn pátápátá o a dí ojú wọn fẹ́rẹ́fẹ́rẹ́ a sì máa bomi sí i ní òrèkóòrè tí a bá ṣe èyí tán a wá máa wò ó díẹ̀díẹ̀ a máa bomi sí i ní ìrọ̀lẹ́ àbí ní ọwọ́ àárọ̀ èyí ṣe dáadáa ó sì máa ràn án lọ́wọ́ láti gbéra ṣùgbọ́n tí a bá ti rí wípé ó ti bẹ̀rẹ̀ sí ń wù jáde díẹ̀díẹ̀ láti inú iyẹ̀pẹ̀ tí a bà á sí ẹ jẹ́ ká gbìyànjú láti máa kó ìmọ̀ ọ̀pẹ tí a kó lé orí rẹ̀ kí a máa kó sí kúrò díẹ̀díẹ̀ nítorí pé tí ó bá dàgbà pẹ̀lú ìmọ̀ ọ̀pẹ tí a bá fẹ́ gbé ìmọ̀ ọ̀pẹ kúrò yóò fà á tu jáde ẹ̀yin olùgbọ́ mi ẹ má gbàgbé pé ọ̀jẹ̀lẹ̀ là ń sọ yìí o kò ń ṣe kòkó tí ó ti dàgbà èyí sì ṣe kókó nítorí tí a bá fẹ́ rí èrè tí ó dára láti inú nǹkan tí a gbìn a gbúdọ̀ mójútó ọ̀jẹ̀lẹ̀ wa dáadáa èyí tó dàbí rẹ̀ ni eléyìí tí a gbìn sínú ọ̀rá tí a kó yẹ̀pẹ̀ sí ẹ jẹ́ ń kọ́kọ́ sọ eléyìí tí a bá ti ṣe eléyìí tí ó wà ní bẹ́ẹ̀dì tán ó ṣeéṣe kí a fà á tu láti bẹ̀ kí a gbé wá sí inú ọ̀rá tí a ti bu yẹ̀pẹ̀ sí tẹ́lẹ̀ kí a gbìn sí yóò ṣe dáadáa ṣùgbọ́n tí a bá fẹ́ gbé eléyìí tí olóyìnbó ń pè ní transplanting yìí tí a bá fẹ́ ṣe ó máa gbà níyànjú fún wa wípé kí a ṣe ní ìgbà tí oòrùn ti wọ̀ ní ọwọ́ ìrọ̀lẹ́ láàrin bí aago márùn-ún sí aago méje èyí ni wípé tí a kò bá ṣe ní ìgbà tí mo ń ṣàlàyé yìí atẹ́gùn kan tí a ń pè ní evapotranspiration ó ṣeéṣe kí ó kọlu ohun tí a fẹ́ wú láti ọ̀jẹ̀lẹ̀ tí a fẹ́ wú láti bẹ́ẹ̀dì wá sínú pot nítorí ìdí èyí ẹ jẹ́ ká ṣe ní ọwọ́ ìrọ̀lẹ́ ní aago márùn-ún sí aago méje ní aago márùn-ún sí aago méje tí mo sì ń ṣàlàyé yìí ẹ jẹ́ kí omi kí ó wà nílẹ̀ èyí tí a ń pè ní standby water supply nítorí wípé tí a bá ti ń fà á tu tí a gbé láti bẹ́ẹ̀dì wá sínú pọ́ọ̀tù ìyẹn ọ̀rá tí a kó yẹ̀pẹ̀ sí yìí a nílò láti wẹ́ẹ̀tì rẹ̀ ní kíákíá láti fi omi sí kí ó má bàa kú ìyẹn jẹ́ bó ṣe jẹ́ ṣùgbọ́n ó tún ṣeé ṣe fún wa tí a kò bá ní ilẹ̀ tí ó pọ̀ àbí tí kò bá sí ẹni tí ó lè ràn wá lọ́wọ́ a lè gbìn sínú pọ́ọ̀tù tí a kó yẹ̀pẹ̀ sí yìí ṣùgbọ́n tí a bá fẹ́ gbìn sínú pọ́ọ̀tù tí a kó yẹ̀pẹ̀ sí yìí

gẹ́gẹ́ bí àgbẹ̀wò yìí ẹ jẹ́ ká fi sí ọkàn wa wípé a gbúdọ̀ fi ilẹ̀ yẹn gbúdọ̀ jẹ ilẹ̀ lọ́ràá ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tí ilẹ̀ yẹn tí ò bá dá wa lójú pé ó ní ọ̀rá ẹ jẹ́ ká wá ọ̀wọ́n manure ọ̀wọ́n ìgbẹ́ àbí nǹkankan tí ó ti kẹ̀ kí a dà á pọ̀ mọ́ bí a bá ti ń kó iyẹ̀pẹ̀ yẹn sínú ọ̀rá tí a fẹ́ lò tí a sì bá sì ṣe èyí tán ẹ jẹ́ ká tò wọ́n tí olóyìnbó ń pè ní stacking ká tò wọ́n bóyá 1,000 la fẹ́ tò wọ́n ni àbí 200 la fẹ́ tò wọ́n ẹ jẹ́ ká stack ẹ̀ ká tò wọ́n sí ibi tá a fẹ́ tò wọ́n sí tí a bá sì ti ṣe èyí tán ẹ jẹ́ kí a fọ́ páàdì kòkó tí a rà àbí tí a mú wá láti oko wa kí a fọ́ kí a sì tó sínú wọn ní ẹyọ kọ̀ọ̀kan ní ìka ọwọ́ wa orí ìka ọwọ́ wa ní àárín ìka ọwọ́ wa tí ó ga jù lọ ni a ó fi tẹ̀ ẹ́ ṣùgbọ́n a kì yóò jẹ́ kí gbogbo orí ìka wa kí ó wọlé tán yóò wà níbi ẹnu rẹ̀ gẹ́gẹ́rẹ́ ni a ó tìbọlẹ̀ ìyẹn túmọ̀ sí wípé kò gbúdọ̀ dìn ju 1-2 centimeters tí a bá ti ti tìbọlẹ̀ tán a ó gbé èso kòkó tí a fọ́ nínú pádi rẹ̀ a ó tó sínú rẹ̀ jẹ́jẹ́ bí a ó ṣe gbogbo rẹ̀ ní ṣùgbọ́n tí a bá ṣe eléyìí tí mò ń sọ yìí a nílò láti ṣe ohun tí ó dàbí fẹ́ǹsì kékeré síbẹ̀ nítorí wípé ọ̀wọ́n ọ̀kẹ́rẹ́ àbí ikún àbí eku wọ́n máa ń wá láti wá máa kó jẹ́ tí a bá sì ti ṣe dáadáa tí a ṣe lọ́jọ́ tí a rí pé kò sí ohun tí ó lè kó jẹ́ ẹ jẹ́ ká máa bomi sí ní òrèkóòrè báwo la ṣe lè rí ọ̀wọ́n páàdì kòkó tí ó dára ìkíní a ó wá kòkó láti ọ̀wọ́n tí ó gbàṣẹ láti máa ta kòkó ní orílẹ̀-èdè nàìjíríà a lè rí ní ọ̀dọ̀ wọn àbí tí a bá ní oko àbí a fẹ́ gbà láti oko ọ̀rẹ́ wa ẹ jẹ́ ká wá kòkó tí ò ní àìsàn ní ara kòkó tí ó wà tó dùn wò ní ojú nítorí wípé bí ìyá kòkó bá ṣe ń so ni ọmọ rẹ̀ yóò máa so èyí ṣe kókó nítorí pé tí a kò bá ṣe bẹ́ẹ̀ kòkó tí a bá gbìn tí ó bá dàgbà bí ìyá rẹ̀ bá ṣe ṣe ni yóò máa ṣe ẹ jẹ́ ká dẹ̀ máa gbìyànjú láti máa mójútó ọ̀jẹ̀lẹ̀ kòkó wa tí a bá ti gbin kòkó wa láàrin ọjọ́ kan sí ọjọ́ keje ó yẹ ká ti máa rí àmì pé wọ́n ti ń jáde láti nílẹ̀ àbí kán ti jáde tán èyí ṣe kókó tí a lè fi máa wò bí wọ́n ṣe ń ṣe nínú oko wa ẹ jẹ́ ká sì fi sí ọkàn wa wípé omi àti ìbòjì ó ṣe kókó fún ọ̀jẹ̀lẹ̀ kòkó wa èyí sì yóò ràn án lọ́wọ́ láti ṣe dáadáa tí a bá sì ti gbé ọ̀jẹ̀lẹ̀ kòkó wa tán láàrin oṣù kẹrin sí oṣù karùn-ún tí a bá ti gbin ọ̀jẹ̀ kòkó wa ó ti ṣe láti gbé lọ sínú oko láti lọ gbìn ẹ ṣe tí ẹ tẹ́tí sí ètò tòní lórí grow 99.1 FM olóòtú àgbà ní tolú adédayọ èmi ni dókítà arúwàjoyè adéwálé tẹ́ ẹ bá ní ìbéèrè kan àbí méjì lórí ohun tí mo sọ ní òní ẹ lè pè mí sí 08062209100 tí ó bá di ọ̀sẹ̀ tí ó ń bọ̀ àá tún máa mú òmíràn sọ ẹ ṣe tí ẹ gbọ́ iṣẹ́ yìí.

0: bra gabi omo to ni mushi boko family jo oko ma gbo kutata go
1: 99.1 FM ijapo akure.
2: You are listening to Glow 99.1 FM.
3: We got that lady come.
4: Bẹ́ẹ̀ni o, Ọlọ́run voice of testimony dé gbogbo ẹ̀yin ènìyàn. Ẹ wá pàdé bàbá voice of testimony ní Glow 99.1 FM. Láti táyé ọmọ ènìyàn jẹ́ lórí ètò tá a pè ní. Bí Bíbélì wí. Ó yá o, ẹni àmì òróró Ọlọ́run ti wá ń kalẹ̀ fún yín.
5: Prophet and servant Aburumoku Stephen.
4: Ojo Adeyemi. Ó yẹ tó tá a pè ní. Kí ni Bíbélì wí.
6: Aago mẹ́jọ àbọ̀ àṣálẹ́ lórí ìkànnì Glow 99.1 FM Ìjàpọ̀ Estate. Akure.
4: Ewe gbọ́ ọ̀rọ̀ ìtúsílẹ̀
5: ọ̀rọ̀ ìwòsàn
4: ọ̀rọ̀ ìmúniláradá
5: tẹ́tí sí ètò yìí
4: ìkànnì Glow 99.1 FM
5: ọjọ́jọ́ Tuesday
4: ọba Prọfẹ́tà Aburumoku Stephen
5: voice of testimony
4: ó dúró de ọ́
5: your voice of testimony kalẹ̀ sí
4: ọlọ́kọ́ opposite prime mosque water
5: ilé sa ọ̀wọ̀ expressway
4: jẹ̀mídẹ́rẹ́ area
5: ìrẹ́ akari wa oríta ọ̀bẹ̀lẹ́

0: méjì lẹ̀tọ̀ yìí yóò máa pín sí.
1: Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àtúnṣe sí wọn.
0: Ìpele ìkejì la ó ti máa kán lu agodo ìfẹ́.
1: Gbàyà fọkàn
0: gbọ̀kọ̀ fàyà.
1: That is matchmaking.
0: Ẹ pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí.
1: Fún ìbéèrè ẹ pè wá sí
0: 08035632.
1: Today's own
0: with Ọ̀làlójú.
2: Ẹ máa gbọ́.
3: Ìgbà tí ìtúsílẹ̀ bá wáyé kí ìtìyàn ó tó yí padà torí pé pẹ̀lú ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ọmọ Ísíráélì kúrò nínú ìgbèkùn nílé àjòjì. Ètò wákàtí ìtúsílẹ̀ rèé 30 ìṣẹ́jú tó kún fún òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti lè ṣe ìránṣẹ́ Mountain of Deliverance and Holiness Ministry orí òkè Àgùnlà tó wà ní kìlómítà 2 Agamo Road Ìta Ògbólú nípínlẹ̀ Òǹdó. Ní gbogbo ọjọ́ Wednesday láago 5:00 ìrọ̀lẹ́ ẹni Ọlọ́run pé ló yàn ẹni tó yàn ló ṣe lógo ẹ pàdé Pastor Oladipo Bankole níbi wọn yóò ṣe máa fi ògidì ọ̀rọ̀ Ọlọ́run láìlábùlà ṣùgbọ́n tó kún fún ìtúsílẹ̀ nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ àti sàtánì bọ̀wà. Ọjọ́ Wednesday ni o 5:30-6 p.m. fún àdúrà àti ìtọ́ni ẹ pé bàbá orí òkè Àgùnlà sórí nọ́mbà yìí 08054234466. Ọ̀rọ̀ Olúwa dúró títí láì ọ̀rọ̀ yìí sì ni ìhìn rere tí à ń wàásù fún gbogbo ènìyàn. Ẹ̀rí rẹ dájú nípa ìtúsílẹ̀ àtòkè wá.
4: 99.1 FM Ìjàpọ̀. Gbangba làṣà ta torí ẹ̀ láṣẹ dúró dédé. Glow 99.1 FM Ìjàpọ̀.
5: Gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè. Ẹyà sọ wa kẹ́ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì Glow 99.1 FM Ìjàpọ̀ Àkúrẹ́. Onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje, oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba, ẹ̀jẹ̀ àjọṣe.

0: o ṣe olórin yìí o bá jésù lọ ta ni ìwọ bá lọ adúpẹ lọwọ lọrọ láàyè ọlọpàá tó ní òní tó ní àná tó jẹ ká dúró dọjọ ní àti àlàáfíà ògo ni fún ọlọrun wa àwa rèé lórí ètò yín ètò wa ní kíni bíbélì ìwé bàbá wa olùsọ àgùntàn ìjọ voice of testimony international bàbá abúrúmọ̀kù stephen ojo adéyẹmí bàbá ẹkẹ ara ilé.
1: Akí gbogbo ara ilé ní àṣálẹ̀ ẹlẹ́ẹ̀kan sí i a lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní tí à ń tẹ̀síwájú nínú àánú rẹ̀ lójoojúmọ́ àwọn tí ẹ ò gbọ́ wa ní àṣálẹ̀ tí ẹ yí rédíò yín sí ìkànnì aládùúgbò àríkà yìí glo 99.1 fm àti àwa tá a ti mọ ètò yìí tí a pè ní kíni bíbélì wí mo gba aládùúrà wí pé a ó fi ayọ̀ parí ọdún lórúkọ jésù.
0: Amen. Bàbá ẹ ṣe bàbá báwo ni ètò ti ọ̀la tí a mọ̀ sí fòpin sí tó máa wáyé ní ọ̀sẹ̀ṣẹ̀ báwo ni tọ́lá tó máa wáyé.
1: À ń tẹ̀síwájú lórí àdúrà wa tó wípé ká béèrè a ó fi fún wa kànkú a ó ṣílẹ̀kùn ẹ wá kiri ẹ̀yìn yóò rí wọn bá lè tó kù yìí tí ẹnìkan bá ìwà mú ara ẹ̀ tó ń béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run ò máa ń ṣe ènìyàn ọlọ́run á máa dá lóhùn.
0: Ẹ
1: darapọ̀ mọ́ wa ní ọ̀la kẹjẹ́ ká tún kẹjọ gbàdúrà ní ìjọba tó wà ní tèmi dire area ní ọlọ́kọ́ opposite primus iléṣàwọ̀ expressway ikọ̀ aago wa náà rèé náà tí àdúgbò yẹn ò bá yé wa dáadáa tó bá ti lè dé róbùlọ́ọ̀kù ẹjẹ́ ká pè sórí aago wa ẹ̀rọ ìléwọ́ wa 09045242416 09045242416.
0: Òun lẹ ti gbọ́ yẹn tètè jọ á gbàdúrà fún ọ̀rọ̀ ayé rẹ bàbá ní ti ọ̀sẹ̀ yìí a máa ṣe ìpàdé kan lẹ́ẹ̀kan lóṣù ìpàdé abiyamọ tọjọ́ friday báwo ló ti máa wáyé.
1: Àwọn tó ti mọ̀ pàdé ó ti pẹ́ tí a ti wà lórí ìpàdé yìí kó tó di pé a ní oore ọ̀fẹ́ àti wà lórí rédíò a máa kọrin yẹn pé bàbá mi gbìyànjú títí kò lè bá mi gbọ̀yanu ìyá mi gbìyànjú títí kò lè bá mi gbọ̀yanu ìgbà tó ọmọ mi dìde o ó wá bá mi. Kọ́ńtíráàtì tó yẹ ká bí amọ́ gbà báyìí òun ni kọ́ńtíráàtì àdúrà lórí ọmọ mi ò fẹ́ mu tọ́mọ̀ rẹ̀ ń dojúkọ tó bá ìràdúrà àgbà á bọ́ kúrò nínú ipò àti àjàgà tó wà yẹn á dẹ̀ kọjá lọ sí ààyè àti ipò tí ọlọ́run dá mọ́ ọmọ rẹ olóríire ni ọmọ rẹ ohun tó lè mú kí oríire yẹn ṣẹlẹ̀ òun náà ni àdúrà tó bá tẹra mọ́ àdúrà tí yóò jẹ́ kó rẹ̀ ọ tí yóò sún ọ wà á rí i wípé ogun yẹn máa ṣẹ́ ọmọ yẹn á dẹ̀ dé ipò àti àyè kó dé àti àyè tó yẹ kó dé ní friday yìí jẹ́ kí gbogbo èèyàn kan darapọ̀ ní ìjọwa tó wà ní tèmi dire yẹn aago mẹ́sàn-án sí aago méjìlá ẹ pàdé wa ní ìpàdé abiyamọ jẹ́ kájọ gbàdúrà a máa sọ fáwọn òbí wa ti ń bọ̀ mú ọjà ẹ̀ dání mú ọjà kan dání ọjà yẹn ò ní ohun tó túmọ̀ sí wọ́n ti wọnú àdúrà yẹn lọ wàá rú ọjà ìmọ̀ di òfin gbàdúrà ni o mo gbàdúrà gbogbo abiyamọ tó ń bọ̀ mi ní àṣálẹ̀ ọmọ rẹ ò ní jábọ́.
0: Ami ẹ ti gbọ́ gbogbo abiyamọ ní ọjọ́ friday jọ mú ọmọ rẹ àti wọ pàápàá kẹlẹ gbàdúrà fún ọmọ rẹ lórúkọ jésù ọmọ yóò ní kú o bàbá ní ti àṣálẹ ìní kákàkàn kílẹ ní fún wa.
1: À ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́run ọbẹ̀ àti mọ̀ wípé tuesday márùn-ún ló wà nínú ọ̀sẹ̀ yìí
0: bẹ́ẹ̀ni
1: a ó tún gbọ́ ohun tí bíbélì ń sọ fún wa àkòrí ọ̀rọ̀ tí a ó fi bára wa sọ ní àṣálẹ yìí òun náà ló wí pé irúfẹ́ ni méjì tí ọlọ́run bọ̀wọ̀ fún bí ọlọ́run ti lágbára tó tí ó ga tó bí a ti rí kà nínú ìwé àìsáyà orí ogójì ẹsẹ̀ kéjìdín ní ọgbọ̀n that is Isaiah chapter 40 verses 28 wípé àwa kò tí ì mọ̀ ìwọ kò tí ì gbọ́ pé ọlọ́run wa ọlọ́run pẹ̀kun ayérayé kì í ṣe àárẹ̀ òkín mu àwárí òye rẹ̀ kò sí ibẹ̀ yẹn ń sọ fún wa pé kò sẹ́ni tó tún ọlọ́run alágbára ni ọlọ́run ọba ńlá ni ọlọ́run kò sí àwárí òye rẹ̀ kò séèyàn tá a lè fi wé kò ní ọba kejì kò ní ọba kò lẹ́nì kankan tó jẹ́ bí pé a lè wọ́n jọ kí wọ́n jọra ẹni tá a lè fi ọlọ́run wé ṣùgbọ́n wọ́n dá wa ní àwòrán ara rẹ̀ àwa jọ ṣùgbọ́n àwọn torí ìyẹn ká sọ pé ẹnìkan wà tó dàbí ọlọ́run ọlọ́run jẹ́ ọlọ́run wa ohun tá à ń sọ ni wípé bólúwa ti ga tó tó lágbára tó irúfẹ́ àwọn ẹni méjì kan wà tí mo fẹ́ sọ fún wa ní àṣálẹ̀ yìí èyí tó jẹ́ pé ọlọ́run bẹ̀rù lórúkọ jésù yóò dára fún wa
0: amen
1: lórúkọ jésù yóò dára fún wa
0: amen
1: olùwà ràn wá lọ́wọ́
0: amen
1: ẹni àkọ́kọ́ bí a ti ń tẹ̀síwájú òun ni oní ìrẹ̀lẹ̀ kí ni mo pé o
0: oní ìrẹ̀lẹ̀
1: ẹ jẹ́ ká wo ká gbọ́ ohun tí bèlí sọ nínú ìwé psalm 138 ní ẹsẹ̀ kẹfà ń bẹ̀ yẹn ká gbọ́ ohun tí bíbélì sọ ẹni àkọ́kọ́ nìyẹn oní ìrẹ̀lẹ̀ ẹni tó ní ìrẹ̀lẹ̀ ọlọ́run bọ̀wọ̀ fún ọlọ́run pọ́n lé irú ẹni bẹ́ẹ̀ yẹn ló jẹ́ ènìyàn níwájú ọlọ́run ẹni àkọ́kọ́ nìyẹn yẹ ẹ jágbọ́n tí bíbélì wí bíbélì sọ wípé bí olúwa tilẹ̀ ga síbẹ̀ ojúbà àwọn onírẹ̀lẹ̀
2: ṣùgbọ́n agbéraga ni ó mọ̀ ní
1: òkèrè rere bí olúwa ti ga tó síbẹ̀ ojuba awon onirele owo agberaga ni okerere ori ofe ti ori iwo to ngbo mi ni ile ipo ti o wa iwo to ngbo mi ni ile aye ti o wa iwo to ngbo mi ni ile to ba fe ki o ma ga si abi ki o re fe yan ma ko si je onirele okan hallelujah
0: hallelujah
1: amen
0: amen
1: olorun ko dira agberaga gidigidi a o fe mo bi on ko nti eniyan nse ti igbelaga ba ti kun o ti fe di ota olorun
0: bene
1: tori pe kini o je un ti olorun o fe o je se akoko eleyi ti lucifer to da ni igba yen ti o fi se kini o to fi subu lati orun wa hallelujah
0: elomirin
1: ani o mo mi ni ani emi ni oba ilu yi elomirin ani emi ni olowo adugbo wa elomirin ani e mo pe baba ni mo je ta lo je ohun to je ma so fun eru pe lasan hallelujah o
0: amen
1: ipo kipo aye kaye tolorun ba to e si je onirele okan ohun tolorun re tin lowo wa niyan oni bi oluwa ti ga to sibe sibe oju ba won ni re sugbon wu agbelaga ni o kere rere enu se mi bayi awon yinbo to bo wa ko wa ni radada oyinbo yen gan awon na go e to mo lorun lara won ma mo lorun dada ni won pe paro won se kini kan so reset won pe ni ai that is artificial intelligence amen
0: artificial intelligence
1: amen o le so on to je le lo je mo re nikan o wa ni akure ta wa yi o wa le ni awon yinbo ba won je ni uk ko je ko ti kuro lakure artificial intelligence niyan won fun ra lo se ara e be keri ara igberaga na niyan hallelujah o
0: ebi
1: en to ko saanu fun ko le saanu fun ko ro pe ti o ba ye ani ani ma ti wa ni loyinbo ko de mo pe ko koja akure ti o wa olorun ko rira oni oni igberaga olorun o fe wo to ngbo mi ni le po to wa yen idi ti o ye meyan fi ara is le ni pe ni le ni gbogbo eniyan olorun ma ngbe eniyan ga
0: hallelujah
1: oni o mu talaka latori atanjo ko pelu awon mo lade 1 samuel chapter 2 verse 6 7 to 8 hallelujah o re sile oni o gbe ega o mu talaka latori atan he brought the beggar from the dungeon and set him so sit among the princes ani le ni gbogbo eniyan duwa lo ngbe eniyan ga sugbon ona lati gbe eniyan ga ni pe de ara re sile ni ipo to wa oga lo je ni bi ise oba ni o olowo ni o igoye ni o onko yowu to le je pastor ni o elomirin ani omo ke pastor ni mi yen ti mo si pe ko fi pastor ko fi yan yan je elomirin ani woli ani ma sepe fun won fi woli sepe fun yan ni hallelujah onkon ti aje ore ofe ni oruko jesu mo gbadura bi pe olorun ran wa lowo so eni akoko ti olorun bo wo fun to feran ohun ni onirele boluwa ti ga to sibe sibe oju ba won onirele sugbon wu agbelaga ni okere oruko jesu adara fun wa
0: amen
1: hallelujah
0: hallelujah
1: eni keje je ka tun wo eje a tun wo eni keji ohun lo wa ninu iwe romu ori keji ese ketala katunwo eni keji irufe eni ti olorun se kini o tolorun fe tolorun bowo fun ton je eniyan ni waju olorun eje katunwo kini bibeli wi ninu iwe romu yen ori keji ese ketala eja gbon ti bibeli so
2: bibeli so wi pe nitori ki nse awon olugbo ofin ni alare ni odo olorun
1: ki nse awon olugbo ofin ni alare ni odo olorun
2: sugbon awon oluse ofin
1: awon oluse ofin amen
0: amen
1: eni keji ni oluse ofin olorun awon to ngba mi ni le yala o je pastor yala o je oba yala o je ije won se ohun ti olorun ni ka se awon oluse ni olorun damo
0: bene
1: elomina le so e ri pastor to soro ri ani oro mi ni ki egbo o e ma tele ise mi o o tun mo si pe o fun ara e ko practicalize ohun to nso iru pastor be se kini o faili hallelujah
0: amen
1: oluse oro won je ni pataki lojo awon iru fe ni meje olorun o fi won sere onire lo okan eni ti o gba igbedaga laya ni okan ni aya re olorun o fi sere
0: ni olorun
1: ti o so pe emi ni emi ni who are you before God ordinary does erupe lasan
0: erupe
1: eni keji je eniyan to je wi pe o se kini o on tele ilana olorun oni tori pe kin se oluso
0: beni
1: oro le dun hallelujah
0: hallelujah
1: kin se oluwi sugbon oluse ofin ni a o dani are lodo
0: olorun
1: loruko jesu mo gbadura bi pe emi ati iwo a o je alare loruko jesu
0: amen
1: gbogbo kan to ngbo wa ni ile ma se gba igberaga lare o je on ti olorun ko rira o ma ngbe niyan subu o mu ke niyan lule
0: en
1: to ati ni ore ofe to ba fe ko ma po si wa re ara re sile mo ma so kini kan fun awon ijo ti olorun gbele wa lowo to ba ti se nkan kan taye ti nsa e to nsa e yen so fun won wi pe olorun ni
0: amen
1: kolu wole ma binu ose to nbo la ma le gbe ipe awon to ose artificial kini platform pe won le pe wa le ni sugbon edit ton fi le pe wa ni pe Sunday to ba Tuesday to ba ti gbeyin eh a ri pe eni kin se le to gbeyin eh ni binu si wa e te tin bi wa ani le gbe ipe e gboro Olorun Olorun ran wa lowo
0: amen
1: hallelujah
0: hallelujah
1: loruko Jesu yo dara fun wa
0: amen
1: so Olorun fe eniyan to se kini onire le okan awon ni Olorun da mo Olorun o Olorun Olorun ko rira ese igberaga oba kan wa ni bi die ninu we Act of Apostles ori kejila lati ese 20 ese 20 kon niyan ni hallelujah o
0: hallelujah
1: amen oba oba erodun ni o je ni ti Olorun kon ni lopolopo tori pe o mo ro so to ba ti gbe oro e kale ba awon yan oye o wa di ojo afiye si kan o tun gbe oro e kale nbi ti gbogbo awon yan ti joko bo se nsoro awon ko so pe ah ohun Olorun ni eleyi ohun na fun ara e ko so pe ah Olorun ke tani mi oni e ti mo nkan kan idi de so kale idi eyo kan eni ti o ti ku idi be eru Olorun ba mi idi kan de jubo si lori ebe si ni je nitori igbiraga hallelujah
0: hallelujah
1: ipo ti o wa ni bi se ko nsise hallelujah o amen o wa se bakan bakan ko ye ko ri be elomi on le ni ti de ni le nitori pe o gba igbiraga laye en to ye ko bo fun ko bo wo fun en to ye ko pon le ko pon le o ti ye ko se ko sin ko mo gaya to ko mo mo se yo to ko so ko ye ko ri be oruko Jesu adara fun wa
0: amen
1: igbiraga yo ba pe ni igbe ni san o ma gbe ni san le ni
0: asoro
1: sakala oruko Jesu adara fun wa
0: amen
1: amen
0: olorun
1: ran wa lowo
0: amen
1: irufe eniyan meji ti olorun feran o ni eni to se kini o eni ti o gba igbiraga laaye ninu okan re olorun o fe olorun o fe o le tori ko je pastor ko ma soro sawon je ni ha o you must know how to appreciate them
0: hallelujah
1: but that does not say you should not tell them the truth
0: amen
1: but you appreciate them wa pon won le olorun wa ran wa lowo
0: amen
1: hallelujah
0: elemi
1: na soro sakala elemi na so eni ha o alemi who are you olorun ni je emi ni erupe lasan la je mo gbadura bi pe adara fun wa loruko Jesu
0: amen
1: mo le ma da fun wa loruko Jesu
0: amen
1: hallelujah o
0: hallelujah
1: arakun ati arabirin je ki je kin so ru eniyan ti o je fun oni asale yi eyan ti o je oni erupe lasan ja Genesis ori kejin ese ke keje ni be ni kia kia
2: ibe le so wi pe oluwa olorun si fi erupe ile mo eniyan
1: olorun fi erupe ile mo eniyan
2: o si mi emi yesi
1: o mi mi yesi inu re
2: eniyan
1: si di alaye okan hallelujah
0: hallelujah
1: ibe eniyan ti o je fun o eni ti eni ile ni wa hallelujah o nitori inu ile ni ati mu wa jade wa erupe lasan ni wa loruko Jesu yo dara fun wa
0: amen
1: hallelujah agbodo ri ara wa sile ki olorun ba le gbe wa soke loruko Jesu olorun yo gbe wa ga
0: amen
1: gbogbo kan to n gbo wa nle ma se gba igberaga laaye ma se gba igberaga laaye je oluse oro olorun je eni tin tele oro olorun pastor ni eni oba ni ewoli ni enu kun yo tele je ma gba igberaga laaye oruko Jesu adara fun wa ipo to wa omo yi pe olorun lo gbe o si ibe
0: ta
1: ba ti gba igberaga laaye yen o le wale loruko Jesu eyin te n gbo mi nile e o ni wale
0: amen
1: loruko Jesu mo le ni wale
0: amen
1: olorun wa ran wa lowo
0: amen
1: amen
0: amen
1: loruko Jesu adara fun wa
0: amen o le ti gbo en jowo ma igberaga epo ti o wa olorun lo fi o sibe mo ke awon loga loga ile ise yi ni oruko Jesu adara fun yin o
2: amen
0: mo ke awon to wa lenu iloro ni oruko Jesu adara fun yin
2: amen
0: mo ke engineer wa ni oruko Jesu o ni sise se o
2: awon
0: atajo ko wo rin mo ke yin o oluka bibele wa ladies evangelist Susan Adeyemi oruko Jesu adara fun o mo ki awon na happy ibi kibi to ba wa buru wa lori re baba wa ofubutu ni oruko Jesu o ni dagbaya o
2: ise
0: ase o se o baba e daruko yin ke gbadura fun wa kin to daruko mi ka tun ma lo
1: oruko mi ni iranse olorun alaye pastor Abrumaku Steven Ojo Adeyemi
0: to oruko temi ke se mo pastor Eniola Michael number mi re 07067497125 ti gbogbo eyan ma si eni olorun baba e gbadura fun wa
1: ogun foruko olorun
0: hallelujah
1: a o sonu ayo
0: amen
1: gbogbo kan to n gbo mi lekan se ranti pe jesu n bo oruko jesu mo gbadura gidi of jesu ko ni ba lojiji o
0: amen
1: Oluwa ran wa lowo.
0: Amen. To.
3: Igba irawo ko le mole to supa. Ade ori opin ojo teyekeye. Glow 99.1 FM akure agbaletu.
4: You're tuned into Glow 99.1 FM. your own for the best in music. News. Entertainment.
5: It's not easy to be beautiful.
6: To practice my English.
4: And more. Broadcasting live from Accra City. This is GLOW 99.1 FM. Always here. Always on. Bringing you closer to the sounds you love. Stay tuned.
7: We are not your regular radio. We are the grandmasters of quality and sophistication. Go tell a friend, entertainment has taken a new shape. Tune in. Stay tuned on GLOW 99.1 FM. Your station, your voice.
8: GLOW FM 99.1 Akure. Ewenu leke, ewenu oko, tori yin la se wa.

0: rẹ.
1: Gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè. Ẹyà sọ wa kẹ́ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì Glo 99.1 FM. Ìjàpọ̀ Àkúrẹ́, onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje, oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba, ẹja jọ ṣe.

0: mbi te ba pe wa a da yin lohun sori number ta pada pe nigba ta ba bere to daarin ati gba ta ba fe pari tori eni ti o ba won pe ah boya 1 million ni won o gba nbe eyin e ti e pe wa na a jo joko ni to be nun bi a jo soro bawo ni o se je bawo ni o bawo ni su se fe ku bawo ni o be se fe bu a yanan na e funra wa yo si yera wa ye keye
1: ruke o ba gbe ni mo ye se o ba oni bu ore o ba ti o gboju le kan ta le mo o ba ti o gba ni eburu kan ta le na to be la ti re oju le adi do ni eburu olodumare lo ni gbogbo re re lodo adi re toju le adi do ni eburu dake olodumare ni o fi ke gbogbo wa oba to kere ni ye ti olafe oba to tobi ti o ni bugbe ke so le ke so ta ke lo so ke re ho
2: oba
0: di e ma gbagbe wi pe ah ojo mejo mejo la ma ki gbogbo awon taxi driver wa won ma n pe mi labi aso nigba tin ba ku lori eto tan awon taxi driver won feran eto e pupo awon osise ijoba ti won ba ti wole tan ere wi pe ah mo fe gbo ogboju ode ni glow fm 99.1 ni won o ma sa lo sile kaluku o ti jentan ka go mesan o to lu won o duro sinu city room won tabi nu yara won fe gbe kegbe pelu ololufe won won ma gbo eto ogboju ode bawo lo se fe bere ibo lo fe pari si ah ewo ese o mo mo lore o ma mo dupe lojojumo
1: ni e ni o ta ni be na ni ladajo lolopa ni loya la kowe ko gba betele be ni o gba bonu ti fi dajo oba di igba moji agbolodo enikeni aye ko de lorun ojiji fun eni olodumore ba ti dalejo
2: eni
1: yo ti o ba gba kadara gbo oluwa re yo ya gba kodoro ni
2: idajo olodun na mejeji
1: ni waju oba adake dajo oba adake mofo da madeni di se oba di o dajo fun ni ta gbodogbin oba di o roro fun ni ta gbodo
0: kabiyesi mode olodumare mode biba omo mejeji re mo ni mode biba lode toni omo mejeji re omo baba lalede tinje leri pa iko mi oge omeyin to pon rododo mo tun ti de mode ode omo mejeji re won e mo gbohun lenu mi omo lere ode ni emi e iso de wu mi ode di ran ni baba to bi mi lomo ni mo nbo mi o ti de mo nbo
1: refe ni lolori ijo alikali agbati yo le mamu ninu mo yala si ni o se daju eni ti owo na ni o se daju eni ti owo joba o baba mi dumare ko mo se gbogbo wa leni ti o di owo na ko se gbogbo wa leni ti owo joba o
2: ami o
1: kele dumo ori o se se gbogbo wa ni ohun atewo gba
0: àwọn ìtàn tí mo fẹ́ mẹ́nuba lónìí ká rọra ṣe ìfáàrà torí ta bá fẹ́ sọ nǹkan gidi kí tí ìfáàrà bá ti pọ̀ jù à ní gbádùn ara wa dáadáa a fẹ́ sọ ìtàn ẹyẹ kan a tún mú ti ẹranko kan a tún mú lé ná igbó náà ni gbogbo wọn ń gbé ṣùgbọ́n àlè pe ẹyẹ ní ẹranko a pè ní ẹyẹ oko ni ṣùgbọ́n a mẹ́nuba ẹyẹ kan a mẹnuba ẹranko kan lásàlẹ̀ yìí ká tó mọ lọ sí abala kejì lásàlẹ̀ tòní bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé èmi tó gbangba sùn lọ́yẹ́ o ṣùgbọ́n àwọn kan ń bẹ tó yẹ pé wọn ò tó gbangba sùn lọ́yẹ́ tẹ́ ẹ bá ní wọn wá ṣètò lórí rédíò tàbórí tẹlifíṣàn lágbára lọ́wọ́ elédùnmọ̀ rẹ̀ wọn ó kàn fi sí ìsìnkọ́mì ni wọn ò ní lọ wọn ò ní tẹ̀lé yín torí tí wọ́n fẹ́ lọ sọ ń bẹ̀ irọ́ náà ni ó padà já sí wọn ò ní lọ o wàláì wọn ò ní lọ mo fi olódùmọ̀rẹ̀ mọ ìbúra wọn ò kúkú ní tẹ̀lé yín bí ti wù ti mọ mò ń bọ̀ ká tó wá mẹ́nu lé ìtàn àwọn ẹranko méjèèjì tá a fẹ́ sọ.
3: wa o kékeré eléwà ogun dìran ni àgbà léwà ogun légbè ọmọ kékèké eléwà ogun dépò ni mo bọ́dẹ nílẹ̀ ni wọn ò ṣàgbé ọdẹ kùkù tí ọdẹ lè mí ń gùn orí àrùn kù tí mo bá lẹ́nu bàbá mi mo fi ń bọnu ìyá kọ́ mi ní rainbow mi ré bàbá kọ́ mi ní tàn mọ́ mi tàn ògún kọ́ mi ní ṣámùṣámù ọmọ ẹran ọdẹ jẹ ọtọlẹjà owó ẹja òjò owó ẹja àràpín ẹja ìjà ní ìdà ògún ilé tiwa ọ̀tọ̀ lórí gbangba.
0: àtẹ̀já wọn jọra wọn tá a bá kọ́ sínú òwe tàbí tá a fi sọ́ọ̀kì kọ́ sára ògiri ṣùgbọ́n tá a bá fẹ́ pè é lòun ẹnu jáde lédè yorùbá ẹ̀já yàtọ̀ fún ẹja ẹ̀já ni kéèyàn ó dẹ́ja pé kò sí tí ó ṣẹlẹ̀ kí mẹ́wàá ó sì ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ẹja náà ní bẹ nínú omi lálẹ́ odò tí wọ́n ṣeré lálẹ́ òjò òun náà lẹ́ja ẹja wa o ẹja wọ́n pe kinní kan ní ẹja kì í ṣe àjà o ẹ má sì mí gbọ́ o kì í ṣe àjà wọ́n pe kinní kan ní ẹja ẹja tá à ń wí o fe dabi

kí la lè pé a lè pé ní ewé ẹja yìí tí ó bá ti súnmọ́ etí odò wọ́n pe kinní kan ní ìjàlọ ìjàlọ yìí yóò rọ̀ mọ́ yóò bó sùsùsùsùsù wọ́n ó jẹun níbẹ̀ ni wọ́n ó tún túká yán wọ́n ó tún lọ ewé yìí kò wọ́pọ̀ nílẹ̀ yorùbá ṣùgbọ́n ibi tó pọ̀ sí jù ó wà nílẹ̀ ìbàdàn ó wà ní abẹ́òkúta ó wà ní gbogbo ọ̀nà ká sọ pé a fẹ́ wọ ìlú ọ̀rẹ́ látọ̀nà ìjẹ́bóòde ńbẹ̀ńbẹ̀ ewé ẹ̀já ńbẹ̀ńbẹ̀ dáadáa àwọn ìjàlọ ni mọ̀ ń jẹun lára rẹ̀ òun ni wọ́n ń pè ní ewé ẹ̀já sẹ́rí pópó oríṣi mẹ́ta bá a bá tún bi àwọn àgbàlagbà lérè wò wọ́n ó tún rí ibi tọwọ́ bọ̀ láti mú ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ jáde tí ó tún jẹ́ pé tá a bá kọ́ lẹ̀ bákan-bákan ni bákan-bákan ni kíkọ rẹ̀ lẹ̀ ṣùgbọ́n pronunciation rẹ̀ ni ò bára wọn mu ẹ mọ̀ bínú pé mo sọ ìbò mò ń bọ̀ mi ò tíì dé o.

0: man, you are a bad woman.
1: Ẹ jẹ́ kí n ṣe pàápàá bí a wo bàbá àsọ̀nà ẹ jẹ́ kí n yára ta torí tí n bá yára ta tàbí tí n bá ta tí n bá tètè lọ mú kó mọ̀ bàá dẹran onídìí ẹ jẹ́ kí n ṣe báyìí ẹyẹ kejì kó tó wá kan ẹranko báyìí bá gbà wá ẹyẹ kejì náà ni à ń pè ní ẹyẹ akọ. Ẹyẹ akọ yìí ó jẹ́ ẹyẹ tó tóbi tí ọrùn rẹ̀ gùn tó bẹ́ẹ̀ gẹ́ débi pé ọrùn rẹ̀ gùn níbi ìrúlà bíi mẹ́ta sí mẹ́rin. Níbi tí ọrùn ẹyẹ akọ yìí tó gùn dé orí igi tó ga dáadáa tó sì lẹ́sẹ̀ ńlẹ̀ ibẹ̀ ni màá bà á sí ó tóbi débi pé tó bá bà sílẹ̀ ẹlẹ̀ ó ga tó ẹjẹ́ ká sọ pé ẹran mèsòrò táwọn haúsá ń tà ẹ́ ó ga tó bẹ́ẹ̀ dáadáa ní gíga ńlẹ̀ tí ò bá ga jùlọ díẹ̀ ni kí wọ́n la fẹ́ sọ nípa ọ̀rọ̀ ẹyẹ akọ yìí mò ń bọ̀.

ẹyẹ àkọ́ jẹ́ ẹyẹ kan tó jẹ́ pé inú gbó rìsáàfù ní máa ń wà báyìí nígbà kan kò sí ẹyẹ àkọ́ nínú gbó rìsáàfù wọ́n wà ń bẹ̀ o ṣùgbọ́n wọ́n máa káàkiri níbi tí igbó bá wà ṣùgbọ́n láyé tá a wà yìí bíi ká gbìn ìgbàdo ká gbin iṣu ká gbin nǹkan nǹkan ká tún mú lọ mú ko kòkóńbì kan kíbẹ̀ ó ti mọ yáwó kó mọ̀ sí irú oúnjẹ tí wọ́n ń jẹ ń bẹ̀ torí ibi tí ò bá ti sí ẹranko bí òkúrù ẹtu àwọn ẹranko kéékèèké tí wọ́n bá ráàyè ẹyẹ àkọ́ náà yóò pa ọ̀fàfà dáadáa àwọn ọdẹ tó dàgbà lọ̀rọ̀ ilé yé àwọn ọdẹ tí wọ́n dẹgbó dáadáa tí wọ́n ti pa oríṣiríṣi ẹyẹ tàbí ẹranko rí ń lọ̀rọ̀ ilé yé dáadáa pé ẹyẹ sì lè máa pa ẹran tó tó báyìí ẹran ń pa ẹtu o ẹran ń pa ẹyẹ tá à ń wí ń pa ẹtu dáadáa ó ń pa ẹtu dáadáa kí ni fi ń pa ẹtu kì í ṣe ẹnu kì í ṣe ẹsẹ̀ ní fi ń pa ẹtu torí wọ́n ba lè kánná rẹ̀ mọ èékánná tí ẹ ò mú bí èékánná àṣà kò sì mú bí èékánná kanakana ṣùgbọ́n ẹyẹ àkọ́ tó bá fẹsẹ̀ lélẹ̀ ẹsẹ̀ rẹ̀ ó ṣe kìkìkì ńlẹ̀ ni torí ẹyẹ tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa tó sì tóbi níwọ̀n bá ni tó jẹ́ pé tá a bá pa tán tẹ bá lẹ fẹ fọwọ́ kan fà á sókè ẹ mọ̀ pé ẹ fa nǹkan ó dàbí àpò símẹ́ǹtì mò ń bọ̀.

gbàgbé pa nídìí onígbọ̀wọ́ lórí ètò yìí àwọn babaláwo ni mò ń retí àtàwọn olùtajà àtàwọn oníléeṣẹ́ alábọ́dé àtàwọn oníléeṣẹ́ ńláńlá òun náà ni mò ń retí àbáyín polówó ọjà yín tí ó dán mọ́nrán mọ́ dáadáa tẹ́yìn gan ó sì láìkí ẹ̀ tẹ́ fẹ́ràn rẹ̀ gbogbo ẹ̀yin babaláwo náà arẹ́ni tó le dàálẹ̀ tí ó mọ̀ sọ pé ọ̀ sèbè lónìí wọ́n ń gbà ní ẹja sanwó kọ́tà bíi méjì fọ́mọ̀ yìí tó yí kọ́tà méjì ń jẹ́ oṣù mẹ́fà àbí àbóṣù mẹ́fà náà kọ́ ló jẹ́ tó jẹ́ oṣù mẹ́fà mo rí babaláwo mo àmọ̀ yìí babaláwo ti rí se babaláwo yìí solo sì mọ́ àì se ẹgbàbọ̀ fún ẹjọ́ rẹ̀ tọrọ ara o babaláwo ti kú ò bẹ́ẹ̀ ẹ̀yin babaláwo ẹ má jẹ́ ká gbéra wa pamọ́ ẹ jẹ́ ká gbéra wa lárugẹ ẹ so onígbọ̀wọ́ ètò yìí bó ṣe kọ́tà kan tàbí kọ́tà méjì a dúpẹ́ lọ́wọ́ yín a sì máa polówó yín dáadáa kó jẹ́ babaláwo tó mọ fáàkì tó sì mọ fá tó mọ solúsàn tó mọ ká dà á fún ìyàn ká tu ká sì wá solúsàn kó sì rí bẹ́ẹ̀ irú babaláwo bẹ́ẹ̀ là ń fẹ́ lórí ètò yìí o là ń fẹ́ lórí ètò yìí torí babaláwo ti wá pọ̀ báyìí ayé gan ò mọ orúkọ tá a lè pe àwọn míì mọ́ babaláwo náà ni gbogbo wọn.

0: mi ọ̀dẹ ọmọ yìí.
1: Ṣé ẹ wá rí ẹyẹ àkọ́yí orí rẹ̀ àti kinní kan ń bẹ níbi ọrùn rẹ̀? Wọ́n máa ń pè é lórúkọ kan, mo gbàgbé ó fẹ́ tẹ́ a bá ti ń sun tán, tẹ́ ẹ bá ti sun ibi tá à ń wí tẹ́ ẹ fi lé náà kò ní í sun, kò tiẹ̀ ní sun rárá. Ó dàbí ẹ̀ máa gbò ni kinní yìí ṣe rí. Wọ́n á kọ́kọ́ fi ọ̀bẹ yọ kinní yìí, ó ṣe fẹ́lẹ́fẹ́lẹ́, wọ́n á lẹ̀ mọ́ ara ògiri. Á wà lára ògiri yìí bẹ́ẹ̀ fà, kò bá àsọdún mẹ́ta, á wà lára ògiri yìí bẹ́ẹ̀. Ara ògiri yìí ni yóò wà títí tí lílo ó fi kàn án. Kí ni wọ́n máa fi ṣe nígbà náà? Ẹni táyé bá pa ògo rẹ̀ dà tó ń wò ó pé ṣé báyé òun ṣe wá padà wá rí rèé, bó òun ṣe rí ṣe tó tóun rí jẹ, tóun rí mu, tóun rí ná, tóun rí lò, tó wá lọ bí tó lọ òun, tó lọ bí tó lọ òun, tí wọ́n dífá fún, tàbí tí wòlíì pásítọ̀ gbàdúrà fún, tí wọ́n ní ẹpẹ̀lẹ́sà ẹpẹ̀lẹ́ mọ̀, wọ́n ti yí ayé yín padà. Bó lẹ ṣe wá fẹ́ ṣe báyìí? Ṣé ẹ rí gbogbo nǹkan náà kọ́ lorogún? Gbogbo nǹkan kọ́ lorogún? Irú àbúrò bàbá tèmi báyìí tèmi ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, àbúrò wọn Aláàjì Réwùmí Ọ̀runre rẹ o, ìyàwó bíi 32 ló kúkú fẹ́, mi ò gbọ́ jàrí, mi ò gbọ́ jàǹgbà nínú ilé wọn tí bàbá yìí fi wọlẹ̀ sùn. Ṣé ẹ rí ẹ̀mẹ́jà máa kurọ́ mórogún? Àwa gangan fúnra wa àfọwọ́fà wa gan pọ̀ púpọ̀, so wọn ò wá fi ṣiṣẹ́ ńgbà náà ká mọ̀ tó ń ya bò míì. Tí wọn bá ti fi ṣiṣẹ́ fún ẹni bẹ́ẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ó padà bọ̀ sípò ní pápá ni, yóò padà bọ̀ sípò pápá ni, yóò padà. Kódà kó jẹ́ pé kinní kan ìdílé ni, kó jẹ́ kinní kan ìdílé bàbá tàbí ìdílé ìyá ni, ọwọ́ kan náà ni yóò padà o. Ṣùgbọ́n sì mọ̀ pé oògùn yín nígbà míì kì í ṣe màájíìkì rárá o. Àwọn míì tẹ́ ẹ bá fún wọn ní nǹkan, wọ́n mọ̀ retí wípé láàrin jọ méjì jọ mẹ́ta kí ìyípadà ó ti dé bí ìrìbì. Tó bá ṣe bẹ́ẹ̀ ni gbogbo ẹ ṣe ń rí ni, àjẹpọ̀ ti di màájíìkì nu, ó ti di màájíìkì. Kò sí ní ti ń jẹ́ màájíìkì o, ẹ farabalẹ̀ dáadáa, ẹ tẹ̀lé ẹni bá ṣiṣẹ́ fún yín, ẹ tẹ̀lé ọ̀rọ̀ tó bá sọ, ẹ ní kánjú. Tẹ́ ẹ bá kánjú jù, ẹ ní mẹni tó ṣe yín lóore. Òun ni wọ́n máa ń fi ọrùn àkọ́yí àti orí rẹ̀ ṣiṣẹ́ fún. Ṣé ẹ mọ̀ pé mo sọ pé ẹyẹ àkọ́ kò wọ́pọ̀ báyìí mọ́? Láti bí ọdún bíi márùn-ún nísìnyí, èmi gangan tí mò ń sọ̀rọ̀ yìí, ó níbi tá a ti máa ń rà á ni. Èmi gan ò pilẹ̀ rí ààyè rẹ̀ mọ́ pé bóyá kó fò kọjá níbìkan, tàbí mo déédéé lọ́nú igbó kan mo wá pàdé rẹ̀ tó wá jẹ́ pé ẹyẹ àkọ́ ní ń fò ó lọ yìí. Láti bí ọdún márùn-ún sẹ́yìn ó sọ wọ́n díẹ̀, ṣùgbọ́n àwọn tí ń bẹ nínú igbó rìsáàfù wọ́n máa ń rí dáadáa, wọ́n máa ń rí dáadáa. Ṣùgbọ́n níbi à ti rà á, bẹ́yẹn bá nírú ìṣòro bẹ́ẹ̀, ó níbi tá a ti máa ń rà nígbà náà lọ́hùn-ún. Ẹ má jẹ́ kí a fi ara wa, ẹ má jẹ́ ká fi ara wa ṣeré. Ọwọ́ tí bá ń dùn wá, ẹ má jẹ́ ká fi bọ́sọ. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń pè wá sí orí ìlàyé lábala àkọ́kọ́, tẹ́ bá sì fẹ́ ṣe sùúrù ká fi bọ́ sí abala ẹ̀kejì náà déédéé. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ pè wá, ẹ pè wá sí orí 08053 14 1, àti ìṣírò kan, tàbí kẹ́ ẹ pè wá sórí 070-6-2-18-22. Ibẹ̀ ni ẹ pè wá sí láti béèrè àwọn ìbéèrè, láti béèrè àwọn ìbéèrè, ibẹ̀ lẹ pè wá sí. Nídìí eléyìí, bí gbogbo rẹ̀ ṣe ń lọ láyé ijọ́ ni ó tó fi dayé ìsìn, ẹ jẹ́ ń gbọ́ rẹ́kọ́ọ̀dù yìí síwájú sí i.

0: nígbà tí a gbé onífà wa wọ ọ̀nà wọn jìn ṣùgbọ́n a sáà gba ohun wọn sílẹ̀ wá síbí a gba ohun wọn sílẹ̀ wá síbí báyìí ni hello ẹ kalẹ̀
1: hello
0: ẹ mọ̀ kalẹ̀
1: ẹ kalẹ̀
0: kí ni orúkọ yín àti pé bo lẹ ti ń pè wá
1: orúkọ mi ni Kẹ́mi Sọ́lá
0: láti
1: ìlú Ọkà
0: ìyà ẹ káàbọ̀ sórí ètò
1: lórí kínkín ni ẹ kú ètò
0: ẹ mọ̀ sí ohun mi ọlọ́run nífẹ̀ẹ́ yín náà
1: mo ní kí àwọn àgbà yìí wà lórí ilẹ̀
0: àwọn àgbà pọ̀ àwọn àgbà pọ̀ wà ọlọ́run ọba mi Èdùmarè àwọn àgbà wà àwọn àgbà wà dáadáa tí wọ́n wà bí ìtànà dáadáa ṣé ẹ rí ẹni tí owó ò bá ti mú lójú yóò ṣèṣe àgbà ṣùgbọ́n ẹni tó wọ́ bá ti mú lójú tẹ́ ẹ débẹ̀ tí ń lọ ń sọ fún yín wípé ẹ lọ mú kinní kan mílíọ̀nù wá aláìṣe pa fẹ́ ra mọ́tò Toyota Corolla abba.
1: Nípa ìdádúró yẹn ni mo fi bèrè lọ́wọ́
0: yín. Nípa ìdádúró ẹ pè mí lẹ́yìn ètò.
1: Irọ́ gbogbo irú wọ̀nyẹn ni ta ń rìn lórí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn irọ́ làwọn bá pàdé
0: sá. Ayé mi ẹ mọ̀ pé lórí atẹ́gùn yìí a gbọ́dọ̀ parọ́ fún yàn lórí atẹ́gùn yìí ohun téèyàn ò bá mọ̀ kò ní sọ pé òun mọ̀ o. Ẹ pè mí lẹ́yìn ètò tẹ́ ẹ bá rí nọ́mbà mi ẹ lọ sórí Facebook ẹ pè mí kájọ sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ jájọ sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ wò ó lórí Facebook ẹ máa pè é nígbà tó bá yá ẹ mú báyìí ròyìn àti ìwé ẹ gba nọ́mbà mi.
2: Hello.

0: sun ku ni di radio yin ka le gbo yin dada.
1: Hello.
0: E ka le ni bo le tin pe wa.
1: E ka le.
0: Yes sir.
1: Hello.
0: An gbo yin sir, an gbo yin sir. Te ba la nfani lati pe wa pada. Eyin le gbo wa, awa n gbo yin.
2: Bẹ̀rẹ̀ ya lọ́jà bí ojú mú dín lọ ní bọ̀ bẹ̀rẹ̀ ya mú oṣù ojú wú bá ara dandan ẹ gbọ́gbọ́ ṣe bí ọ̀gbádùn.
0: Hello, ẹ kalẹ̀.
1: Hello, ẹ kalẹ̀.
0: Ẹ kalẹ̀ sir.
1: Orúkọ mi ni Ọlásùnkànmí láti òkè ya.
0: Okay, láti òkè ya Lákùrẹ́.
1: Bẹ́ẹ̀
0: àdúrà yín gbà sá.
1: Ẹ kalẹ̀ ẹ kú iṣẹ́ náà.
0: Yes sir.
1: Ẹ kú ọpọlọ Ọlọ́run sànú wa.
0: Àmì àmì àmì sá.
1: Àdúrà yín ó gba ẹni ṣiṣẹ́ o, ẹni ṣìrọ̀ṣọ́ o.
0: Àmì àmì.
1: Ẹni tẹnu gbóbi ọwọ́.
0: Àmì àtẹ̀yìn náà sá.
1: Àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bèèrè màá pè yín lẹ́yìn ètò.
0: Ẹ pè mí.
1: Ẹ sàmì. Ṣé nọ́mbà yìí náà la máa fi pè yín?
0: Nọ́mbà yìí kọ́. Ẹ rí màá pe nọ́mbà mi jáde ẹ mú báírù àti ìwé yín sọ́dọ̀. Màá pe nọ́mbà mi jáde.
1: Ẹ sẹ́.
0: Ẹ sẹ́.

pẹ̀lú ifá tí bàbá yìí kì lẹ́ẹ̀kan ó fi ń dá wa lójú pé ọ̀bàrà méjì ẹni tí ọ̀bàrà méjì bá jáde fún láti ọmọ kékeré kí wọn ó sọ fún un kalẹ̀ pé ó ṣeé ṣe lọ́jọ́ iwájú pé yóò padà dé ipò ọba pé ó ṣeé ṣe tí ifá yìí bá bí ó ṣeé ṣe kó padà dé ipò ọba ṣùgbọ́n yóò rí fìrífìrí ojú rẹ̀ ó rí fìrífìrí díẹ̀ ṣùgbọ́n tí ò bá ti tako nǹkan tí ifá bá wí tí kò tako nǹkan tí ifá bá sọ yóò tètè dé ilẹ̀

àwọn máa ń sọ tẹ bá fẹ pè wá sórí ètò ya tẹ bá fẹ pè wá lẹyìn ètò jàre fún bóyá bí ẹ fẹ ṣe ìpolówó tàbí ẹ fẹ ṣe onígbọwọ abala kan lára ètò tá ń ṣe lọ yẹ pè sórí 09036195911 tàbí kí ẹ pè sórí 09128036848 ẹ pè wá lẹyìn ètò sí méjèèjì tí mo pè jáde yìí ẹtí kọ ó dá ẹ tún gbọ dáadáa ẹ mú báyìí ròyìn dáadáa ẹ mọ jẹ ó bọọlẹ ẹ pè sórí 09036195911 tàbí kẹ pè sórí 09128036848 ibẹ ni kẹ pè sí.

tẹ fi wọnú kulu ai òun náà ni kẹ pe sí orí 08055511110 tàbí kẹ pe sórí 07062 7982 ibẹ̀ lẹ fi bá wa sọ̀rọ̀ ká tó kò lórí ètò tàsálẹ̀ yìí.

0: mo ti e wa bu wa gan po lori buruku nu olori radio ti wa nbi awa iso lori buruku nbi boya ka topo si ona bomi hello hello e ka lesa e ka le o
1: e ka le o
0: ah n gbo yin sir ke n ruko yin ati pe bo le tin pe wa sir lati kire aha o sin le e se baba e ka le sir yes sir
1: e
0: bere sir
1: ai se oro ni pai pai
0: o
1: awon elesin yoku na awon kitani ati awon osilige awon na nse sin
0: be ni
1: e jo sir gbo wa ma ni ja to ki abu ya ni abu ya to ki ke sa ti da
0: be ni
1: pai pai gbo lo ti wa ta ni da
0: se mo pe iran meta ni olorun da o da iran christian ni ile israeli o da iran muslimi ni ile maka o da iran orun mela ni ile yoruba se n gbo mi sa orun mela so kale ni o e ri pe nigba ti awon oro isoro so lori ategun awon kan be ti an pe ni awon iya wa nigba ti won bo ti eje ogbe sin won de area bi kan duro o wa pada o ni e ma lo o ni te ba dohun o ni esaye re o igba ti won bere si ni lo le aye ira darada ti won o lo bo se ye ki won o lo olorun wa gego fun won sugba ko gba agbara ku lowo won nigba na lohun e wo ka nipa rira wa face to face bayi ta rira wa korokoro a ma so oro yi ti o ye wa ra wa daada olorun so orun mi la kale ni orun lo meni to ma la olorun fun re lo so pe ta ba fe bere bere lowo won ka bi falere nile yoruba nikan ni mo nso o ni ile israeli o ni ta ba fe bere bere lowo won a le ba olorun soro direct afi ta ba ran jesus si o da te ba n gbo radio ti awon muslimi ba fe ba olorun soro won na anabi mo won ran si olorun bo olorun se so mete ta kale ni leyo kokan to fi pe meta iran meta ni wa a pe merin bi ti wu ti mo a pe merin e kale
2: ayo eke oyo yan opolo opolo e ma mi o wa kuro omi
0: e kale sa
3: hello
0: yes sir e sun mayin ni radio e sun mayin die ni radio yin
3: hello
0: hello e kale an gbo yin sir e ti wole sinu kulu yi o da
2: bẹ́ẹ̀ni ogun alára ní jaja ogun onire wọn a sì mọ jáde ogun malamala aje kurukun ogun onígbàjámọ irun orí ní jẹ.
0: bàbá béèrè ìbéèrè tó rọ̀ ni wọ́n béèrè tẹ́yìn gangan fúnra yín tẹ́ ẹ lè mọ̀ tẹ́ ẹ bá fẹ́ wádìí ẹ̀ dáadáa tẹ́ ẹ mọ̀ fúnra yín ni ẹ mọ̀ pé ó dàbí kí n lọ sí ilẹ̀ ilẹ̀ ẹ jẹ́ ká sọ pé cairo báyìí ẹ̀sìn tí wọ́n ń ṣe ní cairo kí n wá mú wá sílẹ̀ wá ń bí kí n sọ pé ti fa báwo kí n sọ pé ti jésù báwo tàbí kí n sọ pé ti ànábì báwo ẹ̀sìn ẹlẹ́sìn yàtọ̀ fún ẹ̀sìn ara wa lèyí àbáláyé leléyìí bá a ṣe bánu láyé náà tá a bá fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn tó ń tẹfa dáadáa àwọn tí wọ́n ń sán ọ̀pẹ̀lẹ̀ dáadáa tí wọ́n mọ̀ tún máa ń tífa wí wọ́n sọ gbogbo ẹ̀ fún wa tí ó yẹ ayékéyéké dáadáa ẹ rí i pé àwa tá a jẹ́ babaláwo a lòdì sí ẹ̀sìn méjèèjì láyé babaláwo gidi tẹ́ ẹ bá rí tó bá sọ pé ti jésù báwo tàbó sọ pé tànábì báwo ẹ wò ó kì í ṣe babaláwo irọ́ ló wà ń bẹ̀ babaláwo kì í hẹ́ẹ̀tì kì í fi ojú ẹ̀tẹ́ tàbí ẹnu ẹ̀tẹ́ kì í bù ú lu ẹni tí bá ń sin jésù tàbí ti ń sin ànábì láyé kò jọ bàbá tó bí èmi babaláwo ni màmá tó bí mi kérúbù à ń sera fún ni débi pé èmi gangan tí mo dúró yìí mo kọ́ chọ́ọ̀chì dáadáa rí mo kọ́ chọ́ọ̀chì dáadáa ṣùgbọ́n nígbà tó jẹ́ pé pásítọ̀ gangan fúnra wọn ni wọ́n pàdé mi lójú ọ̀nà níjọ́ sunday kan mo rántí pé ní 1982 lọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ni wọ́n sọ pé kíá kí n padà lọ rí mọ́ tẹ iṣẹ́ bàbá mi kí n tẹ̀ dó kí n tún sọ́ di iṣẹ́ padà. hello hello
3: aboyè
0: bọ́ ṣíṣe agbó atọ́ o network kọ́ à ń gbọ́ yín mọ̀ ọ̀dà orebete mo wa wo pe se in wa ti source pa ni abi bo ni ka se se ah afi ki n filu ile ni mo fi kuro ni ilu nigba na ti mo fi lo si ilu mi e wo ta ba ni ka ma so lo yo gba wa lasiko e je ka ma se papapa nitori pe ojo n lo si ibi ana orun n lo si ibi ati wo re pada omo mejeje re mo rele baba mi n le ri pa oko mi ti duro si garage o duro de mi o fe gbe mi lowo ki ile o to su tori ko ni full light mo n lo mo n bo na lojo mejo lagbara lowo eledumare atumo pade laye ati laaye o tun dijo mejo oni ka tun to rira o dabo.